0: with God. Pẹ̀lú bàbá wa bàbá Adua AK-47 wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30 àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tá a bí bàbá Adua AK-47 ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adua náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ejòkú, mọ́tò ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adua náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Mẹ́mbà sí ni kẹ́ ẹ máa pẹ̀. 0903-393-3006 tàbí 0066-48-1455.
1: Ojo fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo gbàdúrà lórúkọ Jésù. Ẹ máa rí tajé ṣe. Òní ni ọjọ́ Wednesday. Mo gbàdúrà ẹ máa rí tajé ṣe. Gbogbo ẹni tá a bí lóṣù yìí, mo gbàdúrà fún ibi òní bá yín. Màmá tó ń sàmí ìbọn òní bá ọ. Dádì ìbọn òní bá yín. Ọfà ayé kò ní bá yín o. Gbogbo ètò àti ìpinnu òkùnkùn lórí èmi àti ẹ̀yin ọ̀run aṣọ di asán. Ẹni tó ní ayé àti ọ̀run yóò sàánú fún yín. Láàárọ̀ lọ́sàn lálẹ́ ẹ máa rí ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Lórúkọ Bàbá, ọmọ àtẹ̀mí mímọ́, ẹ ráàánú gbà. Mo gbàdúrà ẹ máa ráàánú gbà. Látòní lọ eré ó máa tẹ̀lé yín. Àánú ó máa tẹ̀lé yín. Ọwọ́ ìyanu ó máa kàn yín. Ọwọ́ ìrànlọ́wọ́ ó máa kàn yín. Bẹ́ẹ̀ ló máa rí. Kò ti ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí o. Matthew lágbára Ọlọ́run láàárọ̀ Tọ́sì. Àdúrà tá ń bá bọ̀ ní chọ́ọ̀chì wa ní challenge. A máa parí ẹ̀ láàárọ̀ Tọ́sì. Ẹjọ́ gbogbo ẹ̀yin èèyàn. Àwọn ènìyàn 2000 tó bá kọ́kọ́ dé challenge láàárọ̀ Tọ́sì. Àná máa gbà nínú pure water yẹn. Kìí ṣe bottle water o, pure water. Sẹ́ẹ̀rí àwọn ayé àwọn kan wà nínú ìdè. Ibi tí wọ́n dé ẹ ó rí pé pure water omi yẹn kìí sàn, kìí lọ síwájú, kìí lọ sẹ́yìn. Iṣẹ́ wòlíì kan la fẹ́ fi ṣe láàárọ̀ ọ̀la. Ó dẹ̀ dá mi lójú pé inú omi yẹn, inú àdúrà yẹn, gbogbo ìwọ tí ayé dé lọ́nà kan àbọ̀nà mìíràn, ọkùnrin ní àbóbìnrin, ayérayé máa tú ọ sílẹ̀. Mo ní ayérayé máa tú ọ sílẹ̀. Nígbà tá a bá dénú àdúrà láàárọ̀ ọ̀la, mami ẹ sá gbìyànjú kẹ̀ẹ́dẹ́ challenge láàárọ̀ ọ̀la ní Ìbàdàn. Ẹbá ti dé challenge. Ẹ wọ mọ́tò tó ń lọ sí Malete. Ẹ sọ kalẹ̀ ní no more war lọ́dọ̀ bàbá AK-47. Àálọ̀ ọ̀la ni o. Ìrànlọ́wọ́ Ọlọ́run ó máa dìde fún yín. Náà ibo ni mo fẹ́ yà sí láàárọ̀ yìí? Ní àná mo sọ nípa májẹ̀mú ilẹ̀. Listen to me. Àwọn nǹkan kan wà tó bá yẹ kó o bá sọ̀rọ̀. Tó o bá bá sọ̀rọ̀, ayé èèyàn lè wà lójú kan. Àwọn èèyàn kan nǹkan kan bẹ tó yẹ kó o dí pẹ̀lú. Tó o bá dí pẹ̀lú ẹ̀, ayé ènìyàn lè wà lójú kan. Ṣùgbọ́n mo gbàdúrà ayé rẹ, ayé ọmọ rẹ kò ní wà lójú kan. Matthew tó o bá wọ ìwé Job chapter 38 ó sọ nǹkan kan fún wa ní verse 12. Ó ní ìwọ bá ọjọ́ sọ̀rọ̀.
2: Ìwọ pàṣẹ fún òwúrọ̀.
1: Ìwọ pàṣẹ fún òwúrọ̀.
2: Láti ìgbà ọjọ́
1: rẹ wá. Láti ìgbà ọjọ́ rẹ
2: wá.
1: Ìwọ mú ìlà oòrùn. Ìwọ ipò rẹ. Má ipò rẹ má gbọ́. Ìwọ pàṣẹ fún òwúrọ̀. Matthew àwọn ènìyàn ò mọ̀ pé nǹkan tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ láyé á pàṣẹ ni. Matthew ó rí pé tí n bá ti wọnà mọ́tò tá a bá ń travel anywhere tá a bá lọ máa ní áńgẹ́lì mi. Mo ti wọnà mọ́tò Èkó ni mò ń lọ o. Tá a bá dẹ́kọ̀ a máa ya ìyànà pàjá. Láti ìyànà pàjá a máa padà sórí òkè. Mi ì lọ mútúárì o, mi ì lọ sọ́gbà ẹ̀wọ̀n o, mi ì dẹ̀ lọ sí hospital o. Mo ń padà bọ̀ lé ni o. Lẹ́yìn ẹ̀ ẹ̀mí mi máa bá wa lọ. Ó ti tán màá dẹ̀ sùn nínú mọ́tò tá a fi lọ tá a fi padà. Why mo ti pàṣẹ fún ojú ọ̀nà ibi tí mò ń lọ? Ìwọ pàṣẹ fún ọjọ́, ìwọ pàṣẹ fún òwúrọ̀. Náà inú àwọn nǹkan tá a gbọ́dọ̀ pàṣẹ fún ó ní ilẹ̀ tó ń tẹ orí rẹ̀ wà. Matthew àwọn nǹkan 12 ló gbọ́dọ̀ pàṣẹ fún. Ṣùgbọ́n èyí tí mò ń yẹ̀wò lọ́wọ́ ò ní ilẹ̀. Mo wá sọ lánàá, mo ní ilẹ̀ kìí ṣe non-living things, living thing ni. Gbogbo ọmọ Ọlọ́run pátá a dẹ̀ gbọ́dọ̀ mọ eléyìí. Torí tó o bá dé ní gbẹ̀kùn, tó o tú ẹ̀tọ́ rẹ sílẹ̀, o lè máa struggle. Mo gbàdúrà ayé rí òní wà lójú kan. Na mo ti sọ mẹ́ta lánàá. Mo ní ilẹ̀ létí, mo fún ilẹ̀ṣẹ̀ bíbélì rẹ̀. Ilẹ̀ lẹ́nu, ó gbé kọ́ra Dátánì àti Àbúrámù. Ilẹ̀ máa ń reproduce, mo fún ní Isaiah 55. Mo ní ilẹ̀ ó gbọ́ràn, ìwé Jeremiah 22. verse 29 oni ile gboro oluwa number 5 ile le dake psalm 94 verse 17 ile se kini mo pe o ile le dake ti o ni soro kankan so ori ele kefa ile le se aisan Matthew ile to te tele je won o pese tele so pe ile mi o godo saisan bayi tura bayi wo so sori we second chronicle ni chapter 7 wakalati verse 13 second chronicle chapter 7 wakalati verse 13 bi mo ba se orun ti ko si ojo tabi
2: ti
1: mo ba pase fun yesu lati je ile na run tabi bi mo ba ran jakale
2: arun
1: si arin eyan mi
2: bi
1: awon eyan mi
2: ta
1: n pe oruko temi mo
2: bi
1: a ba ri ara won sile
2: ti
1: a ba gbadura ti a ba wa oju mi ti a ba yipada lona buburu won
2: nigba
1: na
2: lemi o gbo lati orun
1: wa ma gbo lati orun wa
2: emi o si dare ise won
1: ma dariji won
2: emi o si wo ile won san
1: ile won ma wo san tori pe ile won se kini o o nsa isan Matthew se nkan ti o lemi o le sa isan ile lemi o ma nsa isan adele wo san ile re ma gba iwo san ile re ma gba iwo san Matthew ti le ba nsa isan ta ba gbe nkan sori e ko ni meso dade nigba ta bere ise ran seyin ni ilu sango ni around 2002 bi a bere fully ni sango ta odun akoko ta ma se Matthew ko sowo ta fi ra ounje a fe sajodun ko si raisi ko si anything legbe church ile kan de nbembe nigba yen won ti kole si bayi ile yen mo wa gbin agbado si ibe emi o riru agba mi agbado beeri ijo mo ti nsi agbe ti mo ti daye agbado kankan wa yo omo meta ta wa da bi opa o wa tobi erin re wa gbo gbangbangba ibepe kan wu nibe ibepe yen o tobi tori eyan meji lo ori bembe mo wa won fi moto wo mo wa won fi okada wo wi pe ijanu sele legbe church baba kelebu awon eyan wa won wo ko wa di ojo ajodun aro ta fi rara isi woman leader o wa ni pastor igba ti o zo ra isi e je ke mi o lo ra e wa ke kan wa e be yen le lagbado e je aja agbado ka fi se e wa alagbado awon eyan je en ti o ba de je ko ma se kini o ko ma lo le re Matthew ba se se e wa alagbado re awon eyan je o ba se je e wa alagbado tan ni church ba nkun awon eyan ba ni bo le ti ni ori ẹwà alágbàdo ló ṣe fún ara ẹni tó fi wọ́ wọn wá nù Matthew tọ́ọ̀chì tẹ́ wà ń pa màálù lónìí fún àjọ̀dún fún 72 hours Matthew kí la fi bẹ̀rẹ̀ rẹ̀ àgbàdo àti kí ni o àgbàdo ní tí mo fẹ́ mú jáde ní pé ilẹ̀ yẹn mú àgbàdo gidi jáde ó mú ire gidi jáde màmá kan ń gbọ́ mi ilẹ̀ rẹ̀ máa múre jáde ilẹ̀ rẹ̀ máa mú bùkún jáde ilẹ̀ rẹ̀ máa mú àánú jáde ilẹ̀ rẹ̀ kò ní sáìsàn mọ́ ẹlẹ́ẹ̀keje ilẹ̀ lè bàjẹ́ o ìwé numbers chapter 35 verse 33 numbers 35 verse 33
2: ilẹ̀ lè gbọdọ̀ balẹ̀ náà jẹ́
1: gbọdọ̀ balẹ̀ náà
2: jẹ́
1: tẹ̀ ń gbé
2: nítorí pé ẹ̀jẹ̀ á máa balẹ̀ jẹ́
1: ẹ̀jẹ̀ á máa balẹ̀
2: jẹ́ a kò sì lè ṣe ètùtù
1: fún ilẹ̀
2: nítorí
1: ẹ̀jẹ̀ ta ti ta sórí rẹ̀ ilẹ̀ bá ti bàjẹ́ kí ni máa ń balẹ̀ jẹ́ tán bá tẹ ẹ̀jẹ̀ aláìsẹ̀ sílẹ̀ ilẹ̀ ó bàjẹ́ o olúwa sọ pé tá a bá dẹ̀ ti balẹ̀ jẹ́ kò sétùtù fún o ètùtù wà fún èèyàn ìyẹn ni ẹ̀jẹ̀ jésù ṣùgbọ́n ilẹ̀ kò sétùtù fún o ẹ gbọ́dọ̀ balẹ̀ jẹ́ ẹ má tàjẹ́ aláìsẹ̀ ẹ má ta sílẹ̀ o ibùn gẹ́gẹ́ bí ènìyàn tó o bá fẹ́ pẹran ọ gbọ́dọ̀ gbẹ ilẹ̀ kọ pa kó ẹ̀jẹ̀ wọnú rẹ̀ torí pé látijọ́ tí ẹ̀jẹ̀ jésù tó ti kán sílẹ̀ látòrí àgbélébu ẹ̀jẹ̀ kankan ò wọlé mọ́ omi ara ẹ̀jẹ̀ ló máa wọlé ẹ̀jẹ̀ ó dúró lórí ilẹ̀ báyìí àfi tẹ́ ẹ bá gbẹ́lẹ̀ ń lókù látijọ́ tí a ti ta ẹ̀jẹ̀ jésù sílẹ̀ ilẹ̀ ọ̀tẹ́ wọ́ kó gba ẹ̀jẹ̀ kankan mọ́ mo gbàdúrà lórúkọ jésù ilẹ̀ máa gbèjà rẹ̀ Matthew ẹlẹ́ẹ̀kẹjọ ilẹ̀ lè bàjẹ́ o ẹlẹ́ẹ̀kẹjọ ilẹ̀ lè mì ilẹ̀ ṣe kí ni mo pé act of apostle chapter 4 verse 30-31 bíbélì sọ yìí pé ilẹ̀ ibi tí wọ́n wà ó sì mì tìtì bàbá tó ń gbọ́ mi lórúkọ jésù kó o tó kú ò láyé kílẹ̀ ó tó mì ọ́ ó máa milẹ̀
2: ó máa milẹ̀
1: bẹ́ẹ̀ ló máa rí ìgbàmí ilé parí mẹ́sẹ̀jì lónìí tó bá di àárọ̀ ọ̀la wọn ó máa tẹ̀síwájú gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀yìn ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo loru e gbo dada o ni ogajo oru agogo meta abo lori no more war prayer mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ne baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abi o fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu hotel oro mi leyin yo dara fun yin 72 hour program wa on the 29 30 31 lori oke no more war excuse awon ko ti an ba wa on bo lo n ba se fun mi lagbara n toju gbogbo won loruko oluwa on the 29 30 and 31 31 yen gangan oni birthday mi white ni gbogbo wa ma wo gege ba si ma fi celebrate olorun a fi ni olorun lojo yen a pe ni Paul and Sila loruko Jesu yo dara fun God bless you and it shall be well with you in Jesus name laaro la gbogbo eyin te wa ni Ibadan e ja pade ni challenge awon eyan 2000 number kokode won ma lanfani si pure water yen laaro la ati kasamu si ati gbadua si a wa fi sise yen nibe na lati se yen olukuluku aye e ma gba tun sile aye omo e ma gba tun sile Matthew elomi ti gbadua o ti gbawe ṣugbọn nkan yo kan to ye ko o ni itoni kini mo pe iwo wo obirin ti e ji osun fodun meji to le ja njori o e ja njori gbogbo bi ti a ti rode ko si toni igba to de ke loluwa ni kin se oluwa ni ko lo ra ago tuntun e do mi sinu e to ba ti mo mi inu ago yo sun a fun ju be lo Matthew abi mi mo lara ago ni e bo me lo lo ra wa won de ti na imo yowo o de mo mi inu ago o de sun won de la ago legbe re jo kini ko ji jo en ti o sun lodun meji bo le se ro si igba re de la loju e la ara de se kini o are de de wale ko de se gangan kan mo o fa ti nbe lara re o de ku nbe sori pure water e yo ka ti mo fe fun lo loruko Jesu ni o e se mi mo si se yanu Jesu lo ni se yanu sugbon mo mo pe iwo ni lo re o de ra anu gba o ri ran lowo be lo ma ri oro e da yo a pade lola a de se ri loruko baba omo atemo Jesu oluwa wa
2: amen fire fire fire
1: the phone number is 08 66 48 14 55 08 66 48 14 55
2: No more war. Jesus.

0: 2 days, make you see your doctor.
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Here you go there.
8: Mom, you didn't add milk.
7: No need to. Taste it and see why.
8: Wow, but how?
7: Is it milky?
8: Yes.
7: Is it creamy?
8: Yes.
7: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
8: I love it, Mommy.
9: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
10: Milo!
11: Hannah, I still dey thank God and our new health center staff. Me and my baby dey strong and fine.
12: Precious, last time dem tell me say you wan born. I think say dey go still send you go general hospital like before.
11: Everything wey I need dey our health center. The nurse talk say, "Madam, relax. We go take care of you. I no buy single drugs outside."
12: You mean say dey even get bed?
11: Yes, na. Clean delivery room, kind nurses, and all the medicine dey ready. Government don really dey try.
12: I go go tell my sister, may she go register for her own antenatal too.
11: Even Uncle Neta said
12: it.
13: Yes, so government, they bring all our health centers back to life. They train health workers, provide medicine, and make life better for all our mothers and pikin them. Waiting you they wait for? They like precious. Know your health center. Trust your health center. Go health center where near you pass.
14: This message now from the National Primary Healthcare Development Agency, NPHCDA.
15: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀?
16: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà? Kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
17: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
18: Màámi.
17: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
18: Hypo kẹ̀.
17: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
19: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
20: Mommy, today Goldie Mom gave me quite well.
21: My own self.
22: Mommy, you try. But I beg, eh? Suffering with this milk, oh.
21: Not be me, oh. Now the Goldie Mom 3-in-1, it don't get milk inside.
22: Milk inside?
21: Since when?
22: Get Goldie Mom 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Golden Mom, make every day golden.
23: Kò sí ayò tó dàbí ọdún iléyá. Bí
0: ẹbí.
6: Ọ̀rẹ́ ojúlùmọ̀ṣẹ́ ní ìbápàdé pẹ̀lú ara wọn.
10: Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́.
18: Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi.
23: Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan.
24: Bí iléyá ṣe wọlé dé,
25: káàṣì náà bọ̀ nàrà yọ.
26: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀ láǹfààní.
27: Iléyà Cashport 2026.
26: Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan.
28: Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́.
26: Káṣe fún olóríire kan ní àgbò ńlá
28: pẹ̀lú 500,000
26: ní àkókò iléyà yìí.
28: Bẹ́ẹ̀ni 500,000
26: iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀.
28: Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: fufu rẹ sofo. Má fowó rẹ sofo. Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìn jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí i, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
1: Wake up.

0: back home at the top. Supercharged by the love of the people. We are Slash 105.5 FM.
1: Bow in the presence of greatness.
2: Yeah, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, so.
4: Turmeric.
2: Correct. One carton of Maggi chicken flavor for you.
5: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
6: ṣé ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí

0: wọ́n wọ́gi lé àwọn olùfẹ́ olùdíje tí wọ́n ti fẹ́ fi ìfẹ́ hàn láti díje kata bó mi bí àádọ́jọ níye nínú wọn náà disqualify wọ́n wọ́gi lé hàn wípé ẹ wo ó tó di jọ́mi ẹ tó lọ tún kó láti lẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan tó parapọ̀ síbẹ̀ tó di àkòrí rèé ẹ̀kún kẹ́kẹ̀ẹ́kẹ́ láìní pẹ́ láìní jìnà yóò di kíkà sí tiyín.
1: ó dá ẹjẹ́ mi ọkọ̀ọ̀kọ́ ti àkàtà ẹni tíṣà ẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu kí n ti bẹ̀bù láàárọ̀ tòní òní torí pé owó kan eléyìí tó tó bílíọ̀nù lọ́nà mọ́kànlá ó lébélé ń já mẹ́fà ìyẹn 11.6 billion naira dollar ni ó billion dollars owó ilẹ̀ òkèèrè dọ́là sí ìsìn
2: chicken change
1: ǹjẹ́ kí ni wọ́n ní wọ́n fowó yìí ṣe wọn ni owó tẹ̀ ń wò yìí àwọn gbèsè torílẹ̀-èdè wa nàìjíríà tó ti jẹ àjẹ́lẹ̀ gbèsè òbítíbitì gbèsè eléyìí ti yí lura wọn wọ́n níṣẹ́ ní owó tá a pẹ̀ kẹ́lù yìí oníwèé sáfíìsì gbèsè tá a sọ nípa rẹ̀ yìí o bó wọn ṣe fẹ́ sáfíìsì gbèsè ọ̀hún ọ̀nà wo gan ni wọ́n fẹ́ gbégbà tí wọ́n fi ṣàmúlò owó tá a sọ nípa rẹ̀ yìí ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà níbo gan ló ti bugbó lòun jáde ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní àmọ́ṣá nílùú ìbàdàn lánàá wọn ni ó tún taluku lálálágbó òṣèlú o nígbà tí ẹni tó já wípé èèkàn náà ló jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú ti apc nípínlẹ̀ ọ̀yọ́ tóun náà sì bóde lánàá tó fi èròǹgbà rẹ̀ hàn láti díje du ipò gómìnà ta lẹni à ń perí adébáyọ̀ adélábù pẹ́kẹ́lẹ́ mẹ́sì náà làpèjọ́ ó kọ̀ kí wá ni àwọn gbólóhùn tó bóde lẹ́nu rẹ̀ torí pé ó ṣe àlàyé ọ̀rọ̀ ilẹ̀ mọ̀kún ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní o bá kókó rẹ̀ bá ti tòní.
0: àkòrí kan leléyìí tí ó ń sọ ó wípé wọn ò lọ lóbìnrin fi dẹ́rù bọkọ bó bá jọkọ tó ní iṣẹ́ lọ́wọ́ tí iṣẹ́ rẹ̀ sì tó jẹ dáadáa ọmọ gbọ́ bọ́ bá lè lọ́kọ́ lọ àgúnláàgún tẹ̀tẹ̀. ẹgbẹ́ òṣèlú adc náà ti sọ̀rọ̀ wípé lílọ òbí àti kwankwaso kúrò nínú ẹgbẹ́ òṣèlú àwọn kọmọ túrú kankan kódà àwọn ọmọ àlápá wípé wọn lọ nínú ẹgbẹ́ òṣèlú ti adc àwọn náà sọ yìí gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ ìgbìmọ̀ amúṣẹ́yá fún ẹgbẹ́ òṣèlú adc tí òun sọ ọ̀rọ̀ yìí tó sọ ọ́ di mímọ̀ ní apá abẹ òun ṣùgbọ́n o ẹgbà yí ẹgbẹ́ ìyẹ̀wò bí nǹkan ti ṣe jáde lápá abẹ náà wọ́n ní ohun tó ní ṣe pẹ̀lú ṣẹ̀tìmà kò ṣe ṣẹ̀tìmà lọ́wọ́ yìí wọ́n ní ṣẹ̀tìmà ṣe ìpàdé o pẹ̀lú ganduje gozo lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdìbò ní àríwá ìpínlẹ̀ kánò ní ọdún 2027 ọ̀rọ̀ tó jáde ń bẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe láǹfààní láti rí láàárọ̀ yìí òun náà lélẹ́yìí o.
1: ó dáa tó bá níbẹ̀ wá já tún lọ rèé wo ìròyìn kan eléyìí ti ń bẹ lójú ewé kejì ìwé ìròyìn the nation tó jáde fún tòní bí owó ní mọ̀ ń ṣe mí o wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé àwọn akẹ́kọ̀ọ́ bíi 28 kan 28 eléyìí tó jẹ́ pé wọ́n ń kẹ́kọ̀ọ́ nílé òkèrè léyìí tó sì jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ló ń ṣe kínni òun náà ló ń ṣe agbátẹrù bí ètò ẹ̀kọ́ wọn ṣe ń lọ wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé owó kan eléyìí tó níye báyìí òun náà ni wọ́n mọ̀ san o lórí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún níbo gan iná ti bu gbólóhùn jáde kí wá ni tó fa sábàbí tọrọ owó ọ̀hún fi pẹ́ ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní bá kókó rẹ̀ bá ti tó ní àmọ́ṣá bá a gbàgbéra pa tá a lọ sákàtà olówó bùṣọ̀bùṣọ̀ olókoòwò tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó rẹ̀ kàn wálẹ̀ nílẹ̀ adúláwọ̀ àti lágbàńlá ayé o àlíkò dangote ńlá mọ̀ ń sọ wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé ẹbú fọ́pọ̀ rẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà ó mọ̀ fún wa ní epo nílẹ̀ yìí lẹ́yìn tó jẹ́ pé jálá ètò tó mílíọ̀nù lọ́nà 137 ìyẹn 40.7 million liters òun náà ni epo ètí dangote tó yọ̀ǹda fún wa lórílẹ̀-èdè wa nàìjíríà pé ó yá ẹ máa gbọ́n yìí ẹ máa gbọ́n yìí ẹ máa gbọ́n ẹ máa gbọ́n wọ́n sanwó o wọ́n sanwó o bó o gan ló ṣe wá jẹ́ ẹbù fọ́pọ̀ tó orílẹ̀-èdè wa nàìjíríà níbo ni ṣẹ́dé dúró lórí ẹ̀ ẹ̀yin ọmọ tún gbọ́ láàárọ̀ tòní ṣe é rí pé ó ti fún o ó sì tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀.
0: ìròyìn eléyìí tí mo láǹfààní láti rí lápá bí yìí òun náà ló ń sọ o wípé kò sí àjọṣepọ̀ kankan láàrin wa ẹgbẹ́ òṣèlú pdp igun ti yẹnsan wike náà ni wọ́n ń sọ o wípé kò sí àjọṣepọ̀ kankan kò sí ọ̀rẹ́ gíláńbẹ́kùn ṣe láàrin

0: Rẹ́sọ̀fò.
1: Má fowó rẹ́sọ̀fò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: Retirement shouldn't be uncertain. With Bathian Pensions, it isn't. We believe you deserve clarity, confidence, and dignity long after your working years are over. Whether you're an artisan or white-collar worker, switch to Bathian Pensions and enjoy a well-planned future. Register at www.bathianpensions.com. Bathian Pensions, your pensions simplified, your retirement secured.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so.
3: Turmeric.
1: Correct. One carton of Maggi chicken flavor for you.
4: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
5: So, Aki Nkabo pada omo Nigeria.
6: Adupe.
5: Kasi ma gbera tan bayi ka bere sini joda bole. E ja jo gbara kasida karirin yi lori ti fote doro yin fun toro yi gangan. Ipinle Oyo lemi o ti bere bayi tori le lati kesho rode. Oro gomina wa npele Oyo na lo si jade. Ni oju iwe keji iwe iroyin ti the punch foto ni gangan. Gege ba ti ri nbe wi pe gomina ipinle Oyo wa nbi to raji se bi Oyo la mo ri Oyo na dey do like father anybody lai lai fa abada gomina Seyi Makinde ni won ni o se se egbo ye o se se ko je wi pe yo pada kede erongba re lati dije dupo re ni orile vete Nigeria ta wa yi bi abade ni odun 2027 ni bi ipade apapo kan eleyi ti won ni won se agbejade re ni mopo mbadan ti se ti gusu ilaorun orile de ni ipinle Oyo ni ipinle Oyo ta wa yi gaga bi obade ni ojoba Thursday ngba ti won oye re nnu akole ti nbe ninu we iroyin punch ti apakori e ni Unity Mega Rally Ibadan 2026 won wo ye nbe wi pe ibe gangan ni ireti ti nbe wi pe gomina ipinle Oyo Seyi Makinde yo fi erongba re han jade wi pe emi o dije are lori le de yi o baba de ni odun 2027 be na ni o tu wa ma lu anfani on lati safihan awon sanko sanko selu pelu ife alarede to sese fe jade lari egbe oselu Seyi Makinde ti se PDP ati egbe oselu ayo toto tan fe fe wole ti se Allied People's Movement APM elege kon yato si ijade re lori idije dupo are ni orile de yi won ni o tu sese o ki Seyi Makinde o ma si afihan awon mi na labenu iyan ti e de akata bi ti oro won o ti e kan agban bi rara san o iyan o ba polowo de ibi okan ara ilu gbagbagban e je mi o bujo fun yin won ni te ba ranti ti e ba gbagbe ti e ba si gbagbe ti e ba ranti dada ti e ba ntele bo loni bumper to bumper loni tele mi ntele o tele mi ntele o e ti ma wi pe rogbodiyan oselu o nwaye o lori egbe oselu ti People's Democratic Party PDP pelu ireti wi pe bi won ba le ni bikan bikan la kori si be yan ba ko ni bikan ayo le yan di ni bomi won ni ireti nbe wi pe labi agbarada egbe oselu ti APM in lo ti sese ki awon oro sanko sanko awon ngbesa yi ko ti fe ma waye lara awon lekan lo ko leki ti won si wo sakun re wi pe awon na o won ma jade nbe nbe ninu iwe iroyin ti the punch to jade photo ni gangan gege bi o ti se ko kale ama gadagbadagbada iroyin eleyi ti o je gbaju gbaja nbe ju lo o na ni pe o sese ti o ba di loda ode yi ola ojobo Thursday abi no be Thursday be tomorrow na tomorrow be Thursday
6: ojobo
5: wi pe Seyi Makinde gomina wa ipinle Oyo wa ta jo wa yi
6: okay
5: yo ferongba re han wi pe won jade dije dupo are lorile de Nigeria may formally declare
6: okay
5: to ba wa dola to ba ri be a je po monu bi o ba si ri be lola me na ni sise o sese na ni seun
3: ó dáa tó bá níbẹ̀ wọ́n níbi tá a bá pè lórí ẹnìkan kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o eléyìí gan ni ó mú mi lọ tààràtàrà sákàtà ẹni tí í ṣe àyẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà síwájú bọ́lá ahmed tinubu níbi tí àlàyé kan ti ń jáde o pé orílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ni ó ṣàmúlò owó kan eléyìí tó tó bílíọ̀nù lọ́nà mọ́kànlá ó lé bílẹ̀ ń já mẹ́fà owó olè òkèrè dọ́là sísì $11.6 billion ǹjẹ́ kí ni wọ́n fowó ọ̀hún ṣe o wọ́n ní àwọn gbèsè eléyìí títí ń bẹ́ẹ̀lẹ̀ léyìí tí orílẹ̀-èdè wa nàìjíríà jẹ nílẹ̀ yìí ni tàbí lókè òkun wọ́n ní owó yìí gan òun náà ni wọ́n ṣàmúlò rẹ̀ tí wọ́n fi sáfíìsì àwọn gbèsè eléyìí tí a ti jẹ ààrẹ ahmed bola tinubu òun náà ló mọ̀ gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ lánàá òde yìí ìyẹn nílẹ̀ nairobi lé orílẹ̀-èdè kenya lọ́hùn-ún nígbà tí ó mọ tẹ̀síwájú náà àwọn gbólóhùn eléyìí tó gbé kalẹ̀ o oníṣẹ́ rí owó tá a sọ nípa rẹ̀ yìí bá a bá ní ká mú wá sórílẹ̀-èdè wa nàìjíríà ká wá fi ṣe àwọn àkànṣeṣẹ́ wọn ni ẹ wò ó yóò gbé ìdajì nínú àwọn àkànṣeṣẹ́ ìrìn bíbí ìpèsè ò bá wà nílẹ̀ ni o wọ́n ní àwọn ọ̀rọ̀ yìí òun náà ló mọ̀ gbé jáde o lásìkò ìgbà tó ń sọ̀rọ̀ níbi àpérò kan eléyìí tí wọ́n pè ní African Forward Summit eléyìí tó wáyé ìyẹn ní Kenyatta International Conference Center eléyìí tó wà nílẹ̀ Kenya lọ́hùn-ún nígbà tí wọ́n mọ pabi ìyábìdún ọ̀rọ̀ láti àkàtà àtẹ̀jáde kan eléyìí tó bóde láti àkàtà ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ìròyìn sí ààrẹ ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà ó ní ẹ wò ó ààrẹ ti ṣàlàyé ọ̀rọ̀ o pé owó tá a fi sáfíìsì gbèsè lọ́dún yìí $11.6 billion ni ẹ gbọ́ ẹ mú sọ wà láàfíà yín ẹ mọ́ fi jẹun oníṣẹ́ wá rí àwọn gbólóhùn kan bẹ̀ o eléyìí tó bóde lẹ́nu ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà níbi àpérò tá à ń sọ nípa rẹ̀ yìí ó ní ọṣẹ lálàyé ẹ wò ó ní ilẹ̀ adúláwọ̀ àwọn nǹkan kan bẹ eléyìí tó jẹ́ wípé wọ́n kó wọn kúrò nílẹ̀ yìí wọ́n kó wọn lọ sókè òkun àwọn tòkè òkun nísìnyí wá kó lọ bẹ́ẹ̀ léyìí tó jẹ́ pé bí ọ bá ti kó lọ báhun tí ẹ mọ̀ pé ògidì ni ẹ kó lọ nígbà tí ẹ bá sọ ọ́ di gidi tán fún àpẹẹrẹ bí ẹ bá ra epo rọ̀bì nílẹ̀ yìí tí ẹ wá gbé lọ sórílẹ̀-èdè wọn lọ́hùn-ún tí ẹ wá yọ epo bàfin wọ́n yọ epo pẹturó wọ́n yọ epo dísù wọ́n yọ afẹ́fẹ́ gáàsì wọ́n tún ṣe àmúlò tó kù fún àwọn nǹkan míì ó nígbà tí wọ́n bá máa tà padà fún orílẹ̀-èdè wa nàìjíríà owó gọbọi ni oníṣẹ́ rí tí ń ṣe báyìí wọ́n fi tọ́rọ́ wọ́n gba náí lọ́wọ́ wa lórílẹ̀-èdè wa nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ léyìí tí kò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ o oníṣẹ́ rí gbogbo tó yẹ kó máa jẹ́ èrè láti ara àwọn kan tó bá jẹ́ ògidì tá a bá tà fún wọn èyí tó jẹ́ pé owó rẹ̀ ó máa lọ ṣẹ́ka iléeṣẹ́ èyí tó ń pèsè aṣọ kó máa lọ ṣẹ́ka iléeṣẹ́ èyí tó ń pèsè àwọn nǹkan lílò kó máa lọ ṣẹ́ka ètò ẹ̀pìn kó máa lọ ṣẹ́ka ètò ìlera oníṣẹ́ rí gbogbo nǹkan wọ̀nwọ̀n yìí ó ti bọ́ọ̀dì sílẹ̀ òkèèrè tán òótọ́ ọ̀rọ̀ dé ẹja sọ fúnra wa ni o nígbà tí ó mọ tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ ó ní ẹ wò ó sàkátàpàrà òun náà là á sítọ̀ o bó bá fẹ́ yí láti yù ẹjẹ́ òdìta kwarapá kò sí tí fi ṣèyàn níbi àpérò yìí eléyìí tẹ́ ṣe lálàyé o pé ààrẹ ilẹ̀ kenya àti ilẹ̀ faransé lọ́hùn-ún ìyẹn emmanuel macron tóun ti williams ruto òun náà ni wọ́n ṣe àgbékalẹ̀ àpérò ọ̀hún o léyìí tó sì jẹ́ pé àwọn orílẹ̀-èdè tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ bí 30 níye òun náà ni wọ́n ké sí àwọn olórí ńbẹ̀ pé ó yá ẹja foríkorí ká fi kùlùkù ká mọ bí ilẹ̀ adúláwọ̀ ń kọ́ yóò tún ṣe tẹ̀ sọ́wọ́ iwájú nínú àwọn gbólóhùn eléyìí tí ẹni tí ṣàyẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà wá gbé kalẹ̀ o ó ní ẹ wò ó nílẹ̀ wa nàìjíríà ń bí àwa ti modó táwa fẹ́ dọ̀hún lásì o torí pé àwa ò ṣetán láti máa bu omi nínú ògùnpá ń bí ká wá lọ́ máa dà á ìní sí òkun alágbálúgbìn ogun òkun lẹ́kọ̀ọ́ ó ní kò jọ́ lákẹ́ kò jọ́ lóko mọ́ ó ní ìdí ẹ̀ rẹ́ o tí àwọn fi gbé àwọn ìgbésẹ̀ kan èyí tó ní agbára ó ní àwọn èèyàn lórílẹ̀-èdè wa nàìjíríà ń pariwo tan pé kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ó ní ẹ̀ wá rántí pé kòkò tí ó jata lọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí o ìdí rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ yóò gbóná ó lára àwọn ìgbésẹ̀ tó lágbára èyí tá à ń gbé òun náà ní yọ owó ìrànwọ́ epo kúrò ìní fún wa lórílẹ̀-èdè wa nàìjíríà ó ní ṣe mọ̀ pé lọ́gbọ́n táwọn yọ nígbà náà ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ń pariwo tan ni pé nǹkan ti lé o ó ní ṣe wá rí àwọn àtúntò eléyìí tó ti ń wáyé ó ní ó padà fi ìdí wa múlẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà pé àwa ń kọ́ o a ní gbẹ̀mílé wọn mọ́ nílé òkèèrè ohun tá a bá ṣe níbí yìí òun náà ni ó mọ jẹ tiwa ìwé ìròyìn the nation ló gbé láàárọ̀ tòní ó bẹ̀rẹ̀ láti ojú ewé kínní ó lọ rèé sàn jánà lójú ewé kejì ó wá lọ lóní poro ẹ lè gbà á kẹ gbà báláǹsì ẹ̀ ń bẹ̀.
5: ẹ jáde ká polówó ọjà ká polówó ọjà lọ́dọ̀ abimbola sadiq.
6: flash fm 105.5 Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
7: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
6: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
7: Now double rich chicken taste, more enjoyment and more value for your money.
6: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
7: Me and Maggi,
6: so good together.
8: Sade ku si oko mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won da bi titun
9: wa mi
8: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
9: hypo ke
8: beni awon kokoro ifojuri ki igbalero tori na lawa na se gbodo ma pese abo lojojumo pelu hypo
10: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
11: Babi magbabe babe magbabi ibi gbogbo lona falagbara to la fojusun eyi lo fa ti onrebu adedeji dikiru la stanley ola jide odidi omo onrebu to soju ijoba ibile ibadan northwest ibadan southwest federal constituency labuja to fin pe gbogbo oludibo ni constituency re lati pade ni gbangan mo ko nbadan lojo thursday ojo 14 la osu karun odun yi thursday yi ni o nibi ti people's democratic party pdp ati allied people's movement do ti panupo fi koko sebe oloyin momo itesi waju unity mega rally leleyi laarin egbe pdp ati apm nibe ni gomina Ipinle Oyo Onimero Seyi Makinde yo ti ma fawo Honorable Adedeji Dikiru Lai Stanley Olajide Odidi Omo soke lori erongba re Honorable Adedeji Dikiru Lai Stanley Olajide Odidi Omo wa ro gbogbo oludibo tawon ijoba ibile bi Ibadan North Ibadan Northeast Ibadan Southeast Ibadan Northwest Ibadan Southwest titi to bi de ijoba ibile Edo Ibarapa East Ibarapa Central ati Ibarapa North gbogbo wa ni ke je atuyaya pade ni gbangan mo ko nbadan lojo Thursday ose yi kajo seleri erongba rere ati tesiwaju Ipinle Oyo Olukede Honorable Adedeji Dikiru Lai Stanley Olajide Odidi Honorable to soju ijoba ibile Ibadan Northwest Ibadan Southwest Labuja
12: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: 2 days, make you see your doctor.
1: My people, welcome to my channel. Today, I go show you how I dey take make Golden Mon wey get plenty milk inside.
2: Yay!
1: I dey like put my Golden Mon inside bowl first. I go come pour warm water join. I go mix am, and you go see as milky nutritious enjoyment go form.
0: Wait, which time you put milk?
1: Now, Golden Mon 3-in-1 I dey use. I no need put milk inside.
3: Mommy, it's sweet well.
4: Golden Mon 3-in-1, don't get for local milk. Get some for your family today. Golden Mon, make every day golden.
5: Splash FM 105.5.
6: Akinkabo pada si itesiwaju ti fun te doroyin lori ikanni omoluabi splash 105.5 ile fofun ni felele gangan lagun asi o teyin na ti lanfani lati ma gbo wa lo lo bayi woni ikuro Peter Obi to je gomina tele ni ipile ti Anambra ati Rabiu Musa Kwakwazo to je gomina tele na ni ipile ti Kano to nti awon omilengbe alatileyin won lo kuro ninu egbe oselu ti African Democratic Congress ADC ni ati ni ko turun kankan lara awon be si ni awon o ti e ko ti e mi awon debi kankan won ni igbimo amoseye ati egbe oselu ti ADC labe dari ti mani Ibrahim Ahmed lo ti si alaye wi pe gbogbo igbiyanju ti awon sa o duro digbi be si ni oye ati mimi kan ko mi awon ninu egbe oselu ti ADC bi awon mejeji yi bi won ti kuro ninu egbe oselu yi lo darapo mo egbe oselu ti National Democratic Congress ADC pelu bi won ti wo sakun igbiyanju won lori ati dije dupo kan tabo mi yi won ni sugba nigba ti o ma soro latari awon tin be nile lowo lowo bayi lolu ile egbe won tin be ni ilu Abuja o si alaye wi pe digbi la won wa lako mimi kan o si mi awon pinpin tori bi pe awon duro digbi awon se ni afojusun wi pe didun na ni osan yo pada ma so fun awon o lori ibi ti awon duro le lori ta ba wa ku ninu egbe oselu ti ADC yi gege bi oro ti NDC na ti se njade nibe ani lano de yi ti se ojo Tuesday ona ni egbe oselu ti Nigeria Democratic Congress ADC lojo Tuesday anayi ni se agbejade e wi pe ibi ti oro nlo o bi ipalemo ti se nlo lowo fun eto odibo abenu won lati fa eni ti o ma je oludije won kale si yala si ipo are ni ati awon ipo mi ama lowo lowo bayi eni o ba ni fe o lati dije du ipo are ninu egbe oselu ti NDC owo ti awon gbele ko won ju million lona 100 owo orilede Nigeria mani 60 million naira for nomination and expression of interest form ni ipale ma fun eto dibo gbogbogbo todun 2027 NDC eni ti se alaga won Moses lo chi paye oro yi ninu atejade eleyi to tun awon oniroyin to tun won lowo gege bi Clippers bo tin se alaye o kede ra wi pe ikede awon o la won ti bere si ni ta form bayi latojo kotala titi dojo keji ni ogun pelu bi awon ti ma sagbekale ama lowo yi million lona gota 60 million naira ona ni awon o se agbejade e bi yo ti se ri lapa abewon o
7: o da be tin fokan ba wa bo lori iroyin ti fun tedo laaro toni aku olabala ba ti service gbese abosabala eto eko e wa tubo si abala eleyi to kan to ni se pele omo ilede wa Nigeria nitori pe ile wa Nigeria n samulo epo petrol daada won ni ile ise bu fopo ti Dangote eleyi ti o gbajugbaja kaakiri ile adulawo ti si nbe lo ilede wa Nigeria o na ni amo ti se lalaye o pe ba ba ni ka so gan pe ninu odun yi epo petrol etan pese ba ba ni ka gbe sori ida lona 100 kan oni ijeje mo wi pe ida lona 100 re o na ni won ta si orilede wa Nigeria nikan o iyen tumo si pe ninu 100% eleyi ti won pese 80% o na ni won ta ni fun wa orilede wa Nigeria ninu abo kan eleyi to je pe o ese jade ni tutu anyoran e ti a filede lati akata ile ise eleyi tori si oro epo in lo lede wa Nigeria o safihan re o wípé epo peturo eléyìí tí orílẹ̀-èdè wa Nàìjíríà ṣàmúlò rẹ̀ nínú ọdún yìí òun náà ló gbé ẹnu sókè nínú oṣù kẹrin wo oṣù karùn-ún ọdún tí a wà nínú ẹ̀ yìí wọ́n ní nínú oṣù kẹrin ìdá lọ́nà 57 ó lé bẹ́lẹ́ ń já òun náà láṣàmúlò rẹ̀ o wọ́n nínú oṣù karùn-ún tá a ti gboríwọ̀ yìí ó ti wọ ìdá lọ́nà 51% ìyẹn 51% nínú àbọ̀ ọ̀hún eléyìí tí a gbélédè wọ́n ní ìjẹjẹ́mọ̀ wípé àwọn epo rọ̀bì eléyìí tí a láǹfààní àti fọ̀ ìyẹn níléeṣẹ́ ìbùfọ̀pọ̀ Dangote léyìí tí wọ́n sì tà sí ìta wọ́n níṣẹ́ rí o ìdáná 80 rẹ̀ báyìí Nàìjíríà láti ṣàmúlò rẹ̀ wọ́n níṣẹ́ wáyé orílẹ̀-èdè tó kù eléyìí tí iléeṣẹ́ ìbùfọ̀pọ̀ Dangote tán náà ń ṣe bẹ́ẹ̀ ta epo sí àkàtà wọn wọ́n ní ìdálọ́nà 17% ìyẹn 17% òun ló bọ́ sí àkàtà wọn. Bàbá wa kúrò ńbẹ̀ ta bọ́ sí abala eléyìí tó níṣe pẹ̀lú ètò òṣèlú wọ́n ní ìjẹjẹ́mọ̀ yìí pé lánàá Ìbàdàn taruku lálẹ́ o látàrí bí àwọn èèkàn-lé-èèkàn bí wọ́n ti gbára wọn jọ léyìí tí wọ́n sì dúró tán pé ó yá o Adébáyọ̀ Adélábù pẹ̀kẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì òun náà ní kéde pé òun ó tún di gómìnà òun ó díje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ó wàá bóde tí ó mọ sọ̀rọ̀ fún àwọn èèyàn léyìí tí wọ́n péjúpésẹ̀ síbẹ̀ o wọ́n ló ṣe lálàyé pé ẹ wo ìgbésẹ̀ tó ń gbé yìí kì í ṣe pé ìgbésẹ̀ kan sá lásán o ìgbésẹ̀ láti jẹ́ kí ìṣèjọba tó dáa kó fojú bàdé ó ní ọ̀kan nu láti jẹ́ kí ètò ọrọ̀ ajé kí àyípadà tó nítumọ̀ kó dé bá nípínlẹ̀ yìí ó ní òdì méjì àti ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ tí kan ṣe ìdàgbàsókè ẹlẹ́nu lásán ó ní àwọn ìdí gan rèé o léyìí tóun fi gbéra pa pé àfikún náà ó díje bí ipò gómìnà ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ Adélábù ẹni tó fi èròǹgbà rẹ̀ hàn ìyẹn ní pápá ìṣeré ọba Fẹ́mi Awolowo eléyìí ti ń bẹ nílùú Ìbàdàn níbi tí ogunlọ́gọ̀ àwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC tó ń tẹ àwọn èèyàn rẹ̀ ti péjọ síbẹ̀ o gẹ́gẹ́ bó ṣe wí oníṣẹ́ rí ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà ńbẹ̀ yìí ó ti nílò olórí èyí tó kátò tó kájú ẹ̀ tó sì mọ ohun tó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe é ó ní ó ti nílò olórí eléyìí tí yóò mú kí ìdàgbàsókè kó dé bá ìpínlẹ̀ yìí ó ti nílò olórí o eléyìí tí yóò mú kí ìtẹ̀síwájú kó dé bá ìka ètò ààbò kí nǹkan ó lè máa lọ bó ṣe yẹ kó wọ̀ ìwé ìròyìn the nation ló gbé láàárọ̀ yìí ojú ewé kẹta ibẹ̀ ló wà ẹ lè gbà kẹgbà balance ẹ̀ ń bẹ̀.
6: Akẹ́yí ẹ jẹ́ kí n lọ sí àkàtà ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè ti Nàìjíríà tí a wà yìí Atiku Abubakar ló ti bu ẹnu àtẹ́ lu ìṣàkóso ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu pẹ̀lú bí ètò ààbò bó ti ṣe mẹ́hẹ̀ sí ní orílẹ̀-èdè yìí pàápàá jùlọ bí ikú ti pa ojú ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ aṣòfin nílé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà Abba Adamu ní àkàtà àwọn ikọ̀ ajínigbé wọ́n ní Adamu ẹni tí ó ṣojú ẹkùn ìdìbò ti Guri Kiri Kashima àti Birniwa Federal Constituency ìyàn láàrin ọdún 2007 sí ọdún 2011 ṣùgbọ́n tí a ní ají ìgbé o lọ́jọ́ kẹta oṣù karùn-ún ọdún tá a wà yìí láàrin ojú ọ̀nà Masose Kaduna sí ìlú Àìbújá lásìkò ìgbà tó gùn lé ìrìn àjò láti ìpínlẹ̀ Kano lọ sí olúùlú ilẹ̀ Nàìjíríà Àbújá fún ìpàdé olóṣèlú kan ìwádìí ṣàfihàn rẹ̀ wípé lẹ́yìn ọjọ́ kẹsàn-án èyí tí wọ́n ti mú sí ìgbèkùn wọn wọ́n ní àwọn ikọ̀ ajínigbé yìí wọ́n padà kàn sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ pẹ̀lú ìrètí wípé wọ́n padà túlẹ̀ àmọ́ sí ìyàlẹ́nu wọ́n ní àmọ̀ padà gba ẹ̀mí rẹ̀ mọ́ ní nígbà tí ó máa wá fèsì nínú àtẹ̀jáde tó fi sóde eléyìí tí ó bá òun náà gẹ̀gẹ̀gẹ̀ nílùú Àbújá láti pàṣẹ alásùnmọ́ pàtàkì rẹ̀ Frank Shaibu Atiku ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tó ń ṣàfihàn ipò tí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó wà wípé ó ti fi ẹgbẹ́ lélẹ̀ pa o kódà nǹkan ṣe ètò ààbò orílẹ̀-èdè yìí gan púpọ̀púpọ̀ ó ní ikú Adamu yìí ti wá ṣe àfihàn rẹ̀ gan ibi tí nǹkan bàjẹ́ dé láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí Atiku tún fi kún ọ̀rọ̀ rẹ̀ púpọ̀ wípé irú ìṣẹ̀lẹ̀ yìí kó yẹ kó jẹ́ wípé irú èyí tí ó máa ṣẹlẹ̀ nírú àwùjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí torí a ti wà lórí ìkúnlẹ̀ o tá a sì mọ̀gbà tí a bọ́ nínú ìdojúkọ eléyìí tí a ń kojú ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lórí ohun tó bá ètò ààbò dúró ní orílẹ̀-èdè Nàìjíríà ó wá ń ṣe àlàyé wípé aṣòfin yìí tẹ́lẹ̀ eléyìí tí wọ́n jí gbé yìí tó sì jẹ́ ògbónágbòǹgbò ìkàn láwùjọ ilẹ̀ nàìjíríà tá a wà yìí ọkàn kú tú ẹ́ sí àkàtà àwọn ikọ̀ ajínigbé lórí ìkíni wípé ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ibi ó yẹ kán ti mú lọ́kòókòdùn wọn ò mọ ní ọ̀kánkòdùn ó ní pẹ̀lú èyí ó wá ń pèpè ìpè ìgbésẹ̀ alágbára eléyìí tó yẹ kí ọjẹ́ yìí tí ó máa wáyé ní àwùjọ wa nílẹ̀ nàìjíríà tá a wà yìí kọ́lọ́hún kọ́ ṣàánú fún wa kó sì máa fi ààbò rẹ̀ tó dájú kọ́ máa fi bò wá ní gbogbo ìgbà kó jẹ́bi tí a ti máa ṣe ẹnu ní déédéé síbí ìyẹn olórí ti fún ti ẹ̀dọ̀ ròyìn fún ti àárọ̀ yìí bẹ́ẹ̀ náà ni bàbá tí ń dìde báyìí jà ọ̀dẹ́rọ̀ǹkẹ́ olórí sport òun náà ni ẹ̀ láǹfààní láti máa bá pàdé báyìí tó bá sì ti di ní aago mọ́kànlá ìlúbìnrin pẹ̀lú tèmílàdé àlòkò òun náà ni ẹ̀ tún láǹfààní àti ṣe alábàápàdé ẹ̀ títí aago méjì tí àkótó gbáǹkọ́gbì yóò tún máa dé sí etí yín kúnlé ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsèǹtà yín náà ni àánú ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ tí ò lẹ́gbẹ́ tó fi máa bọ́ ẹ̀ tó nípa jẹ̀wúrin lọ ìṣẹ̀dá yóò máa dáàbò wá o lónìí àti lọ́jọ́ gbogbo.
7: ó dá a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa ilé ìtẹ́ bá rìnrìn àjò ròyìn láàárọ̀ tòní ẹ̀ fi wá sílẹ̀ níkànnì ọmọlúàbí ọba tó ni wá kò ní fi gbogbo wa lẹ̀ o ti fún tẹ̀dọ̀ ròyìn àwa la ní ẹ̀yìn lẹ̀ ń gbádùn ẹ̀ gbákọ́gbìn ròyìn ń kọ́ ìkànnì ọmọlúàbí lónìí ìgbàládùn yín ló wà fún gbogbo àwọn ètò tó yàn láti ìkànnì yín lódù ti gbọgbọ́ kan sí ẹ mọ̀ kú òun bẹ́ẹ̀ láíláí o àtẹ̀yìn àtàwa àjọ máa fọ̀ sí rere ni títí wá di ọ̀sán tá a tún pàdé fún àkọ́tun ròyìn gbáǹkọ́ gbì ìyá àdínní yín náà ni o aminat adeto badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ ń kọ́ mọ̀mọ́ o ṣe dáadáa.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí i, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Oya oya oya ti e fun egbo o se abufo good mama tutun ti o mu imo tun ni etekete wa pelu igbelaruge orun didun fun isodo to si gbogbo yi lo wa ninu idi tutun ti a se fun igbeleke re to wo loni.

0: òkè tí ń tìlú wà láwùjọ ìròyìn rí ìdárayá ń lẹ̀ yìí adẹ̀rùnkè adẹ́sọlá olórí sport máa ń gbé wá débẹ̀ anytime anyday jáwọ́sí on Splash FM 105.5 Ìbàdàn àwòdì tó rí bára lọ́rí yẹn ni lékèlékè tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o olórí sport tún ti padà dé lápò tó ẹ ò ní wò ó tán.
1: O da ẹyin temi Adẹrunkè Adẹsọlá olórí sport Ìbàdàn ka ma vinga mu tutude láti ma ja yin si láti ma gbe yin débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yin lẹ̀ o ti ṣọ́jọ́ ẹ̀ ní kan kú jẹ ẹ̀ ní gungi àárẹ̀ ẹ̀ ní máa yan fónà ẹ̀ wọ ẹ̀ ní ṣàwúre gi ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ayé òkè ẹ̀sìn galu ẹ̀ má fọ ẹ̀ jẹ́ amúra wa.
0: Dédédé mo tún gbé dé o. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀ kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

0: ẹ kú ojúmọ mọ. Igbo gbobi 13 gbọ́ ìkànnì Splash 105.5 FM. Ilé funfun Bálágbé gbé fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ó pé méjì lórí ètò ìjáwọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú. Orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní. Abimbola Sadiq Oge tó ga jòkè. Ti bálòkè yẹn plenty òkè yẹn kún fọ́fọ́. Ó yẹ kẹ́ ẹ ti mọ tí mò ń sọ. Ọlọ́run ló lẹ̀mí èrò. Túnde Ọláwo Alẹ́ Sexy wúwo wà ló lè tú ètò ìjà wọn sí Adéronke Adéṣọlá lórúkọ tèmi. Olórí sport, olórí ìròyìn eré ìdárayá. Ìbàdàn ká máa fíngà ti gangan. Ẹyin tèmi, òní lọ́jọ́rùú Yorùbá túmọ̀ dàpè lọ́jọ́ àánú. Ọjọ́ tẹbi bá ń palẹ̀ àní sílé. Ọjọ́ tẹbi bá ń pọ̀nà àní rìn lọ́nà láṣẹ Elédùmarè. Ó ti ṣọ́jú ẹ̀ ní kankújẹ ní gungi àárẹ̀. Ẹ ní máa yán fònà. Ọlọ́run ló lẹ̀mí èrò. Ọlọ́run ló lẹ̀mí èrò sẹ́ẹ̀. Ọlọ́run lóní kánmọ́kánmọ́ lóní wéréwéré lóní kí á mọ́ sá. Lóní wàrà sísà. Ẹ o, ó tó ni pé máa kan lu ìròyìn láàárọ̀ tòní lórí ètò ìjà wọn sí. Ẹ mọ̀ pé n tó bá jọmọ́ towó, èmi mọ́ mú wá fún mi. Alẹ́ rí towó ṣe, ẹ rí kíni, ẹ rí tajé ṣe. Dandan wì àgbáyín owó, owó wù mí o, darí ẹ sọ́dọ̀ mi. Olójẹ ń darí káàṣì ẹ sọ́dọ̀ yín. Star 347 star 1004 star 1#. Tó wá ní pé eré káàṣì ẹ wúwo náà, ọlọ́run darí ẹ sọ́dọ̀ ẹ. Tẹ kóòdù yẹn. Sá láti jẹ ₦500 kúrẹ́ lẹ fi máa jẹ o. Ẹ dẹ̀ mọ̀ pé láwọn kò tá a wà yìí. Àwọn èèyàn ti ń talẹ̀ ọdún o. Ọjọ́ ilé yá kásọ̀ rẹ lè buná wájú máàmù. Kì í sì fi wà mú gan. Alájà bàlì kìí sẹ́yìn nìyẹn ìbí ni. Alájà rí síkẹ̀ yìí nìyẹn ìbí ni. Alájà láti fá. Sẹ́yìn nìyẹn èmi ni oyì máàmù. Káàṣẹ ló jẹ́ mọ́ dára o. Orí pé kí ni mo fẹ́ blé, mo fẹ́ tó, mo fẹ́ mọ tán ná níbi igun tí kí n wà ní gungan àbí kí n wà gbàgbà tá. Wọ́n rí paṣọ ọdún mi dúró tán. Orí wípé kí ni mo ta jẹ ni. Lọ́dọ̀ káàṣẹ wọ́n jẹ́ rónú kó bọ̀. Ẹ o, ọ̀nà tó yá rèé, ọ̀nà tó yá láì gbọ̀nà. Star 347 star 1004 star 1# ẹ mọ̀ pé léyà cashport wọn bẹ́ẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ sinimá talátàkókò yìí láti jẹ ìyẹn fún léyà cashport àkọ́kọ́ nù. Ẹ̀ẹ́kejì wa ni wípé ẹyin tèmi kò dín daily draw wa lọ́wọ́ ń bà kò dín lọ́wọ́ rárá àti rárá ni daily draw wa èèyàn ń ta ẹ̀ńjẹ lójoojúmọ́. Ẹ̀ẹ́kejì ni ìkẹta wa ni pé sẹ́rí Friday cashport yẹn ó sì ń lọ ń flọ̀ ọlọ́run gbọ́ ó ń lọ bẹ́ẹ̀ ó kì í síbẹ̀ ni bí ìsàlẹ̀jọ̀lọ́ọ̀fù ni wọ́n ń dùn bó ṣe dùn bẹ́ẹ̀ ló ṣe kí bẹ́ẹ̀ ló dùn bẹ́ẹ̀ bí ìsàlẹ̀jọ̀lọ́ọ̀fù rà yìí gbogbo ẹ̀ pátá òun náà ló wà ńlẹ̀ torí wípé ẹ ta ni kẹ́ ẹ lè jẹ ₦500 kúrẹ́ lẹ fi máa ta láti ẹ wà ní nàgàmú ṣòro ẹ ní túlé kan dààmú o. Ẹ̀yin tèmi tí yóò ní tapa òbí abọ́ọ́lá bọ̀ ọ́ ẹ tọ́jú orí rẹ̀ bá wà lábẹ́ ọdún méjìdínlógún mọ́kànlú káàṣì ẹ ọdún méjìdínlógún sókè òun ní ta káàṣì ẹ. Star 347 star 1004 star 1# ẹ lè wò wá níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Splash 105.5 Ìbàdàn Ayọ̀mídé lọ sídìí lọ òun náà gangan ló wà. Ìyẹn níbi tẹ́tí láǹfà láti mọ̀ wà lójú òpó Facebook òun ní gbé lẹ́gbẹ̀ẹ́ ó ṣe bá rí mi tí mo fine tí mò ń gbé lápá àbẹ̀ yẹn. Kẹ́pẹ́ angu tí mo ti fine òun ni kámẹ́rà yẹn gbé jáde Ayọ̀ lọ sí ló ṣe é. Ókè ṣé wọ́n lójú òpó Facebook wa láàárọ̀ yìí. Man City Crystal Palace outstanding game eléyìí tí Man City tí wọ́n ní òun náà ni wọ́n fẹ́ gbá lónìí bóòlù sí èyí lára àti pàápàá jùlọ àwọn olólùfẹ́ ẹ̀kọ́ ìgbé agbábọ́ọ̀lù Arsenal ọwọ́ wọn mo fẹ́ rí jù lójú òpó kan nígbà dáwọn Facebook àwọn ọlọ́tẹ̀ náà lè sọtẹ́ ó èmi ò máa ń jẹ́ wọn kọ́tẹ̀ gangan lèmi fi mi ọ̀tẹ̀ gbé mi ọ̀tẹ̀ ìyá gbé wá o. Ẹ ṣe kí ni ẹ jọ̀rọ̀ yí Man City bóò ni alpha àmọ́ bó bá ṣe máa jẹ́ ẹ̀ka mọ̀ wò ó. Star 347 star 1004 star 1# ó yẹ jẹ́ ń lọ níròyìn láàárọ̀ ti tòní nísàn-án tó dẹ̀ jẹ́ pé àti níròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá kẹ̀kẹ́ ológere yẹn cycling òun náà ní ti mú o. Ìdíje eré ìdárayá kẹ̀kẹ́ ológere lè tó wáyé ìyẹn nílùú Àbújá Confederation of African Cycling Para Track and Track African Championship tó wáyé lólùlẹ̀wọ̀ Àbújá ń pàpà ṣeré ẹ̀mùkẹ́ bàbá Kọ́lá nílùú Àbújá ìyẹn Moshood Abiola National Stadium Velodrome tó ti wáyé orílẹ̀-èdè Nàìjíríà mẹ́dà mẹ́rìndínlógún òun náà ni wọ́n mọ̀ kó àwọn orílẹ̀-èdè tán kópa nínú cycling championship ọ̀hún àti orílẹ̀-èdè egypt orílẹ̀-èdè kenya orílẹ̀-èdè south africa algeria tó fi mọ́ nàìjíríà tó gbàlejò ìdíje náà lẹ́yìn ọjọ́ méjì nínú ìdíje ọ̀hún orílẹ̀-èdè nàìjíríà wọ́n wà lókè téńté tábìlì o pẹ̀lú góòdì mẹ́sàn-án sílvà márùn-ún àti bronze medal méjì lè tó dẹ̀ jẹ́ wípé àwọn orílẹ̀-èdè mi nílẹ̀ adúláwọ̀ tò sẹ́yìn orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yìn wọn lọ́n jókòó sí orílẹ̀-èdè egypt medal mẹ́rìnlá làwọn ní nígbàtí orílẹ̀-èdè kenya táwọn wà ní ipò kẹta pẹ̀lú àmì ẹ̀yẹ mẹ́sàn-án orílẹ̀-èdè south africa àti algeria àwọn ni wọ́n ti jọ wà ìyẹn ní top five lórí àkàbà tábìlì ọ̀hún àwọn eléré ìdárayá kẹ̀kẹ́ olóògèrè orílẹ̀-èdè nàìjíríà wọ́n dẹ̀ ń ṣe dáadáa ìyẹn ní apá rẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé kẹ́rí kìí ṣe bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nìkan àbí basketball ní nàìjíríà ti ní tálẹ́ǹtì o eléré ìdárayá tó fi mórí ọ̀dàngà eléré ìdárayá kẹ̀kẹ́ olóògèrè àwọn tó ń wà orílẹ̀-èdè nàìjíríà tán sì ń wà dáadáa ó wà ó dá ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yẹ kí n táwà káàtì eléré ìdárayá kẹ̀kẹ́ olóògèrè orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ lọ sí eré ìdárayá bọ́ọ̀lù àfọwọ́jù sájọ basketball torí pé ali lágbọn sahara conference àwọn ni wọ́n mọ̀ lékè téńté tábìlì ìyẹn nígun yẹn o torí wípé ìdíje líìgì eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ nílẹ̀ adúláwọ̀ basketball african league eléyìí tó wáyé nílùú rabat orílẹ̀-èdè morocco orílẹ̀ ikọ̀ ali wọ́n fìyà jẹ ikọ̀ AC val de dakar láti orílẹ̀-èdè senegal pẹ̀lú àmì mọ́kàndínní ọgọ́rin sí àmì méjìléní ọgọ́ta 79.62 points òun náà fi nà wọ́n àwọn akẹ́kọ̀ọ́ ìwúlẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ náà wípé mactan flyers wọ́n lọ sojú orílẹ̀-èdè nàìjíríà àwọn ni wọ́n ti já dànù ìyẹn nínú ìdíje náà ìyẹn ní tipẹ́tipẹ́ torí pé ìfigagbága kan péré náà jáwé olúborí náà àwọn ìfigagbága ilé tó ti kópa ṣé wá rí àlàálí ìsìn orílẹ̀-èdè egypt àwọn náà léwájú sahara conference o tó dẹ̀ jẹ́ wípé ní sọ̀rí yẹn club africaine àlàálí asc val de dakar àti fus láti orílẹ̀-èdè rabat ogun ọ̀pátá ni wọ́n ti yan yọ ìyẹn sí bal playoff ìyẹn basketball african league playoff tuntun 2026 tó máa wáyé ìyẹn ní kigali lórílẹ̀-èdè rwanda tó dẹ̀ jẹ́ pé fún ìdíje yìí ó wáyé lórílẹ̀-èdè morocco wọ́n fìdí ẹ̀ múlẹ̀ o wípé àwọn eléré ìdárayá àwọn olólùfẹ́ tí wọ́n tó 5,000 fans tán láǹfààní láti gbori wọlé kí wọ́n wá wò ó playoff ìdíje yìí bẹ̀rẹ̀ nílùú kigali o lọ́jọ́ 22 oṣù karùn-ún ọdún 2026 láti bẹ̀ ẹ̀yẹn lọ sínú ìdíje eré ìdárayá orí ọ̀dàn ráwọn eléré ìdárayá orí ọ̀dàn orílẹ̀-èdè nàìjíríà wọ́n ń kópa o nínú ìdíje eré ìdárayá orí ọ̀dàn tilẹ̀ adúláwọ̀ tó ń lọ lọ́wọ́ nílùú accra lórílẹ̀-èdè ghana ẹ mọ̀ pé àná òde yìí òun náà ló bẹ̀rẹ̀ bí mo ṣe sọ eléré ìdárayá orí ọ̀dàn lọ́kùnrin fún orílẹ̀-èdè nàìjíríà favour ashe òun náà ló tún ti jẹ́ kó orílẹ̀-èdè nàìjíríà wà ń bẹ̀ ó ti fàṣẹ sí i torí wípé eré ìdárayá ọlọ́gọ́rùn-ún mítà ìpele tó kọ́kù sí àṣekágbá semi final òun náà ló ti fún orílẹ̀-èdè nàìjíríà láǹfààní láti wọ ìpele tó kọ́kù sí àṣekágbá ó ti ẹ̀ jẹ́ pé eré ìje tó orílẹ̀-èdè nàìjíríà kọ́kọ́ ní 100 mítà wọ́n já wọn o eléyìí tí wọ́n fẹ́ sa ìpele tí wọ́n sà kán tó wọ semi final wọ́n já orílẹ̀-èdè nàìjíríà tó rẹ̀ tó ṣojú orílẹ̀-èdè nàìjíríà ó ní fallstart tó máa ní fallstart eré ìdárayá orí ọ̀dọ̀ mo ti bọ́n ṣàlàyé ẹ̀ fún yín ti pé òkè ẹ̀jẹ̀ tún sọ fallstart ó túmọ̀ sí wípé ìbọn yẹn ọyọ máa set wọn wá tí ì sọ go àbí ìbọn òdùn pa ìwà wá gbéra ó wá lọ fallstart náà ń pè nínú eré ìdárayá orí ọ̀dàn so fallstart tó gbé yẹn òun náà fi wá náà fi já dànù ẹ sì mọ̀ wípé inú ìdíje olympics ní ìdíje tó bá jẹ́ mẹ́ta àgbáyé ni òun ní second chance ó ṣe fallstart by professional race hello igbó wọn ti gbé dànù àmọ́ nígbà favour ashe tóun ó sa ìpele títí ẹ̀ ló bá sáà jẹ́ kó orílẹ̀-èdè nàìjíríà kó rí wa ó padà team barbell torí pé 10.55 seconds òun ní favour ashe òun ló sá tó dẹ̀ jẹ́ pé 24th òun nípò eléyìí tó gbélé tó fún nàìjíríà láǹfààní láti wọ ìpele tó kọ́kù sí àṣekágbá semi final ìdíje 100 mítà bẹ́ẹ̀ lágbèrè ìdárayá ọlọ́gọ́rùn-ún mítà onífífò ìyẹn hurdles olúwa tóbi lọ́ba amúsàn-án Tobi Express o ti wa asekagbare o January Ridge Africa Athletics Championship o se anybody mole ni la Accra lorilede Ghana to de je ko 12.82 seconds ohun na lo fi yan yo lati wo asekagba koda ohun lo le waju gbogbo awon osori yan bakan na omo le Nigeria mi Ada Obita Bugbo ohun na mu aye lasekagba o to de je pe ni heat ti e ipele keta ipo keta on lohun se ti la pa be awon mejeji ni won wa lasekagba o le de Nigeria inu idije ere sisa ori odo ni 500 meter hurdles asekagba to ma waye iyen leni okay ajo to ri sibolu alafesegba lo le de Nigeria ajo NFF eleyi ti gbimo to ri soro didari ayo to wa ni abe won awon ni won ti ni ki Yakubu Adamu adari ayo lede Nigeria lati ni ko lo rokun le o nibi league abon gbogbo to ba je mo bolu alafesegba lede Nigeria la koko yi pelu ifokufo to fon awon adari ayo mo fon nanu ifokufo to fon gba Rangers International silo enugun tawon ati Better Insurance ton jo koju ara won gege bi igbimo ohun gege ma je je ko di mimo bi pe won mejo adari ayo won gbejo re wa o to de je wi pe oliwo mi gba penalty kan ele to mu ninu ofigagbaga na won ri pe ballu ohun ke se penalty o se tun tako ofin ere idaraya ballu alafesegba ele ta won ni ka dari aju ki won mo tele fun die yi Yakubu manage Yakubu ti se se kuse o Adamu mo damu mo lole awon ofe wahala won sa ti ni ka damu lo rokun ni ki Yakubu ko lo manage oro re ko lo mo manage ele eyin temi ije mo ko le de Nigeria idije okay ki se dije ami eye to gaga julo to gogo julo leka ere idaraya bola alafisigba nile adulawo lodun ta wa yi hello oh yeah clock it clock it clock it o le de Nigeria ohun na ni o gba lejo ka forward lodun 2026 tori pe o won orilede yi owo baba se yi are bola Ahmed Tinubu ohun na lo ti buwolu kasagbua the CAF awards odun 2026 o le de Nigeria gba o so pe eje fun yin lapo e mo ba si mo paru African best bi eti osimi ati luku yen gba e ta kakimi gba last yen African best yen to ba fe se mi to fe si lodun ilu baba ti agangan Nigeria ohun ni o ti waye oyin o clock it oh yeah clock it e so wo yen mo wo yen e lo mi Facebook alo atanpako yin ate to tele ati kala be o le fi se clock it e jogbe nlera won e clock ye tori ka forward o le de Nigeria to ma gba leju gege bi Commander in Chief of the Armed Forces, the Federal Republic of Nigeria, Are orilede yi, Are Bola Ahmed Tinubu, ninu ipade apapo, ajo to nisbo alafesegba, nile adulawo ajo CAF, ni won ti ni Are Nigeria gbono buwo lo lati ri wipe won gbalejo idije Ami Eye CAF Awards akoko nu, ekeji wa ni wipe se ri CAF Ordinary General Assembly ipade apapo ti ajo CAF elekeji ni adota ru 48th edition olede Nigeria ohun na ni o ti waye iyen ninu osu kewa odun ta wa yi gege bi arole Nigeria gege bo je odi mimo pelu bo ti se buwolu iyen nipade ranpe kan iyen African Forward Summit ele ton lo lowo ni Nairobi olede Kenya ohun na ni are ajo CAF iyen omowe Patrice Motsepe lo ti ba arole de Nigeria lo ti ba pade o de ni ti se alakoso iyen foro ile okere o le de Nigeria arabirin Bianca Odumegu Ochuku bakan na ari ajo to ri sibolu alafesegba o le de Nigeria iyen Ibrahim Musa Guso MON to fi mo Amaju Mevipini ka re tele o le de na fun are tele NFF lo le de Nigeria besire eni ti wa se akowi agba Adeli akowi agba fun ajo CAF Samson Adamu e mo ko mo le de Nigeria se ẹ̀rọ àwọn benefit tó yẹ o mọ̀ rí ni tẹ́ ẹ bá ti léèyàn nídìí ọ̀sán ẹ ní mú kíkan general secretary caf lọ́wọ́ ẹ̀ samson adamu ó tẹ̀ jẹ́ pé fìdí ẹ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni ìpàdé tó ń lọ lọ́wọ́ ní nairobi lórílẹ̀-èdè kẹ́yà ọmọ pẹ́ ti mọ gbọ́ nínú ìròyìn òṣèlú àwọn ṣe wọn akíọlá ò ti sọ̀rọ̀ ń pa rẹ̀ ìyẹn lórí kànnì láàárọ̀ tó ni wọ́n ti mú wá fún ni ẹ o níbi ìpàdé yẹn African Summit yẹn gangan òun náà ni football ló ti meet politics yìí o abasa abuwọlu nàìjíríà ó gbàlejò caf awards a sì tún gbàlejò ìdíje ìpàdé àpapọ̀ àjọ caf ìyẹn tọdún tá a wà nínú oṣù kẹwàá ẹ clocky pẹ̀lú gbogbo glitz àti glamour yẹn ó ṣe máa ṣe kí ni o wọ́n ṣe máa parade ẹ̀ nínú díje nínú eré ìdárayá bọ́lá aláfisẹ̀gbà nílẹ̀ adúláwọ̀ lórílẹ̀-èdè nàìjíríà ẹ wo ìròyìn yẹn dùn mọ́ mi nú o àmọ́ kejì tí mo fẹ́ ka ẹ̀ yìí ni láti jẹ ṣúgà díẹ̀ o torí kò dùn mọ́ mi nú rárá àti rárá ni ṣé ẹ mọ̀ pàánà mo wá kí pé wọ́n mọ̀ ni pé àwọn ọmọbìnrin ẹ mọ̀ pé mi up super falcon ni anytime any day super falcons mọ̀ fakọyọ lọ́dọ̀ tèmi wọ́n bá ní àwọn ọmọ mi o a máa gbé orílẹ̀-èdè jamaica ó dájú pé mi àti kí n máa tọ̀ mi lára àjọ fọ̀rọ̀ jóun tó rọrùn lórí ẹ̀ lánàá pé àwa la rí cape verde àti cameroon láláàfẹ́ àsántarawa jẹ ni àṣeṣú àìní gbà kankan ní ṣe super falcons àwọn agrede friendly wọn bá fún wọn paysetter kan káyètè ya hàn yẹn paysetter pin psq kan lọwọ yìí bọ́bá láwọn ọ̀fẹ́ gba super falcons wọn tún padà yọrí páwọn ògbà mọ́ jamaica tí mo mú wá lánàá jamaica ti kánlẹ̀ o orílẹ̀-èdè jamaica wọ́n ní wọ́n tún láwọn ògbà friendly mọ́ pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà ẹni wọn kẹ́mi àtàwọn lámètọ́ mi bóyá nígbà kan rí nínú oṣù tá a lò tán yìí ó láti sọ̀rọ̀ wípé ṣé ẹ rí orílẹ̀-èdè nàìjíríà tó máa fẹ́ gbàlejò ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ nàìjíríà bá invite àwọn èèyàn wa ẹ̀yin ló yẹ kẹ sanwó tíkẹ́ẹ̀tì wọn kẹ mú gbàyé gbádùn bá wọn nff wọn ò fẹ́ náwó wọn ò fẹ́ náwó tó àjọmọ́ friendly kan super falcons owó tẹ bá pọn super eagles ẹ mú díẹ̀ ń bẹ̀ ẹ náà sí super falcons torí pé kí ni ó ṣú ọ̀pọ̀ super falcons wọn dà ó yẹn padà fún yín lọ́nà ọ̀lọ́pọ̀ wọn gbà nǹkan wọn máa jẹ́ kẹ́gẹ́ wọn jẹ́ ẹ̀kọ́ apá they will make you proud ṣùgbọ́n ó dàbí ẹni pé orin yẹn kì í ṣe orin àkúnlẹ̀ kọ mọ́ o ìyẹn lórílẹ̀-èdè nàìjíríà oníròyìn jẹ́ kó di mímọ̀ orílẹ̀-èdè jamaica àwọn ti kánlẹ̀ o wọ́n sì ní wípé ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ tán fẹ́ gba ìyẹn lóṣù yìí ní united kingdom náà nìyẹn kò ní láǹfààní láti wáyé mọ́ o nílẹ̀ gẹ̀ẹ́sì orílẹ̀-èdè nàìjíríà àti jamaica lànà máa kojú ara wọn ìròyìn sáàrùn tìlú fótó ti àlétí pé wọ́n ní gbá mọ́ ní báyìí ìdíje fẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ yóò wáyé láti ọjọ́ 16 oṣù keje ti da ọjọ́ 18 títí di ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2026 òun náà nàìjíríà friendly kankan látọdún tó kọjá super falcons wọn tí láǹfààní láti gbà ẹ sì mọ̀ kó gba àwọn agbábọ́ọ̀lù ẹ pẹ̀lẹ́ sí fapá jánu látòrí rasheedat ajibade ni chiamaka nnadozie àtàwọn agbábọ́ọ̀lù míì nínú ikọ̀ super falcons orílẹ̀-èdè nàìjíríà anyways ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta group c lórílẹ̀-èdè nàìjíríà wà pẹ̀lú orílẹ̀-èdè zambia egypt àti orílẹ̀-èdè malawi okay orílẹ̀-èdè senegal àwọn náà níjọba wọn náà ti fìfẹ́ hàn wípé yóò wo àwọn o láti gbàlejò ìdíje fẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ lọ́dún 2032 torí wípé àwọn fẹ́ káwọn náà gbàlejò ìdíje náà ìkéde yìí wá ìyẹn ní ọjọ́ ajé monday pẹ̀lú ẹni tí ṣe alákòóso lórí ọ̀rọ̀ ọ̀dọ̀ eré ìdárayá àti àṣà lórílẹ̀‐èdè náà kadidi ayingaye òun ló fele yìí ló fìdí ẹ̀ múlẹ̀ o ìyẹn lásìkò ìjókòó lé pé orílẹ̀‐èdè senegal yóò wá àwọn káwọn gbàlejò ìdíje fẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ rẹ̀ pé fún ìgbà àkọ́kọ́ láti bí 40 ọdún torí pé ọdún 1992 òun náà àwọn ti gbàlejò ìdíje ọ̀hún ni wọn ti gbà gbẹ̀yìn àmọ́ ní báyìí o orílẹ̀-èdè senegal àwọn tún ti ṣetán láti gbàlejò ìdíje fẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ ókè ẹ jẹ́ kó mẹ́ẹ̀kí lọ sínú eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan sẹ́ẹ̀lì ẹ̀yìn kan ẹ má ti jẹ́ fọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ ẹ jẹ́ kàròyìn jake paul eléyìí anthony joshua tó fi ẹ̀ṣẹ́ yẹ agbọ̀n ẹ̀ òun náà ìròyìn ti jẹ́ òdì mímọ́ ó sì ń wò pé sẹ́ni tó bá ti jọ mọ́ ẹ̀ṣẹ́ ni àbí nǹkan kan ni bóyá kí àwọn ṣèkìnì káwọn jọ pínyà kóhun farabalẹ̀ fẹ̀yìn tí kò tí ì bẹ̀rẹ̀ kàríyà ó ti yáǹgì búùtù ẹ̀ ò àpò ọdún tó kọjá ọ̀làǹtọ̀nì joshua ló lọ yẹ̀ lágbọ̀n yẹ̀ lójú o fun black eye gbogbo e mora won eh o gbogbo egun agun e niyan ba fese tuka ohun na ti je po ti wa wo pe o jo bi eni pe boxing sonu mu o to je pe youtuber ni e lo mo ba youtube e lo mo ba fa ija to ja koju atoni joshua latodun to koja keti ni simi disin besi re mo gbagbe ipa omo nigeria loju opa elujara x twitter tele nigba ti jakarta efe ati portable to waye ti jakarta efe to na portable pelu split decision awon portable ni ton ba ri 1 billion wo koju atoni joshua mo si mo pe mukaila kan to gbe ni sale gege yo mo so pe ogbeni ti portable wa lo mu joshua mo bo ti yen lasan a fe se yo imu e wo pembi oji anjo idi bandiri gan ko lilu re kekere ni portable o je yo je san ni babeya je po to lo soro se nti o na pa ohun ni o ti ye lagbon ti o ni portable se ro pe se boxing o gba gidi ko gba gidi ni portable boxing oye yin Anthony Joshua yo na bi eni ma ku ba wu yin e lo ti e lo ki portable laya tabi ke tun ki youtuber mi abi tiktoker mi ke ki won laya ipe awon ti won ja ise professionally ohun ni ki won wa won wa mo ba won Anthony Joshua won wa mo ba won ja je po e ti sagbon tore sani agbon re yi e won ti ri to oro ise kikan lakoko yi kan gbe ti segbe kan e je wa lo oda o to di pe ma kan lu agba mi to ku e an lo soju oja na ta ba pada de ta won si o mo tese wa bi sugbon e mo foju opo ka se le mo fe se yi ko to laaro to mo fe buwo ta *347*1004*1# ba kan na le le wa ni kan ni ba ndo re Facebook /FM 1055 ibadan e je adagbo ko le pojo ta ba pada de ja won si tese waju e ku kale
1: /FM 105.5 Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: No carry last though. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Me and Maggi,
1: so good together.
3: Here you go there.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: Oya, ṣe fún ẹgbọ́n ọ̀ṣẹ̀ àbùfọ̀ Good Mama tuntun ló mú ìmọ́tóní ẹsẹ̀kẹsẹ̀ wá pẹ̀lú ìgbélárugẹ òórùn dídùn fún ìsọdọ̀tun sí i. Gbogbo èyí ló wà nínú ìdí tuntun tí a ṣe fún ìgbélékè rẹ̀ tó wò lónìí.

ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì splash 105.5 FM ilé fún bọ́lá gbé fẹ́lẹ́lẹ̀ ìlú ìbàdàn náà lẹ́sí wá o lórí ètò ìjà wọn sí olórí sport náà ló ń gbé yín débẹ̀ ní ìkúkú ní ìjà yín lẹ́yìn tèmi *347*1004*1#. Ìjẹ́ o ìyẹn lójú òpó káàṣẹ *347*1004*1#. Oríire ọ̀rọ̀ kẹ́ẹ̀jẹ́ ò fẹ́ buwó ta fún yín bẹ́ẹ̀ lè wà lójú òpó kànbàndọ́rẹ̀ Facebook wa *FM1055 Ìbàdàn. Òkè nínú eré ìdárayá tẹ́nì Yannick Sinner òun náà ló ti fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ o pẹ̀lú àkọsílẹ̀ Novak Djokovic eléyìí tó jẹ́ wípé iye sẹ́ẹ̀tì tó ti fi jáwé olúborí ìyẹn ni masters ẹ̀yẹ ATP masters nínú eré ìdárayá tẹ́nìsì òun náà lárákùnrin rẹ̀ olóòtú fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ o ìyẹn 31 back to back win èdè ajíjáwé olúborí 31 àmì 6-2, 6-3 ni òun náà ló fi jáwé olúborí mọ́mọ́ lẹ́ta ló Andre Pellegrino òun náà ló fi jáwé olúborí mọ́ lọ́wọ́ o ìyẹn ní Italian Open àwọn ọmọ lẹ́ta ló méjì wọn kò ju ara wọn ní Italian Open bẹ́ẹ̀ ni tó dẹ̀ jẹ́ pé ìpele ẹlẹ́ni 16 round of 16 òun náà ní ìfigagbọ́gàn òun ló fi wáyé ẹni ọdún 24 yìí ìyẹn Yannick Sinner òun náà ló fẹ́ jẹ eléré ìdárayá bọ́ọ̀lù aláfigbá lórí tábìlì lórí kankéré ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn Novak Djokovic ní ATP tour tí ó gba gbogbo Master 1000 mẹ́sẹ̀sán tọ́símọ́ ní kan kópa dandan ni ó gba gbogbo ẹ̀ tó dẹ̀ jẹ́ pé lẹ́yìn tí Alexander Zverev tó ti kojú Luciano Danderi ó ti fi ìyà jẹ́ Zverev sì rèé ó fìdí rẹmi sọ́wọ́ Yannick Sinner ní àṣekágbá ìdíje Madrid Open àmọ́ ogun àti Yannick Sinner ojú wọn yóò tún wá padà túnra rí lákòókò yìí bẹ́ẹ̀ lágbọ́n ti tàwọn obìnrin Serena Christie òun náà ó wà ń fine form lákòókò yìí ó jáwé olúborí mọ́ Jelena Ostapenko lọ́wọ́ ní ìpele kẹta sí àṣekágbá quarter final ó tiẹ̀ jẹ́ pé Serena Christie ti jẹ́ òdì mímọ̀ nígbà wọn ó fìdí òun ó fẹ̀yìn tí ó ní eré ìdárayá tẹ́nìsì lópin sáà yìí àmì 6-1, 6-3 lórí ìfìyà jẹ Jelena Ostapenko yóò wá kojú kòkó golf ní ìpele tó kàn torí àti jà fún ìpele kẹta sí àṣekágbá quarter final nílà wọn wà lẹ́yìn tí kòkó golf tóun na Mira Andreeva Andreeva sì rèé òun náà wà àṣekágbá Madrid Open ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ṣùgbọ́n kòkó golf yìí náà ló fìyà jẹ 6-2, 6-4 òkè nínú eré ìdárayá tẹ́nìsì náà mo wà Andy Murray òun náà ni wọ́n ti mú wọ ara àwọn ìgbìmọ̀ olùkọ́ni Jack Draper ìyẹn coaching crew láti rí dájú pé arákùnrin yìí òun náà ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe dáadáa Andy Murray tẹ́ pé grand slam mẹ́ta òun náà ló ní ìyẹn sí orúkọ rẹ̀ ó jẹ́ láti bí oṣù mẹ́fà kò sí nìkan kan ṣe pẹ̀lú eré ìdárayá tennis tó dẹ̀ pé ọdún tó kọjá ara àwọn coaching crew Novak Djokovic òun náà ti rí gbẹ̀yìn àmọ́ ní báyìí ó ti wà ní coaching crew Jack Draper iléeṣẹ́ ilé ti Jamie Delgado eléyìí ló ti ń ṣiṣẹ́ ilé tán fojú sọ́nà wípé Jack Draper wọ́n fẹ́ jẹ́ kọmọ ẹ̀kọ́ ṣe dáadáa oró wọ ìpele tó kọ́kù sí àṣekágbá semi final ìdíje US Open ìyẹn ní ọdún tó kọjá ó sì fẹ́ padà ìyẹn sí orí kóòtù láti túbọ̀ mọ̀ ṣe dáadáa nínú ìdíje NBA bọ́lá fọwọ́jú sájọ lórílẹ̀‐èdè America Victor Wembanyama ó tún ṣe ń yamayama o nígbà tí San Antonio Spurs lágbọn Western Conference tó kojú Oklahoma City Thunder ó dẹ̀ jẹ́ pé best of 7 series wọn ó ti dàmí ayò 3-2 báyìí San Antonio Spurs wọ́n ti ń léwájú pẹ̀lú àmì ayò 3-2 àmì 37 points òun náà Victor Wembanyama òun ló múlẹ̀ o nínú ìfigagbọ́ga náà ìyẹn fún San Antonio Spurs ìfigagbọ́ga àwọn ẹlẹ́ẹ̀kẹfà Minneapolis yóò ti wáyé ìyẹn ní ọjọ́ ẹtì Friday ẹ̀dẹ̀mọ́ gbàdé pípẹ́ lele kazin ti hàn wọ́n ti wọ́ wọn jáde wọ́n ti nà wọ́n jáde ìyẹn nínú ìfigagbọ́ga náà òkè eléré ìdárayá Memphis Grizzlies
bọ́ọ̀lù ara fọwọ́ ju ṣáájú ọlọ́wọ́ wájú fún Mavericks Grizzlies nínú ìdíje NBA. Randall Clark òun náà ni wọ́n ti kéde ku arákùnrin náà lẹ́ni ọdún 29 ìyẹn 29 years. Gẹ́gẹ́ bí ìròyìn gẹ́gẹ́ bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ orílẹ̀-èdè Canada ọ̀hún ló wà ìyẹn ní first round draft pick lọ́dún 2019. Ẹ pé figagbága méjì péré ó ti gbà fún wọn ṣáàjì láti pàṣẹ ìfarapa. Ifkọ̀ Mavis Grizzlies àwọn náà ni wọ́n ti wá kéde ikú ẹ̀. Ẹ pé ìdí àti ohun tó ṣokùnfà ikú rẹ̀ ìyẹn Brandon Clark wọn ò tíì sọ. Ìdí ìfigagbága tó tó ọ̀ọ́dúnrún lé mẹ́sàn-án ìyẹn 309 games òun náà ló gbà nínú ìdíje NBA ìyẹn fún ikọ̀ Mavis Grizzlies tó dẹ̀ pé bí i 50 òun náà ló bẹ̀rẹ̀ ìyẹn fún Vancouver òun náà bí Brandon Clark òun náà ni wọ́n bí sí. Kódà sáà ìfigagbága méjì péré ló ti gbá ìyẹn nínú oṣù kejìlá kó dipo lọ sílùú UK ìyẹn ní inú oṣù kínní. Kódà ìfigagbága tó gbágbẹ̀yìn Grizzlies pàtàkì olúborí mọ́ Orlando Magic lọ́wọ́ ìyẹn nílùú London ni àtìgbà náà kò sí ìgbàfigagbága míì fún wọn àmọ́ wọ́n ṣàtìkéde ku arákùnrin náà ìyẹn ní àná ọlọ́run kò dẹ̀lẹ̀. Ó dẹ jẹ́ ń lọ ìyẹn sínú ìròyìn kí n padà sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí wípé alánà àwọn ìfigagbága wáyé nínú ìdíje Spanish La Liga ìyẹn ní àná òde yìí tó dẹ̀ jẹ́ pé màá ní láti kà àwọn ìfigagbága wọn ẹ̀jẹ̀ ń ká ìyẹn sí ilé tí kọgbẹ́ agbábọ́ọ̀lù Celta Vigo wọ́n rí yàyín ta dádì wọn Levante lónà wọn abẹ́rẹ́ mẹ́ta sí méjì. Real Betis wọ́n fi ìyàjẹ́ Elche láti lọ nínú ìdíje UEFA Champions League fún ìgbà àkọ́kọ́ láti bí ọdún 21 bẹ́ẹ̀ kọgbẹ́ agbábọ́ọ̀lù Osasuna àwọn náà rí yàyín ta dádì wọn Atletico de Madrid ló ṣùwọ̀n rúgúdú àmì ayò méjì sí ẹyọkan òun náà. Àmì ayò méjì sẹyọkan òun náà ni wọ́n fi nà wọ́n. Òkè lẹ́nì nínú ìdíje Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ìfigagbága àjẹ́lẹ̀ ìfigagbága ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City aago mẹ́jọ alẹ́ òní náà lọ́gbà Man City yóò kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Crystal Palace. Ìdíje Spanish La Liga ó ń tẹ̀síwájú lẹ́yìn ìdíje aago mẹ́fà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Espanyol yóò gbàlejò Athletic Bilbao yẹn Athletic Club. Villarreal yóò gbàlejò Sevilla. Deportivo Alaves yóò ṣẹ̀kọ́ sí Barcelona yẹn laago mẹ́jọ lálẹ́ òní aago mẹ́jọ àbọ̀ lálẹ́ òní oje ìfigagbága Barca àti Deportivo Alaves bẹ́ẹ̀ kí wọ́n bọ̀ lọ ẹ̀ta fún àti Mayoka aago mẹ́jọ àbọ̀ lálẹ́ òní ni. Ìdíje French League on ìdèdè aago mẹ́fà Brest àwọn àti Strasbourg Lens àti PSG wọ́n jọ kojú àbọ̀ laago mẹ́jọ lálẹ́ títù ní. Àṣekágbà ìdíje Coppa Italia laago mẹ́jọ lálẹ́ òní Lazio àwọn ọ̀dọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Milan náà bára wọn pa. Ó yẹ jẹ́ wá gbéra pákí lọ sílùú Madrid nígbà pàṣẹ Santiago Bernabéu torí lánàá lásáré gba gbọ́lagbà méèlì nígbà ààrẹ nígbà ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid Florentino Perez ó lóun fẹ́ báwo ń ròyìn sọ̀rọ̀ aṣàràwàjọ fún press conference labá lọ labá gbéra labá débẹ̀ labá bá bẹ̀rẹ̀ sí ní yarí ọ̀hún kà mẹ́sàn-án mẹ́wàá ìyẹn fún wa lójú òpó káàṣì ẹ̀jẹ̀ ayíkòtò *347*104*1@ kó tó di pa ayíkòtò ẹ̀ bójú òpó yẹn ta. Gẹ́gẹ́ bí mo ṣe sọ Florentino Perez bí bàbá ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn sẹ́rí press conference yìí mọ̀ wà tẹ́ǹsì gan ó mọ̀ ó ṣe ń yagbọ́ ròyìn ní yagbá La Liga ní yagbá everybody ìyẹn lánàá bàbá ṣàfi ọkàn rẹ̀ hàn wípé bí àwọn ṣe wà yìí o àwọn fẹ́ díje bí sáà míì gẹ́gẹ́ bí ààrẹ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ó wá àdírẹ́sì àwọn ọ̀rọ̀ kan pé gbogbo gbọ́ yìí sọ yìí táwọn èèyàn ń sọ bó ti rí òun ni bá òun ti lọ ní igbá kan ni àwo kan ni ó ní kò lè rí òun ó rí odò tì ó ní kò lè rí òun ó rí òun tì lájà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lórí òun bàbá ńlá ku bàbá àárọ̀ òun lẹ̀ pa ó láwọn tí wọ́n bá ní kóun kọ̀wé fipò lẹ̀ àbó òun ò ṣe dáadáa fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ká má gbàgbé pé ńgbà tóun ti débẹ̀ àmì ẹ̀yẹ 32 trophies ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid òun náà ti gbà bẹ́ẹ̀ má gbàgbé pé inú oṣù kẹfà ọdún 2009 Florentino Perez ló dàrẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ó dẹ̀ jẹ́ pé ó tó dìgbà náà ó ti kọ́kọ́ já ààrẹ wọn láàrin ọdún 2000 sọdún 2006 ó dẹ̀ bó ṣe di mímọ̀ oníṣẹ́ lẹ́yìn oníròyìn
awon royin te ngbe to won o mo o la won to ma fun royin yen kan bota with their full shares kan ma call through the corners ti won wa face ohun kan talk so ohun by directly they talk to me directly don't call through the corners only for Antonio Perez ohun lo so ba ma lo mo gbeyin be bo je en ba fe bo ohun fa kan wa so okay 37 titles ni o figure if you are method ni ogoji ohun na ni Florentino Perez Madrid ti gba labe isakoso oni be siri ohun petition ati wi esu to to bi 500 pages o lohun ti ko ori wi pe iko egbe agbabolu Real Madrid awon ri wi pe ba se n lo tan bo ni se La Liga ojuru o tun si wa nbe seri gbogbo yin awon bo wa ba ni Florentino Perez sa lohun fe ti gba be ohun fe ti gbe iko egbe agbabolu Arsenal lo bi rin awon na ni won je odi mimo gbogbo fi gaba ga won sa to nbo ni league agbojo bi ile gesi papa seri emirates ohun na awon ti ma gba oluko ni Barcelona si flip o ti pade re loju si o ninu ko ohun leyin igba to gba idije La Liga fun iyen visa eleta wa ni odun 2028 o do wu ni ka jeran pele nu ofona fun yen stubborn oni ju bayi lo lori eto ti awon si iyen laaro ti to ni Abimbola Sadiq lo lowo bo ti sonjo la wo lo lootu eto ni aderun ki adesida ruko ti mi lo response mo tun ga lo tori mi ofo e ma kana mi ni gbo kun yin ire o

0: wọ́n kí wa níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ ọwọ́jà ìkànnì yìí.
1: àwájú rere láyé máa ṣọ̀rọ̀ kọ̀rọ̀.
0: Splash FM 105.5.
1: ẹ̀rọ ajá.
0: ṣé dáadáa ni mo bá yín. ètò ìlúbìnrin òun náà ló ń gorí afẹ́fẹ́ lọ́wọ́ báyìí láti àgbàlá Splash FM. inú mi dùn lónìí ayọ̀ mi sì kún dáadáa ẹ mọ bí mi ẹni wípé kí ló dé. inú mi dùn torí wípé orí dá mi lábo. inú mi dùn torí wípé àbùdá tá a dá mi àbùdá tó ṣe é múyan gan ni. gbogbo ẹ̀yin obìnrin tí bá ti wá ń sọ wípé obìnrin kẹ́ ẹ máa sọ pé iyọ̀ tó rà wá ní iyọ̀ ayé. ẹ káàbọ̀ sórí ètò ìlúbìnrin. Tèmiládé Àlòkò òun náà lorúkọ ti tèmi ò ṣọwọ́ ṣẹ́yà níbi gbogbo tẹ̀ tí ń gbọ̀ wá. òun fi àsìkò yìí kí gbogbo àwọn obìnrin pátápátá káàkiri orílẹ̀-èdè àgbáyé. pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n ń ṣojú wa dáadáa ní èyíkéyìí ipò eléyìí tí wọ́n wà. àwọn obìnrin tó ṣe é wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àwọn obìnrin tó ṣe é tọ̀ka sí láwùjọ. àwọn ìyálọ́mọ tí wọ́n dúró gbágbágbá ti ọmọ wọn wípé àníṣẹ́ ó dìgbà táwọn ọmọ yìí bá ṣoríire. àwọn ìyá tó jẹ́ pé tọ̀sán tòru wọn ọ̀dẹ̀ lẹ́yìn ọmọ wọn àdúrà náà ni wọ́n fi ràn wọ́n lọ́wọ́. àwọn ìyá tí wọn ò lè ṣe kí wọ́n fi ebi pa ọmọ wọn. àwọn ìyá tí wọ́n wò pé kàkà kébi pọmọ mi kébi kúkú pa mí. ẹ wo gbogbo yín pátá báyìí ni mò ń ṣe àdúrà fún. wípé gbogbo làálàá wa wàhálà wa lórí àwọn ọmọ yìí kò ní já sásán láṣẹ Elédùmarè. bẹ́ẹ̀ ni àwa làlàyé àwa náà ni wọ́n sì gbé ayé lé lọ́wọ́. ẹni tó bá ní pé tobìnrin bá wò ẹ lọ bí. lónìí lórí ètò ìlúbìnrin gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọjọ́ Sunday ọjọ́ Àìkú eléyìí tó kọjá òun náà ni àyájọ́ àwọn ìyá lágbàáyé eléyìí tá a máa ń pè ní Mother's Day. Gẹ́gẹ́ bá a sì ṣe mọ̀ ipò ìyá ní ìgbé ayé ọmọ nígbà tí ìyá tó bá ti gbé oyún sínú òun náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní máa rí wàhálà ló ti bẹ̀rẹ̀ sí ní máa rí ìnira. ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe ìwádìí láti mọ nǹkan náà tó fà á tó fi jẹ́ wípé ìfẹ́ ìyá lọ́kàn ọmọ ó tún yàtọ̀. Yorùbá máa sọ wípé ọlọ́run jẹ́ àbímọ ọmọ tí ó pa wá tí wọ́n máa ń ṣàdúrà bẹ́ẹ̀ wọ́n á ní ọmọ ọ̀sán tí ń kó pọ́npọ́ bá ìyá ẹ̀. ọlọ́run ní jẹ́ ká bá wọn bírú ọmọ bẹ́ẹ̀ torí wípé ipò ìyá lára ọmọ kò ń ṣe kékeré. àwọn kan ti ẹ̀ máa sọ pé ẹ mélòógan lẹ fẹ́ ṣe Mother's Day ẹ̀yin lẹ́ ṣe Mother's Day ẹ̀yin lẹ́ ṣe Wife's Day ẹ̀yin lẹ́ ṣe Women's Day ẹ̀yin lẹ́ ṣe Ladies Day ẹ̀yin lẹ́ ṣe Girl Child Day. if easy run am nǹkan tẹ́mi mọ́ sọ fún wọn nìyẹn if easy ó yá run am tó bá jẹ́ pó rọrùn ó yá jẹ́ ká swap jẹ́ ká swap tó bá jẹ́ pó rọrùn ìyá la mọ̀ pé.
1: adéọlá kébi kò ṣe rere bíi kébi kò ṣe
0: rere. ipò ìyá lára ọmọ kò ń ṣe kékeré bẹ́ẹ̀ sì ni ipò ìyá láwùjọ náà kò ń ṣe kékeré. nítorí ẹ ni mo ṣe sọ wípé lónìí yìí mo fẹ́ ká celebrate àwọn ìyá wa mo fẹ́ kí a pọ́n àwọn ìyá wa lé mo fẹ́ ká a gbé wọn lárugẹ. àwa tí ìyá wa sì wà láyé àwa tí ìyá wa náà tí wọ́n ti lọ tó jẹ́ pé wọ́n ń bojú wò wá níbi tí wọ́n wà lọ́hùn-ún ẹ rí wípé lọ́pọ̀ ìgbà fún ọ̀pọ̀lọpọ̀ àwa tó bá jẹ́ pé àwọn ìyá wa ti lọ bóyá wà nínú ipò kan àbí nǹkan mámi ẹ máa sùn mámi máa sùn abiyamọ tòótọ́ abiyamọ tí ò lè jẹ́ kébi ó pọmọ títorí ipò tí ìyá tó wà ipa tí ìyá ń kó lára ọmọ òun náà la fi máa ń sọ̀rọ̀ eléyìí lẹ́yìn tí èèyàn bá ti kó èèyàn tó máa sọ pé abiyamọ ọ̀run abiyamọ tòótọ́

ṣe gbà kó lè ṣàwò oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ àwọn ẹlòmíì wọ́n ṣe ń lọ sásàlátù ni wọ́n mọ lọ sí oríṣiríṣi wọ́n mọ dàníyàn àwọn ẹlòmíì báyìí wọ́n mọ kó àwọn píkítù àwọn ọmọ wọn káàkiri gbámi máa tẹ̀wọ́ pẹ̀ wá gbà mí ni ṣóbi nìkan ló bímọ ni ṣùgbọ́n bọ́lọ́run ṣe ṣẹ̀dá àwa obìnrin leléyìí mo sì ṣe ládùúrà wípé gbogbo wa a ní kùnà nínú iṣẹ́ eléyìí tí elédùmarè gbé fún wa ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù torí wípé ẹ̀yin ará ilé mo fẹ́ fún yín láǹfààní kan lónìí má fi nọ́mbà síta mo fẹ́ kẹ́ ẹ pè wọlé kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ìyá yín kẹ́ ẹ wá bá mi wá orin kan eléyìí tẹ́ ẹ bá mọ̀ wípé àwọn màmá yín fẹ́ràn jù láti máa gbọ́ tàbí orin tó bá ń wun ẹ̀yin gangan láti fi sọrí màmá yín gíveewé wà lónìí yìí o torí èmi gangan sọ pé lórúkọ màámi èmi náà ó fún àwọn èèyàn lẹ́bùn lórí ètò yìí kò sí bó ṣe lè kéré tó kò sí bó ṣe lè mọ màá fẹ́ kẹ bá mi fi ìfẹ́ kẹ bá mi fìfẹ́ gbà á ẹni tó bá pè wọlé tí ìmọrírì ìyá rẹ̀ tó bá wú mi lórí jùlọ ẹni tí kò bá pè wọlé tí ìmọrírì ìyá rẹ̀ tó bá wú mi lórí jùlọ bóyá wọn bíi méjì tàbí mẹ́ta ó sì lè tó márùn-ún ẹ̀bùn wà fún wọn bẹ́ẹ̀ ni eléyìí tá à ń pè ní giveaway ó wà lórúkọ màámi èmi náà fẹ́ ṣe fẹ̀yìn ara ilé ẹ̀yìn ara ilé náà tẹ bá sì wò wípé èmi gan tẹ̀ fẹ́ ṣe nǹkan lórúkọ màámi ẹ pè mí àwọn ọba yín ṣe é torí ìyá la pè é ètò ìlúbìnrin lètò yìí ètò táwa ti ń celebrate àwọn obìnrin ni a ti mọ rírì àwọn ìyá ipa ribiribi tí wọ́n kó lọ́ọ̀dì ọkọ wọn gẹ́gẹ́ bí ìyá wa àti láwùjọ fún ìdí èyí ẹ pè wọlé má fi nọ́mbà síta tásìkò bá ti tó ẹ pè wọlé tẹ bá wá pè wọlé ẹ kí màmá yín tàbí kẹ ṣàdúrà fún tàbí kẹ sọ nǹkan náà tó jẹ wípé ẹ lè gbàgbé láéláé nípa màmá yín kẹ wá mú orin ẹyọ kan kẹ dedicate ẹ fún wọn wípé orin yìí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ màámi tàbí orin yìí ni màámi fẹ́ràn jùlọ láti máa gbọ́ ẹ̀yin tí màmá yín bá sì wà láyé ibikíbi tí wọ́n bá wà bóyá ẹ lè pè wọ́n kẹ́ ẹ sọ fún pé màámi ẹ gbọ́ splash fm o lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jù ẹ bá mi gbìyànjú láti ṣe ẹ rí wípé inú wọn á dùn ayọ̀ wọn á kun tẹ́ ẹ bá lọ sójú òpó facebook wa mo tẹ́ ẹ fẹ́ kẹ́ máa lọ síbẹ̀ báyìí ẹ rí pé èmi gan ìmúra màámi ni mo mú torí wípé ṣe rí aṣọ tí mo wọ̀ yẹ̀yìn gan ẹ̀ ti mọ̀ pé kì í ṣe tòde òní ara ẹ̀bùn bí ìbọn fi mí rẹ́rìn ara ẹ̀bùn tí màámi tó fún mi leléyìí mo sì ti ní wípé kódà àwọn ọmọ mi torí wọn àdá wọn mọ̀ torí àwa báyìí a níyà lọ́run ni wá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ara àwọn nǹkan tá a fi ran tiwọn leléyìí ìgbàkúgbà tí má ti wọ aṣọ yìí má ní màámi ló dẹ̀ fún mi láṣọ yìí o ẹ rí wípé kì í ṣe tòde òní ẹ lọ sí facebook wa tẹ́yìn náà bá ní nǹkan eléyìí tí màmá yín bu yín ẹ lè fi ya fọ́tò kẹ táàgì splash fm 105.5 ìbàdàn kẹ tẹ táàgì èmi náà jimo temilade aloko lórí facebook ẹ jẹ́ ká celebrate àwọn ìyá wa ẹ wo ìyá lára ọmọ kì í ṣe kékeré o ẹ jẹ́ kí kọ́kọ́ fún wa lórí yìí gbọ́ná ká tiẹ̀ fi mọ rírì àwọn ìyá wa nígbà tá a bá padà dé èmi náà wá plé orin eléyìí tí mo mọ̀ wípé ìgbà tí màámi wà láyé wọ́n fẹ́ràn láti máa gbọ́ ó yá ẹ jẹ́ ká nìṣe nílẹ̀.

0: fo rẹ sofo.
1: Má fowó rẹ sofo.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.
2: Is it

0: mi wa. Ṣé ẹ rí nígbà tí a bá rí àwọn ìrántí báyìí? Àwọn tá à ń ṣe ìrántí wọn gan, ẹ rí pé ibi tí wọ́n bá wà, inú wọn ò mọ dùn. Kó mọ́ dàbí ẹni wípé mi nìkan ni mo wá sórí ètò lónìí, gẹ́gẹ́ bí mo ṣe ṣe ìlérí fún yín wípé àyájọ́ àwọn ìyá eléyìí tá a ṣe lọ́jọ́ Sunday, òun náà ni àwa ṣẹ̀ṣẹ̀ ń ṣe tiwa lónìí lórí ètò ìlúbìnrin. Ẹ jẹ́ kí n fi nọ́mbà síta fún àwọn èèyàn láti pè mí. Mo fẹ́ kẹ́ ẹ sọ pàtàkì nípa ìyá yín, mo fẹ́ kẹ́ ẹ fọn rere wọn, kẹ́ wá fún mi ní orin kan eléyìí tẹ fẹ́ fi sọ orí wọn. Ṣé ẹ rélè tó ń lọ lábẹ́lẹ̀ yìí? Àyìnlá Adégétọ̀ òun ni màmá tèmi fẹ́ràn láti máa gbọ́ nígbà tí wọ́n wà láyé. Ó pọ̀ o, ẹ̀yà wọn pè wọ́n ní ìyá aláṣàlátù, wọ́n fẹ́ràn ìyá aládùkẹ́ náà. Ṣùgbọ́n ṣé ẹ rélè yìí? Ìgbà tẹ́mi gan ti wà nínú oyún ni mo ti máa ń kọ́. 07069493000 tàbí 07014475770 lẹ́ẹ̀kan sí 07069493000 tàbí 07014475770. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ, give away wà o, bẹ́ẹ̀ ni pàápàá jùlọ fún ẹni tí ó bá kí ìyá ẹ̀ torí mi bá wú. Hello, ẹ káàárọ̀ o, orúkọ yín bulẹ̀ tí ń pè wá. Ẹ ṣeun gan.
1: In fact, Alakẹ́ Adé.
0: Silva.
1: Ọ̀rọ̀ rí ẹ wo. Bí wọ́n bá ń tún ayé wá, máa wá sí ayé ìyá mi. Máa wá sí ìyẹn, tẹ bá ń gbọ́ abíyá mọ́ tòótọ́. Ìyá mi ló jẹ́pẹ̀.
0: Ọlọ́run fọ̀rọ̀ kẹ́rin. Bẹ́ẹ̀
1: máa sùn, ìyá mi ò lè sùn. Tí ìbá jẹun, ìyá mi ò ní jẹun.
0: Ọlọ́run a bá wa fọ̀run kẹ́wọ̀n. My mother.
1: Obi ìjà. Ará àlódò. Ọmọ òbí tó ní pọ̀dà. Ọmọ kìkì mi rẹlé. Obìnrin ni o. Ìyá ni o jìyà lórí ọmọ.
0: Ẹ ṣeun gan. Ẹ ṣe.
1: O jìyà lórí ọmọ.
0: Ẹ ṣe.
1: Ẹ sọ ṣé mo lè lápàdé àti lè kọrin fún ìyá mi.
0: Ẹ kọ́ fún wọn. Ṣùgbọ́n tẹ bá ti kọrin ẹ̀ ní mú orin mi o.

0: lọmọ tẹ ń lákàkà káwọn ọmọ yìí lè jẹ èèyàn láyé. Gbogbo ẹ̀yin ìyá tí wọ́n wò yín sòsòsò tán ni à oníranù kinní kan ọmọ nípa ìtalẹ̀.
1: Èrò bá mi kí ẹ̀rí o.
0: Kò yín pátá báyìí náà lẹ jẹ́rìí àwọn ọmọ yín.
1: Ogún ọ̀rọ̀ ọmọ.
0: Ìwà pátá lájèrè àwọn ọmọ wa.

0: Hello. Ẹ kaaro o, orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Láti bọ̀.
1: Láti
0: ògbèrè. Ó yá, mò ń gbọ́ yín.
1: Màmá mi, mo fẹ́ rántí màmá mi ní àsìkò yìí. Ọdún tó kọjá.
0: Ṣé kò ń ṣe pé ẹ̀ ń sunkún? Ẹ mọ̀ sunkún, ṣé rí à ń sẹ́líbrétì wọn ni o. Ṣé rí èmi tẹ̀mí tẹ̀ ń wò yìí náà, ìyá tèmi náà ti kú. Ẹ mọ̀ jẹ́ kémi náà sunkún o, àbí ṣe fẹ́ kémi náà mọ̀ sunkún ni. Óyá mo fẹ́ kẹ́ sẹ́líbrétì wọn ni, mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn, kẹ́ mọ rírì wọn.
1: Ẹ ṣe. Ìyá ni wọ́n, gbogbo nǹkan náà fi tọ́jú wa. Wọ́n tó pèsè bùgbé, tíwọ̀n bí, kí wọ́n tó lọ. Pé ká máa mọ̀ ráre, bàtà bá lọ. Mo dúpẹ́ o, kò sí bá a ṣe lọ bá a ṣe bọ̀. Tí ẹ ṣe jí àgbàlagbà tó, wọ́n pèsè oúnjẹ. Wọ́n nífẹ̀ẹ́ àwọn ọkọ ọmọ wọn, àwọn ọmọ ọmọ wọn bẹ́ẹ̀ náà. Tó màmá mi, màmá rere ni wọ́n, tó ṣe gbàdí. Nígbà táwọn wà láyé, inú ilé kan kọ́ àfàwọn títí pé wọ́n mọ wá dà. Wọ́n nílé ọkọ àwọn làwọn ò kù sí.
0: Wọ́n
1: láwọn ò ní kú bẹ̀. Wọ́n jẹ́ ìyá rere. Tó fẹ́ràn ìdílé, tó fẹ́ràn ọkọ. Wọ́n tọ́jú wa o. Wọ́n dẹ̀ tún jẹ́ oníwà rẹ̀ láàrin àwọn èèyàn. Tó mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo tún dúpẹ́ lọ́wọ́ nínà Ọlọ́run ìyá ni. Gbogbo lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ lọ́gbọ́ lọ́wọ́ ti yàn pé ẹ jẹ́ ìka tẹ tó pè wá lónìí. Bí ká ṣe rántí màmá wa. Orin tí màmá mi máa kọ,
0: wọ́n
1: máa kọrin pé ó ṣe é, ó jẹ́

0: ẹ ṣeun gan ah mọ́mí tán pé wọn mọ̀ wípé èmi gan ń pa mọ́ra ni kò rọrùn. Hello. Ẹ káàárọ̀ o. Láti san yóò. Ó yà ẹ bá mi celebrate mọ́mí.
1: Dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba, mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi. Ìyá mi Adike ọmọ nílẹ̀. Torí pásọ́lá ìyá mi tí mo jẹ. Nígbà tí lọ ti pẹ́, ṣùgbọ́n mo ráàánú gbà. Torí pé mo nílẹ̀ aláyé mo lórí ọ̀fẹ́ gbà látara wọn. Torí ipò ìyá lára ọmọ kò kéré.
0: Bẹ́ẹ̀ni.
1: Mo dúpẹ́. Mo dẹ̀ fàsìkò yìí tún dúpẹ́. Ìyá mi ń bẹ láyé dẹ́ra. Ọlọ́run ràn mí lọ́wọ́ kí n lè tọ́jú wọn.
0: Ọlọ́run á ṣe bẹ́ẹ̀.
1: Inú oṣù karùn-ún yìí ni mo bí àkọ́bí mi. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ pé mo níyà nígbà náà tí mi ìbá níyà ni. Ayé òkú mi ni.
0: Bàbá
1: mo rántí ní òjì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo wá kọ
0: orin.
1: Oh, you.

0: Ìyá kò lè fúnra.
1: Ọ̀dà ẹ ṣeun gan. Wọ́n tún fẹ́yàn kan tàbí méjì láǹfààní sí i kó tó di wípé a máa dágbére lórí ètò ìlúbìnrin lónìí. Eléyìí ta yà sọ́tọ̀ fún àwọn ìyá láti fi ṣe àjọyọ̀ àyájọ́ ìyá lórílẹ̀-èdè àgbáyé. Hello.
2: Hello.
1: Hello. Ẹ káàárọ̀ o.
2: Ẹ ṣe.
1: Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
2: Ẹ ṣe fún Látọ́mí Àdìyẹ.
1: À ń gbọ́ yín. Mo ń gbọ́ yín o. Ó da ó ti rè o. Inú mi ń dùn báwọn èèyàn ṣe ń sẹlibrétì àwọn ìyá wọn. Hello. Hello. Ẹ káàárọ̀ o. Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
3: Orúkọ mi ni Ọpẹyẹmí Ayéọ̀lá Látakálá Express.
1: Ọpẹyẹmí Ayéọ̀lá ṣé actress.
3: Rárá o.
1: Ok. Ẹyà à ń gbọ́ yín.
3: Sẹlibrétì ìyá mi ni
1: o. Ok.
3: Orúkọ ìyá mi ni mo dúpẹ́. Orayọ̀. Ọmọ ọdún Ayọ̀. Aya Ayéọ̀lá.
1: Adúpẹ́ adúpẹ́
3: Ọlọ́run. Ó wà ní orí ọ̀fẹ́ tí ẹ ti gbogbo àwọn ọmọ tó bí ta fi jẹ́ graduate.
1: Wow.
3: Single handedly raised four daughters.
1: Èmi gan yìn wọ́n. Mo yìn wọ́n. Wow. Mo yìn wọ́n.
3: Mo yìn wọ́n. Mo yìn wọ́n. Celebrating her.
1: Thank you. Thank you. Èmi náà celebrate wọn. Ẹ má bínú ẹ̀yìn èèyàn tẹ́ ń pè wá. Àsìkò wa ti lọ. Ẹ gbà wípé mo ti fi ọjọ́ òní mo ti fi celebrate gbogbo àwọn ìyá. Àtẹ̀yìn tẹ fẹ́ pè wọlé tẹ̀ láǹfààní láti pè. Àtàwa tó wù wá ká pè bóyá kò sí credit àbí ìdíwọ́ kankan wà. Ẹ jẹ́ ká mọ̀ wípé lónìí yìí àyà sọ́tọ̀ láti fi celebrate àwọn ìyàwó. Àwọn tí wọ́n wà láyé wọn á jẹun ọmọ pẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Àwa tó hùn ká tọ́jú wọn náà Elédùmarè á pèsè fún wa. Àwa tí àwọn ìyá wa ti lọ lágbára lọ́wọ́ Ọlọ́run Elédùmarè á bá wa tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rè. Gbogbo ohun tó ń fi sílẹ̀ kò ní bàjẹ́. Ó tún dijọ́ mẹ́jọ táti máa pàdé lórí ètò ìlúbìnrin. Ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ pẹ̀lú orin Sweet Mother. Temilade Aloko lórúkọ mi, ó dàbọ̀.

àtútídé lọ́sàn-án tì ní. Fún ìgbàládùn ẹ̀yí ti ajákẹ̀jádò lè àgbálá ayé tá a bá sọ nípa ètò ta lọ ta. Àádùn gbọ́gbẹ́ akẹ́ sí. Àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ṣe wà lọ lórí ètò fún tàná. Àádẹ́ tún ti padà dé. Lọ́sàn-án tì ní láyọ̀ àti ní àlàáfíà tá a sì nígbàgbọ́. Ìgbé bá a ṣe dé lálàáfíà lábẹ́yìn tí a náà lálàáfíà. Lágbára Ọlọ́run, àlàáfíà ara wa ò ní di fíafíà. Àtàwa àti yín, ọdún iléyá tá à ń wò lọ́ọ̀kan yìí yóò bá gbu wa láyé, yóò bá gbu wa láàyè. Gbogbo tá a fi sọdún, ìrọ̀rùn ló máa bá dé fún gbogbo wa. Gbogbo wa náà kún lọ lọ́dún. Pàápàá jùlọ lápá ti ìsàlẹ̀ ń bí nílẹ̀ Yorùbá ọ̀dọ̀ wa ń bí yìí. Bó bá wo pé èèyàn kan bọ́ ọ ṣiṣẹ́, ó wá jẹ́ kírísítẹ̀ pé kò wọn ò nílò owó ti ẹ̀gbà tí ṣe pé mùsùlùmí ni ṣèbáwọn mùsùlùmí ni wọ́n pẹ̀ ẹ̀rọ̀dún ọ̀. Ẹni tó ní tí ń bọ́ ọ ṣiṣẹ́ òun, ìyá tó bí lè jẹ́ mùsùlùmí, bàbá rẹ lè jẹ́ mùsùlùmí. Eléyìí tó túmọ̀ sí pé báwọn mùsùlùmí náà ṣe nílò owó lòun náà ò nílò owó. Ó wọnú ara wọn ni sì ń lọ lálàáfíà bẹ́ẹ̀. Àjọ ń jẹ Kérésìmesì ni àjọ ń jẹ iléyà ni. Iléyà ọdún yìí ẹnu wa ò ní kọ ẹran ọdún lógún Ọlọ́run. Ẹjẹ́ á bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà, ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ lápá abẹ yẹn. Àbí Bọ́lá Sadi, ó ní ó jẹ́ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa. Ọ̀gá wa Túndé Ọláwúwo olóòtú ètò Alex Ferguson Tìjáni olóko dáná ló kọ mi. Olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá tiantia The Sport Actor. Actor ilé tó wà active. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tí iléeṣẹ́ wa bí Facebook Splash 105.5 Ìbàdàn. Ìyẹn ní Facebook nìyẹn o. Bákan náà ní TikTok àti Tìjáni olóko dáná Sport Actor náà TikTok yóò mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà. Ṣé ẹ̀dẹ̀ gbàgbé pàtó máa yí koto ti káàṣì ẹ̀ lọ́sàn-án yìí? Káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀. Mo já ọ tán pé tíkẹ́ẹ̀tì tó ń forí tó ń plẹ̀ lójoojúmọ́ òun pàápàá jùlọ láti ìbẹ̀rẹ̀ oṣù yìí. Tíkẹ́ẹ̀tì ọ̀hún inú koto ti iléyà cashport ní ń lọ. Àǹfààní mẹ́ta ni tíkẹ́ẹ̀tì tó ẹyọ kọ̀ọ̀kan tó ń jáun àbí méjì àbí mẹ́ta tó ń jáun. Àǹfààní mẹ́ta ni yóò fún ọ. Yàtọ̀ sí pé yóò fún ọ láǹfààní àti jẹ tojoojúmọ́, yóò tún fún ọ ní àǹfààní ìyẹn láti gbẹ́nu sí i. Bàbá ń sọ nípa ti Friday cashport ẹ̀sìn yẹn lẹ́lẹ́ẹ̀kejì. Àǹfààní ẹlẹ́ẹ̀kẹta òní pótù láǹfààní àti kópa nínú ti koto ti iléyà cashport. Kò ti pò ti lọ fáì báyẹn. *347 *1004 *1# *347 *1004 *1# tàbí www.cash.ng. Gba bẹ̀yẹn náà wọlé, kò síbi tó gbà wọlé tó gbà wọlé nù méjèèjì. Bí nǹkan ṣe rí lápá bẹ̀yẹn nìyẹn. Ẹjẹ́ á bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣùgbọ́n ká tó wọ ọbẹ̀ yẹn, ẹ̀yìn ti Arsenal agbábọ́ọ̀lù ikọ̀ ti PSG tí gbogbo yín bẹ lọ́hùn kó mọ̀ dé tẹ́ fi gbá àṣekágbá ó ti dé o. Agbábọ́ọ̀lù tí gbogbo yín bẹ lọ́hùn fún pé Ọlọ́run ní jí ó tì dé. Ẹ̀yìn àṣekágbá ìdíje ti UEFA Champions League òní ó dé lógun Ọlọ́run. Ó ti dé o, ó ti dé, kànràjágbá ti dé, ó ti dé lánàá. Upgunners lọ́tún ló sì bó o láṣẹ àṣekìní báyìí. Ìgbà tẹ́lẹ̀ ti dé báyìí sáàtúnú bẹ́ẹ̀ lọ́n fẹ́ lómi èkó tún lọ́nu wọn báyìí. Ẹ ti máa gbá bọ́ọ̀lù tí mò ń sọ àbí ẹ ti mọ̀ tó lọ farapa láìpẹ́. Ó ti dé lánàá. Ẹjẹ́ á mu láti inú ti eré ìdárayá ilé táwọn ọmọ ibi orílẹ̀-èdè wa Nàìjíríà náà táwọn náà kópa ń bẹ̀ tí ń lọ lọ́wọ́ báyìí. Ìyẹn lórílẹ̀-èdè ti Ghana. Tá a bá ń sọ nípa African Championship eléyìí tí àwọn ọ́dlà lórílẹ̀-èdè wa Nàìjíríà àwọn eléré sísá fogifogi eléyìí tí ọkàn pàtàkì bàbá ń sọ nípa Tóbi Amusan eléyìí tó ń láǹfààní àti kópa ń bẹ̀ ọmọ Yemi. Ó láǹfààní àti ṣe dáadáa o, ṣíṣe dáadáa tó sì ṣe ìyẹn nínú ti eré sísá.

0: rí nípínlẹ̀ Èkó lásẹ́mà bí ó ṣe ń fi tó wa létí wípé iná ọ̀hún kọ̀ ìfọwọ́bà rẹ̀ kò ṣe é fẹnu sọ. Ìwé ìròyìn Daily Post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: Ok now, ìròyìn eléyìí ó rí bákan o, àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì, owó ni mi rí àkọlé ìròyìn sí, ó ti yé ẹ̀kẹ́. Náà wọ́n ní arákùnrin kan ọmọlẹ̀ Nàìjíríà tó tún ní ìwé ìgbélú gẹ́gẹ́ bí ọmọ ìlú ńlẹ̀ Gẹ̀ẹ́sì lọ́hùn-ún, ẹni tí wọ́n ní wọ́n fi sátìmọ́ lórí ẹ̀sùn wípé ó jí ọmọ rẹ̀ ọkùnrin kan gbé. Wọ́n ní òun náà ni ó ti fẹ̀yìn gbégbá ọmọlẹ̀ báyìí o, ó ti japa ó mú skrúbì. Nítorí kíni? Wọ́n ní ìwé ìgbàṣẹ àbí ìdánisílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n pé máa lọ, ó ti gbòmìnira ara rẹ̀. Èyí tí ó jẹ́ pé òun kọ́ ló tọ́ sí láti gbà á, ọ̀tọ̀ ni ẹni tí ó yẹ kí wọ́n fún àṣìṣe ló wáyé. Òun tẹ́wọ́ gbà á bí wọ́n ṣe sí géètì tó jáde báyìí kí wọ́n tó pe jáàkì Robinson ti ẹ̀ fọ́lò, kí wọ́n tó wòye, kí wọ́n tó wà kiri pé irọ́ òun gangan mà kẹ̀kọ́ lákẹ̀fẹ́ sọ wípé kí wọ́n dá sílẹ̀ ehoro ó ti júbà ẹ̀. Àṣà àwúta iná lọkọ̀ ń fẹ́, ó ti lọ jìnà dànù tèfètèfè.
0: Ó gbé ni
1: ọmọ ọlọ́mọ,
0: ó gbé
1: ọgbọ́n ẹ̀bọ́ ọ̀gbọ́n.
0: Tó ní báyìí wọ́n ní iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí náà ni wọ́n mú èèyàn kan tí wọ́n fura sí wípé ajínigbé ni ò ní ìpínlẹ̀ Kaduna. Lára ohun tí wọ́n sì bá lára rẹ̀ òun náà ni ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àti owó, owó aláfojúrí tá a mọ̀ sí cash, òun náà ni wọ́n ní wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. Irú rìn wo ló rìn, bó ló ṣe jẹ́, ṣán káàyàn mọ́ lọ́wọ́ ni, àmọ́ o wọ́n ní àfúrásí ajínigbé ni. Ẹ gbọ́ gbogbo ẹ̀ gbàǹkan gbèrò yìí.
1: Ok now, èmi náà tún wo ìròyìn kan bí báyìí o, ohun tí ó sì ń gbé jáde náà leléyìí, a kí àwọn ọmọ ogun ilẹ̀ Nàìjíríà ẹ ṣeun gbà. Wọ́n ní wọ́n dá
0: méjì
1: méjì ládálé ayé, wọ́n ní wọ́n gba ìdáǹde arábìnrin kan àti àwọn ọmọ rẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní àsìkò ìgbà tí wọ́n lọ rèé gẹ̀gùn dé àwọn kọ̀lọ̀rọ̀ sí agbésùnmọ̀mí àti ajínigbé ní ìpínlẹ̀ Niger. Níbẹ̀ wọ́n ti ṣàwárí àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n fi sí ìhámọ́ tiwọn lọ́hùn-ún, àwọn ẹni ibi tí wọ́n ń gbé ni síbùbá ibi tí wọ́n fi ń pàṣẹ gbowó lọ́wọ́ ẹni. Àwọn ọmọ ogun ilẹ̀ wa tí a mọ̀ sí Operation Savannah Shield, ikọ̀ ìrìjú ọmọ ogun ilẹ̀ wa ni o, wọ́n ní náà ni wọ́n ti dá àwọn obìnrin wọ̀nyí sí, arábìnrin ìyá àti àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ti dá wọn lẹ̀. Ajá tó rè lé ẹkùn tó bọ̀, àkí ọ̀pọ̀ òkú ewé odò láì farabá mi o.
0: Tó ìròyìn ká sọ láyọ̀ látọ̀dọ̀ tèmi ń bí, òun náà ló ń sọ wípé ilẹ̀ Gẹ̀ẹ́sì ó ti ṣe àtìlẹyìn fún òfin òmìnira ìròyìn ilé ìtàwọn sí Press Freedom àti ṣiṣẹ́ ní ìlànà gẹ́gẹ́ bí akọ́ṣẹmọṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ò ní wípé ká máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn òfin eléyìí tó gbé iṣẹ́ ìròyìn tó gbèrò. Àmọ́ o wọ́n ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ni òmìnira ìròyìn lórílẹ̀-èdè Nàìjíríà òun ṣàtìlẹyìn fún. Ìwé ìròyìn The Guardian ló gbé ìròyìn náà.
1: Mo lérò pé àwọn tó tọ́ láti gbọ́ ti gbọ́, àwa náà tó sì yẹ ká gbọ́ náà tún ti gbọ́.
0: Àwa ti gbọ́ tẹ́lẹ̀.
1: Ó ní ìdí àwọn tó wà ní pé kí wọ́n gbọ́, àwa náà ni àwa ara wa náà tún ni. Torí òmìnira lápá nítán, tí ọ̀tọ̀ lẹlòmíì forí afẹ́fẹ́ ṣe, tí ọ̀tọ̀ lẹlòmíì fi gègé dára lára nù ìwé ìròyìn. Ọ̀dà tó lọ́dọ̀ tèmi ń bì báyìí tó jẹ́ ìròyìn ayọ̀ ọbẹ̀ ojú kejì gbàǹkangbì tó jẹ́ ti dùnú, ìpínlẹ̀ Èkó leléyìí gbé wa lọ ṣá o, níbi tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó péye fún ọ̀tàlérúgba dín mẹ́wàá àwọn obìnrin tó jẹ́ pé àwọn olówó fúnra wọn ni wọ́n ń dówó ara tiwọn ṣe. Wọ́n á dá wọn lẹ́kọ̀ọ́ lóníranran nípa bó la ṣe ń ṣe pèsè oríṣiríṣi oúnjẹ àti bá a ṣe ṣe ìtọ́jú oúnjẹ gan ní pàtó, tí àlàáfíà fi wà láàrin ìlú, tí èyàn fi jẹun tán, tí fi sá wọlé ìgbọ̀nsẹ̀ lọ gbúrúgbú. Èyí tó jẹ́ ọ̀kan ọ̀nà pàtàkì láti fi pèsè iṣẹ́ fún àwọn obìnrin wa ní ìpínlẹ̀ Èkó. Náà ni ló gbé wá, ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ lórí ẹ̀ láìpẹ́ o.
0: tó ẹ jẹ́ ká sáré dé ọ̀dọ̀ àǹtí bímbọ́ ká lọ rí polówó ọjà nígbà tá a bá padà dé gbàǹkan gbèròyìn tẹ̀ síwájú gbé sókè.
2: gbàǹkan gbèròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: Yes, oh, this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh, yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
5: T-U-R-M-E-R-I-C.
3: Yes, oh.
5: Turmeric.
3: Correct. What a ton of Maggi chicken flavor for you.
6: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
7: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
8: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel.
9: Airtel. Ooh, wow. Come taste the nourishing goodness of the new Bubble 100. Bubble 100 is another milk drink in a whole new 210 ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
10: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: So e kaabo pada lati oju oja be ni gbanko gberoyin
1: on
0: tes si waju o si fe gbina ya wa igan taraban nikan ni omoluabi kone splash 105.5 fm the integrity station promoting right values. Okay, let's go there. Daily Post lo gberoyin yi be si ni akole re ati mu lekan won ni ogoro nu awon eyan ti won je awon ti je ironu oko ati awon ti rin loju popo won sope ni eni to je kristeni gba church lo ope lolo da muslimi yan na fila o fi ndupe folohun awon nisese gan ewe won o duro won ndupe ni wipe olodumare ope wa ma dowo re o ma seun ki lo sele iku to fe pa ni to si ni fila e pe ka dupe ko loto lojo isegun tuesday o na ni iku gbe ise view one si re de o sugbon a dupe o ipe view one si na ni ko seni to woju nigba ti won ni oko kan ti ojo oko ajagbe ti o n gbe awon omi inu ke ta mo si table water ti o sadede so isele ti gbogbo n ti n be ninu re patapata ti o si dale giriwo ni opopona kan to je bi aye ibi iloro sanwo to wo to geeti ni nbe ni opopona marose Eko si Abe Okuta isele jamba oko tanwi na ni ogbeni Salau Ahmedi ti se adari iko eleti o mojuto igbokigbodo oko ni ti otalohun ti se eka ti ipinle Ogun to fidi oro na mule gege bi Ahmed se so oni oko ajagbe tanwi na lo ngberabo lati agbegbe ilo awela to sin gbe to mori lo won ni sadede o ni dereba re ta wi yo ni ko ba mo bi yo ti welcome na mo loju popo se mo pe bi ijanu ba so sele yo doga dereba ni lese kese o wa ko lohun oga agba ti ba ni wa ti ki fi fori eni sogi oku lasiko gba na ko wa pase kun faya kun wipe oko ti nbinu firi jangan ko dawo duro abi oko eyi to ba fe rolu ko ya bara ko ma ba ko lu nkan won ni ere yi po lapoju na tele fe kan amukun eru ewo oke lewe wusale gbogbo nton fa saba bi e na ni wipe apoju ere sisa ni eyi lo mu ki oko ta nwi yo oro ba do lo o doro olokiti gbokiti alabuke yo sagbo obole bogun omokuta isa sa ko la pe oko ba bere si ni gbokiti gbogbo ti nbe nu re pata lopopona o di ypp skt skt yam pepe skata skata isu ama ta yanyan gbogbo e ta yanyan kale ni ewe won ni nigba won fidi isele imule o ko si akosile o pe enikan kan bi ti wu ko mo o ba isele yi lo koda ko si ifarapa ifaragba bi ti wu ko mo oluwa seun won ni eyi na ni won fi n pe gbogbo eni ti n wa ko loju popo pipe sora nibi ere asapajude iwa okan ju wayi ti n po lapo juju nitori na n ko gbogbo eyin ti n loko gbogbo e ma ri daju pe awon oko yin te n gbe jaju ona na ni won lala afia ko to di pe e bere irin ajo boko balala afia bi esin te eyan gbe ku on leti ofun lo nje ni o le mo binu o ko ta ni tete o le binu binu be ko so lowo eju sile tori na n ko eyoko wo ejo ko lala afia ke to ma gboko bode Daily Post lo gbe adupe be mi kankan lo si
1: to eje ka lo si bi royin to kan o wọ́n ní agbo àwọn òṣèré nollywood nílẹ̀ yìí àwọn òṣèré lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ni ẹkún ìdóríkodò ni ó ń jáde ń bẹ̀ ọ́ látara ìpapòdà gbajúgbajà òṣèrékùnrin ni alex ekubo ẹni tó dágbére fáyé ní ẹni ogójì ọdún lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ kan eléyìí tán ló bá fínra wọ́n ní ìpapòdà òṣèré yìí náà ni ó gba orí ẹ̀rọ ayélujára lánàá ọjọ́ ìṣẹ́gun níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀ ìròyìn tó ti ń jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn tí àìsàn jẹjẹrẹ tó bá a fínra òun náà ni ó dágbére fáyé o ekubo náà sì ni ó jẹ́ ìkan lára àwọn òṣèré nollywood eléyìí tó gbajúgbajà ti gbogbo ayé sì mọ̀ pàápàá jùlọ látara bó ti ṣe kópa nínú onírúurú àwọn eré sinimá àgbéléwò eléyìí tó láàmìlaka àti àwọn ìmíì tó jẹ́ ètò lórí móhùnmáwòrán ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún 1986 nọ́bí alex ekubo lẹ́yìn eléyìí tó sì lọ sí ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú calabar tí a mọ̀ sí university of calabar ibi tó ti lọ kọ́ nípa ìmọ̀ òfin kó tó di wípé ó bọ́ sínú àgbọ̀nmi ti àwọn amúlùúdùn níbi tó ti ń ṣe eré wọ́n ní ìgbà tó yá ni ó gbajúgbajà lẹ́yìn tí ó kópa nínú ètò kan eléyìí tá a lè pè ní akọni tàbí ọkùnrin tó dángájá jù lórílẹ̀‐èdè nàìjíríà nítọdún 2010 tá a mọ̀ sí mr nigeria competition eléyìí náà ló sì ṣí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn àǹfààní fún láti lè ṣoríire àti kó lù àlùyọ ní ẹ̀ka eré ṣíṣe fún ọ̀pọ̀ ọdún wọn ní bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun náà ni àwọn èèyàn ti ń kọminú lórí ipò tí ìlera ekubo wà láwọn bí oṣù mélòó kan sẹ́yìn eléyìí tí àwọn kan ti ń sọ wípé ẹ wà á gbúrò arákùnrin yìí mọ̀ á rí nínú àwọn eré àgbéléwò bẹ́ẹ̀ ni a rí lójú àwọn òpó ìkànnì ìbáraẹnidọ́rẹ̀ẹ́ wọn ni inú ọdún 2024 èyí ni ọdún méjì sẹ́yìn òun náà ni ó fi ọ̀rọ̀ sí ojú òpó ìkànnì ìbáraẹnidọ́rẹ̀ẹ́ wọn ni látara ìpapòdà rẹ̀ yìí náà sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn olólùfẹ́ rẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ gbajúmọ̀ òṣèré náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ ìbánikẹ́dùn ọ̀rọ̀ ìbọlá fún ìkẹyìn sí àwọn ojú òpó ìkànnì ìbáraẹnidọ́rẹ̀ẹ́ lára àwọn náà ni gbajúgbajà òṣèrébìnrin ni fúnkẹ́ akíndélé ẹni tóun náà fi ọ̀rọ̀
2: arò
1: tó fi sí ojú ìkànnì ìbáraẹnidọ́rẹ̀ẹ́ níbi tó ti ń sọ wípé òun ti gbìyànjú láti kàn sí oníṣùgbọ́n òun ò mọrírì iṣẹ́ eléyìí tí àwọn jọ ṣe àjọṣepọ̀ àwọn náà ni yóò sì máa wà nínú ìrántí òun títí láéláé bákan náà ni òṣèré àgbà ni kate henshaw òun náà kọ ó nípò lójijì òun náà ni ikú alex ekubo náà ni ó bá òun eléyìí tó sì tún ṣiyèméjì pé àjọlejò òótọ́ àbírọ̀ ni àbólejò òótọ́ ó ní ṣùgbọ́n òun gbàdúrà bẹ́ẹ̀ lòun sì nírètí wípé kì í ṣe òótọ́ àjọ náà ni náà ló gba ìròyìn yìí jọ tó ọlọ́run á máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa.
2: ọ̀gá ogójì ọdún àti ẹ̀ wá mọ̀ àmọ́ tó.
1: nta n gbọ́ náà ni pé àìsàn jẹjẹrẹ àsìkúkú láwọn tó ń bọ́ nínú ẹ̀ àwọn tó ti lẹ́rìí dáadáa.
2: nǹkan kan ni ó ṣe sábà bí ikú tí ó pa ni bó bá jẹ pé n tí kò ní pa ni
1: a
2: kàn gbọ́ pé ó bọ́ ń bẹ̀ náà ni ṣùgbọ́n nígbà tọ́lọ́jọ́ ti dé gérégéré ogójì ọdún lọ bá a lọ kábíyèsí olódùmarè. tó ó dá ìròyìn kan náà tún rẹ̀ lọ́dọ̀ mi ń bí wọ́n ní arákùnrin ẹni ogún ọdún kan sunday owó kádé náà ni ó ti rawọ́ ẹ̀bẹ̀ ò nílé ẹjọ́ pé lóòótọ́ lòun gbà pé òun jẹ̀bi ó jí irin bẹ́ẹ̀ ni irin tí owó rẹ̀ ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 náírà ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níwájú adájọ́ májísírèètì tí ń bẹ ní ìyáganku tiwa ńlẹ̀ ìbàdàn owó kádé lẹ́ni tí kò sẹ́ni tó mọ ibi tó ti wá gan tí ń gbé gan pẹ̀lú náà ni wọ́n fẹ̀sùn olè jíjà kan àti bíba nǹkan jẹ́ gan ní pàtó torí pé ọba jẹ́ ni kó tó dipò jí igbe adájọ́ májísírèètì tí ń bẹ́ mbẹ́ abilékọ adébọ́lá adéọlá náà wọ́n pé kí ẹni àfẹ̀sùn kan yìí ó kí ó wà látìmọ́ná bẹ́ẹ̀ ni wọ́n sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 18 oṣù tá a wà ní inú rẹ̀ yìí fún àtúnyẹ̀wò àti ìgbédájọ́ kalẹ̀ gan nísàn-án ṣáájú àsìkò yìí asp fẹmi omílànà lẹni tí ó jẹ arojọ tako ni tó rojọ tako sunday owó kádé ọhún ló sọ fún ilé-ẹjọ wípé ní ọjọ kẹwàá oṣù karùnún ní nǹkan bíi aago mọkànlá ìyálẹta ó kù ìṣẹjú mẹẹẹdógún òun náà ni ó hu àwọn ìwà ọdaràn yìí ó ní agbègbè ìdíayùn rẹ nílẹ ìbàdàn tá a wà yìí omílànà sọrọ ó ní sunday tẹ ẹ ríhun òun náà ló mọ̀ ọ́ mọ̀ ba àwọn irin wọ̀nyí jẹ
0: àwọn ẹni tó jẹ́ pé ojúlówó ni wọ́n bí èèyàn bá kó wọn dájà kò ní dé kókúta wọn ni ó jí wọn gbé o owó tá a sì irin tá à ń wí yìí wọn ni ẹnìkan ló ní ẹni tí orúkọ rẹ̀ ṣe olúrẹ̀mí kú foríjì wọn ni nígbà wọn gbé àwọn irin náà lórí ìwọ̀n pé bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ tan tó gbé yìí kó tó di pé àgbèrú ìdájọ́ tó yẹ kalẹ̀ èèló lẹ rò pé yóò tó wọn ni ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà mẹ́ta lọ̀rọ̀ tí já olè láyà mórí ọ má ṣe é kí bá a bá ṣe kíní fi ṣe ni ìdájọ́ rẹ̀ ń bẹ má ṣe é lóògùn má mọ̀ ó ṣe yìí náà ó ṣe é gbé o ó ṣe é gbé náà kò ṣe é gbé.
1: tó ẹ jẹ́ ká sáré de ojúde ọjà náà à ń padà bọ̀ àti ìlọ.
3: gbáǹkọ̀gbì gbáǹkọ̀gbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
4: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
5: Power Oil, hey, Power Oil.
6: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Hannah, I still dey thank God and our new health center staff. Me and my baby dey strong and fine.
8: Precious, last time dem tell me say you wan born. I think say dey go still send you go general hospital like before.
7: Everything wey I need dey our health center. The nurse talk say, "Madam, relax. We go take care of you. I no buy single drugs outside."
8: You mean say dey even get bed?
7: Yes, na. Clean delivery room, kind nurses, and all the medicine dey ready. Government don't really dey try.
8: I go go tell my sister. May she go register for her own Auntie Neta too.
7: Even Uncle Neta said
8: me.
9: Yes, so government, they bring all our health centers back to life. They train health workers, provide medicine, and make life better for all our mothers and pikin them. Waiting you, they wait for. They like precious. Know your health center. Trust your health center. Go health center way near you pass.
10: This message now from the National Primary Healthcare Development Agency, NPHCDA.
11: Tomato sachet.
12: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: káàbọ̀ padà gbọ́ngàngbìrò yín tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 ìbàdàn ẹ̀yin tẹ̀ bá ṣe darapọ̀ mọ́ wa àwà lójú òpó facebook wa ti ṣe splash 105.5 fm ìbàdàn ẹ mọ̀ wò wá ń bẹ̀ kètèkètè kẹ̀sì mọ́ bá wa ṣe kíni ẹ mọ̀ bá wa ṣí àárẹ̀ tọ́ ẹ jẹ́ kí a tẹ̀síwájú pẹ̀lú àwọn ìròyìn tó wà níwájú wa wọ́n ní ilé ẹjọ́ eléyìí tó ń gbọ́ àwọn ẹ̀sùn ìwà kòtọ́ sí àbùdá ní ìpínlẹ̀ èkó àti ìdíyàjẹni lábúlé náà ni wọ́n ti ní kí ọkùnrin kan ẹni ọdún 35 tó ń gbé ní agbègbè ìkọ̀tún nípínlẹ̀ èkó kó máa lọ sí ẹ̀wọ̀n 14 lórí ẹ̀sùn wípé ó ṣohun kòtọ́ pẹ̀lú ọmọdébìnrin kan ọmọ ọdún 9 tí wọ́n dárúkọ rẹ̀ wọ́n ní ìdájọ́ yìí náà ni ẹni tí ṣe onídàájọ́ Rahman Oshodi ló sì gbé kalẹ̀ lánàá lẹ́yìn tí olùjẹ́jọ́ yìí tó sọ wípé lóòótọ́ lòun jẹ̀bi lóòótọ́ lòun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun o wípé òun sì ti ṣetán o láti jẹ́ kí ọ̀rọ̀ náà jẹrodò lọ rí sinmi kí àwọn yanjú ẹ̀ ní ìtùn bí ìnù bí láàrin agbẹjọ́rò olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́ wọn ni ọkùnrin ọ̀hún náà ló ń gbé ní òpópónà Jamiu Raji Ìkọ̀tún òun náà ni wọ́n sì kọ́kọ́ mú ojú rẹ̀ balẹ̀ ẹjọ́ ní ọjọ́ 14 oṣù kínní ọdún 2021 níbi tí wọ́n ti fi ẹ̀sùn ṣíṣe ohun kò tọ́ pẹ̀lú ọmọ kékeré tí wọ́n fi kàn ó nígbà tí ó wá ń farahàn níwájú ilé ẹjọ́ bàbá ọmọ tí wọ́n ṣe ohun kò tọ́ pẹ̀lú rẹ̀ yìí náà ló jẹ́ kó di mímọ̀ wípé ṣé ẹ rí olùjẹ́jọ́ yìí náà ni ó ń gbé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tìtorí wípé ibi iṣẹ́ rẹ̀ ó jìnà síbi tó ń gbé ó ní bẹ́ẹ̀ sì ni ilé ìjọsìn kan náà ni àwọn jọ ń lọ wọ́n ní kódà ọkùnrin ọ̀hún ò ti láyà ń lé kì í ṣàpọ̀n wọ́n ní eléyìí náà sì ni ilé ẹjọ́ ló wá gbọ́ ẹjọ́ náà ní ọjọ́ 8 oṣù 3 ọdún 2020 eléyìí ti ṣe àyájọ́ ìbí ọmọ tí wọ́n ṣe ohun kò tọ́ pẹ̀lú rẹ̀ yìí àyájọ́ bí mọ̀mọ́ rẹ̀
1: ọjọ́ báyìí ya ọmọ yìí
0: bẹ́ẹ̀ ni wọ́n ní wípé ṣé wá rọ́kùnrin olójú kóíkó yìí òun náà ni wọ́n fi sílẹ̀ ńlé pẹ̀lú ọmọdébìnrin yìí ẹni tó tún jẹ́ wípé ẹni tí ìlera rẹ̀ tí ó kù díẹ̀ káàtó ni tí wọ́n pè ní ss nígbàtí àwọn òbí ọmọ náà tí wọ́n sì jáde lọ wọ́n ní ìyá ọmọdébìnrin yìí náà sì ni ó ti sọ fún arákùnrin yìí wípé òun lọ sí ọjà Ìkọ̀tún o láti lọ rí ra nǹkan wọ́n ní kí ni ìyá jáde ńlé tán kí ni bàbá jáde ńlé tán ó sì mú ọmọ náà ó sì ṣe ohun kò tọ́
1: pẹ̀lú
0: rẹ̀ ọmọ ọdún 9 torí ọlọ́run ìwọ ọkùnrin gọlọ́tọ̀ ẹni ọdún 35 years old man
1: ló mọ ń tálá kọrí ti jẹ
0: shameless
1: old man tó ti mú
0: ìwé ìròyìn the nation ló gbé ẹkùnrin rẹ ìròyìn náà.
1: Gbogbo ẹ ń bá bímọ kó gbìyànjú kó tọ ihu bímọ stars torí òní nìkan kọ́ torí fùtúre tá a mọ̀ sọ́jọ́ iwájú tó ẹjẹ́ lọ sí ìpínlẹ̀ Ebonyi gbàǹkangbì kan náà tún ṣẹlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n wọ́n ní ẹ wá gbàdé o wọ́n ní ẹ lọ gbàdé o
2: ó rà
1: daily post ló gbéròyìn gbàǹkangbì yìí ọ̀dà sáfẹ́ lọ gbàdé ọ̀gẹ́ o wọ́n ní tọ́ àwọn ọlọ́pàá ni o ní ìpínlẹ̀ Ebonyi iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ ní ìpínlẹ̀ Ebonyi náà ni ọwọ́ wọn ti tẹ ẹnìkan tó pera rẹ̀ ní wòlíì ọ̀gbẹ́ni nwankwu James kí ló dé tí wọ́n fi gbé odindi wòlíì kí ló dindi wòlíì ṣe wọ́n ní fọ́nrán fídíò kan ló bóde nínú èyí tí a ti rí ọmọdé kan tí wọ́n sọ pé wọ́n sọ pé ọmọ náà ní àjẹ́ ẹ wá ń fi ìyá jẹ́ wọ́n ní nínà yìí pọ̀ lápọ̀jù torí pé wọ́n fẹ́ gbé ẹ̀mí kúrékùré inú ẹ̀ jáde ọmọ táwọn yìí ṣá o wọn ní òun náà ní ń bẹ ní ilé ìwòsàn tó jẹ́ ti ilé ẹ̀kọ́ṣẹ́ ìmọ̀ ìṣègùn ìbò ti ìjọba àpapọ̀ tí ó ń bẹ ní Abakaliki federal teaching hospital Abakaliki tá a mọ̀ sí fẹ́tà gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá abilékọ hope okafor bó ti ṣe sọ ọ́ di mímọ̀ fún àwọn oníròyìn wọn ni àtẹ̀jáde ọ̀rọ̀ eléyìí tó bóde ní abọ́kálíkì ní àná ọjọ́ ìṣẹ́gun túsídéé tó sì di bíbuwọ́lù látọ̀dọ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ yún sp joshua ukando ló sọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní agbègbè kan tá a mọ̀ sí usohumini agbaja ní ìjọba ìbílẹ̀ ize ní ìpínlẹ̀ ọ̀hún ize wọn ní àwọn tó jẹ́ aláṣẹ náà wọ́n ń sọ̀rọ̀ pé ọwọ́ tẹ wòlíì yóò lẹ́yìn tí fídíò fọ́nrán fídíò yìí tó di tọ́rọ́ fọ́n kálé níbi tí a ti rí bí wọ́n ṣe ń fi ìyá jẹ ọmọ yìí lọ́nà tí ò tọ́ lábẹ́ wípé ó ń gba ìdáǹdè àbí ìtúsílẹ̀ wípé wọ́n fẹ́ mú un lára dá kúrò lọ́wọ́ àǹjọ̀nú tó sọ ọmọ ọlọ́mọdé àjọ ọ̀sán gangan ẹ̀mí kúrékùré tí wọ́n máa fi ọwọ́ gbọ̀n dànù wọ́n máa fi kún o wípé lórí ìṣẹ̀lẹ̀ yìí náà ni ìfitónilétí ṣe kan àwọn ọlọ́pàá lára o tí ó sì jẹ́ wípé wọ́n ní láti wá ẹni afurasí ọ̀hún yún wòlíì àti àwọn òbí ọmọ dénà lọ tán sì tọ̀ wọ́n lọ sí agbègbè ọ̀hún níbẹ̀ sì ni ọwọ́ ti tẹ wòlíì àti ọmọ yìí náà tí wọ́n sì gbà á lọ́wọ́ rẹ̀ pé mọ́ báyọ̀ ọmọ ọlọ́mọ jẹ́ ó ní àwọn ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé wòlíì fúnra rẹ̀ náà ni ó ń bẹ lẹ́yìn gántà wọn báyìí o kóíkóí ní òbí ẹ̀kọ́ bíi ìjímèrè nígbà tí ìwádìí sì ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó rọ kiríká rẹ̀ tẹ́ fi gbé ìgbésẹ̀ yìí kọmíṣánná ọlọ́pàá hope okafor ló ṣe ìtẹnumọ́ wípé ṣé ẹ rí àwọn táwọn jẹ́ ọlọ́pàá o gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú ìdáàbòbò ẹ̀mí àti ẹ̀tọ́ ọmọ ènìyàn àti ìjọmọlúàbí wọn náà làwọn wà fún táwọn ò sì ní yẹ àbí gbò àbí tẹ̀tì nígbà kọ̀ọ̀kan tí àwọn ò sì máa ṣe lóòrèkóòrè pàápàá fún àwọn ọmọdé wọn á mú ìkìlọ̀ wá pé irúfẹ́ ìṣe àbí ìwàkiwà èyí tí ó lè fẹ́ máa tàbùkù ọmọdé tí ẹ fi máa yẹpẹrẹ wọn àbí fìyà jẹ wọn ẹ lọ jáwọ́ ń bẹ̀ ẹnikẹ́ni tí bá ń gbọ́ ẹ lọ rè ṣọ́ra yín o nípínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ náà làwọn ọlọ́pàá wá kọ̀ bẹ́ẹ̀ ẹ lọ rè ṣọ́ ara yín a ò ní fààyè gbaru rẹ̀ ò kí aláàdé ẹ̀mí kúrékùré lẹ́ ń fìyà jọmọ ọlọ́mọ daily post ló post ẹ̀.
0: tó ẹ jẹ́ ká tún lọ sí ìpínlẹ̀ èkó wọn ní àjọ tó ń jí gìrì sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ èkó tààmù sí làṣẹ́mà náà ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé tó látara ìjígìrì sí iṣẹ́ àwọn náà ni àwọn ti gba àkóso iná kan eléyìí tí ò bá ṣọṣẹ́ ju bó ṣe ṣe lọ yìí o ní orí ilé kan ní ìpínlẹ̀ èkó àti wípé wọ́n tètè pa iná ọ̀hún eléyìí tí ò sì fi rí àǹfààní nawọ́jà rẹ̀ dé àwọn ilé yòókù tó wà láyìíká ilé náà gẹ́gẹ́ bí eléyìí ṣe jẹyọ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ní ọjọ́ ìṣẹ́gun látọ̀dọ̀ ẹni tí í ṣe olórí ní ẹ̀ka tí wọ́n ti ń báràlú sọ̀rọ̀ lájọ náà àfọlábí ọ̀làwálé gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná ọ̀hún ló bẹ́ẹ̀lẹ̀ ní nǹkan bíi aago mẹ́ta ọ̀sán eléyìí tó sì ṣokùnfà ìjígìrì pápápá ní kété tí wọ́n rí ìpè gbà látara nọ́mbà tí ṣe 767-3112 èyí ni tó wà fún àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wọ́n ní nígbà tí àwọn dé ibẹ̀ náà ni wọ́n rí wípé ilé alájà méjì kan eléyìí tí ilé ìjọsìn the apostolic tí ó wà ńbẹ̀ náà ni èéfín iná ọ̀hún tó kì pọ́pọ́ náà ló ti mú o wọ́n ní àwọn ìwádìí táwọn wá kọ́kọ́ ṣe wàá jẹ́ kó di mímọ̀ pé láti bí agbọ́mi ẹ̀yìn ilé ọ̀hún ni iná náà ti bẹ̀rẹ̀ eléyìí tó sì ń jóbọ̀ wá sí ọwọ́ iwájú ilé ọ̀hún o gẹ́gẹ́ bí àjọ náà ṣe wí pé ṣùgbọ́n ohun tí àwọn fura pó ṣe é ṣe kó ṣokùnfà ìjàm̀bá náà ni láti iná ti iná ọba yìí ni iná mọ̀nàmọ́ná bóyá nǹkan kankan ṣẹ́gìrì bóyá wáyà ó lẹ̀ mọ́ra wọn àbí
1: nǹkan kan
0: bẹ́ẹ̀ ni nítorí wípé lásìkò tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé iná ranjú sílẹ̀ kankan kan ni ó ní ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé kò sẹ́ni tó bá a lọ kò sẹ́ni tó fara pa ṣùgbọ́n eléyìí tó jà jùbẹ̀ náà ni pé ìjígìrì àwọn eléyìí tí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ èkó ti gbéṣẹ̀ tó gbé òun náà ni kò jẹ́ kí ìjàm̀bá ọ̀hún kó pọ̀ ju
1: bó ṣe lọ
0: bẹ́ẹ̀ ni ìwé ìròyìn daily post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
1: arákùnrin kan ìfẹ́dayọ̀ adéyẹyẹ lórúkọ rẹ̀ ṣe ojo omo orile ede Nigeria bakan na lo je omo le gesi sokoto ni oro ti e
0: mo po fe ni sokoto biro
1: ugbengbe bo ti lotun be na lo losi o be loro re ri ifeda yo adeyeye leni to nlo sa re lo gba ewon nile gesi lohun lori esun eyi to tori re gba idajo ati sewon le lori wipe o je omo ti e gangan omo okunrin gbe o ona ni won ni Omar ti muskrubi bayo to ti ya danu to fe yin gbegba mole leyin ti idajo asigbe kale idajo waye lori tani o ye ki won o fi le ko ma lo layo atalafia idajo ko lo to si ohun ko ni dande to si esi lo fi waye omo olomo fi esi ya danu isele ohun won ni na lo sele lasiko igba ti ile ejo ti won gbejo lowo lojo aje Monday nibi ti won ti so di mimo wipe awon to je osise ti ogbe won to je ti apa be ni Pentonville won ni ona ni won kuna lati fi to awon alase olopa leti ni kete ti isele ohun ti won ti ri wipe asise ti jeyo nbe eleyi to si mu ki o je pe eyan opolopo ojo leyin ti adeyeye omo olomo to ti ya danu ni o to di pe won kede re sita pe asise ni o won ni won kede re awon olopa si ti bere si ni wa kaakiri orilede ohun bayi o awon olopa ti Metropolitan Police nu bakan na won ni ona ni won tumo si Scotland Yard gẹgẹ bi ijabo kan ti so di mimo latodo adajo o na ni igbejo ti idajo ti koko waye eyi to sele ninu osu kefa odun to koja lo wipe adeyeye na lo fona e bofimu gbe omo re Lawrence Adeyeye okunrin to gbe si ipamo lodo re o gba lodo ya re Claire Njose ni faranse nile faranse lohun o si teleport omo o gbe omo tarabaun wa si orilede Nigeria nigba to gba ile gesi wole won ni omo tan wi yo orilede faranse ni won gbe bi be si ni o ti wa pelu iya re lati ijo ti won ti bi ile ejo gbo ejo yi wipe ijinigbe leleyi o si sele gangan ni ojo 27 osu agemo osu keje odun 2024 eyi ti se isami akoko pe omo yi yo oko lo sa akoko ojo ale ojo kini lodo baba re leyin igba to wa kuna lati da omo pada sodo ya gaga bi ile ejo ti le gesi ti pa lase fun ni won ba gbe adeyeye tan wi yo nba o pada de le gesi won ni ko sare lo le lo sa osu mefa pere logbe won ele ti o si je pe lati nu osu kini na ni o ti bere kini to mu idajo ati lo re lo sa logbe won yi gan ni wi pe o ṣasko lobi to si idajo ile ejo o pe kini ile ejo ma se o ge fila ma o be o se idonkia act of idonkialism lo se fun won ṣugbọn ese won ese bo sa eni eleni tun ti pada ya danu nitori wi pe won o tete fura wi pe idajo ti won gbe kale fun idande abi itusile ohun ko lo to si ife dayo adeyeye o ti ya danu bayi o bi won ba pada tun ri mu to won tun ejo gbọn ni abi ki won o tun se
0: won lo wa
1: eyan de ku si won lo wa
0: to iko omo ogun owo keje eleyi ta mo so operation enduring peace na ni won ti sise ni aseye o ata iko omo ogun ohun ati ajo alajumose ta mo si civilian joint task force na ni won ni owo won ti ba okunrin kan ti won fura si wipe ajinigbe ni abule kamuro ni ijoba ibile zangon kataf ni ipinle kaduna won ni awon omo ogun yi na ni won si sise gẹgẹ bi akọṣẹmọṣẹ ni agbegbe erekusu chad ta mo si lake chad region gẹgẹ bi zagazola makama bo se ko soju ewe x re makama je ko di mimo wipe mimu ti won mu okunrin na lo wayo lasiko ti awon iko mejeji yi ti won pawopo lati jo sise o ni eni ton fura si ohun na si ni ogbeni Hussein Jibrin ẹni ọdún 55 ilé ìtàn lọ́wọ́ bá ní abúlé kamuru lórí wípé ó lọ́wọ́ nínú ìjínigbé kan tó wáyé ní angwan ali abúlé angwan ali ní ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2026 ilé yìí tó jẹ́ pé abúlé yìí náà òun náà wà ní ìjọba ìbílẹ̀ zangon kataf gẹ́gẹ́ bó ṣe wí ó ní ọkùnrin náà ni wọ́n sì ní ìgbàgbọ́ wípé ó ní nǹkan kan ṣe pẹ̀lú bí wọ́n ṣe jí àwọn èèyàn gbé eléyìí tó sì jẹ́ kí ìkọminú kó dé bá àwọn ẹ̀ṣọ́ aláàbò ní àwọn agbègbè ọ̀hún lásìkò náà bákan náà ni zagazola tún sọ̀rọ̀ síwájú wípé lára àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ ẹni tí wọ́n fura sí yìí òun náà ni ẹ̀rọ ìléwọ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àti owó eléyìí ti ṣe ₦10,000 owó tá a lè fojú rí tá a lè mú lọ́wọ́ báyìí ni o bẹ́ẹ̀ ni o bákan náà ló tún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ọkùnrin náà ló wà ní àkàtà àwọn agbófinró níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti ìwádìí eléyìí tí wọ́n ṣe láti fi lè rẹ́yìn àwọn ajínigbé àti bí ọwọ́ wọn bí ó ṣe ń kanwọ́ ní ẹ̀kọ́ náà ìwé ìròyìn daily post ló gbé ìròyìn ọ̀hún.
1: Tó ẹ jẹ́ mú ìròyìn èyí gẹ́gẹ́ bí ìròyìn ayọ̀ tá a fi máa kádì ètò gbàǹkangbò ìròyìn lọ́sàn-án tòní níbi tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó nípasẹ̀ ẹ̀ka alákòóso tí ń mójútó ọ̀rọ̀ àwọn obìnrin àti ìléṣẹ̀wọ̀gbẹ́ Ministry of Women Affairs and Poverty Alleviation tá a mọ̀ sí WAPA owó àpá gan o wọ́n ní 384 àwọn obìnrin náà ni wọ́n ti ṣe ìdálẹ́kọ̀ọ́ tó péye fún o láti lè kọ́ wọn lójúpọ̀nà àti máa pèsè àwọn nǹkan lóníranran àti ìjáwésóbì ṣíṣe bẹ́ẹ̀ ni tí ó sì máa jẹ́ ìtẹ́wọ́gbà ní ọjà gbogbo kọmíṣánná fún àwọn obìnrin àti ìléṣẹ̀wọ̀gbẹ́ abilékọ bọ́lájí dàda ló sọ̀rọ̀ náà wípé ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí náà ló wà fún wọn lórí bí wọ́n ṣe máa ṣe ìṣelọ́jọ́ sí àwọn ohun tá a bá kó gẹ́gẹ́ bí ìkórè nǹkan èrè oko tí ó bá jẹ́ ti tó ti jẹ́ ti iṣẹ́ àgbẹ̀ báwọn bá ti ṣe ìṣelọ́jọ́ sí wọn àti ìtọ́jú wọn dáadáa tí fi wà tí fi lọ́jọ́ pípẹ́ lórí tí nǹkan kì í sì fi ṣe dàda sọ̀rọ̀ wípé ètò tá a rí yìí o wọn ni náà la gbé kalẹ̀ láti rú àwọn obìnrin ní agbára ìmọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ àti àwọn ìmọ̀ àti ẹ̀kọ́ tó péye tó ṣe pàtàkì láti túbọ̀ mú kí owó wọn gbogbo àti ìṣẹ̀mí wọn nínú ayé kó túbọ̀ ní ìtumọ̀ ó sọ̀rọ̀ wípé ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí náà wọ́n gbé kalẹ̀ o láti túbọ̀ mú kí àwọn tó wá gbẹ̀kọ́ gan fúnra wọn kí wọ́n lè ní ìmọ̀ tó péye lórí bá a ṣe ṣe ìforúkọsílẹ̀ báwo là á sì ti ṣe ètò tó rọ̀ mọ́ bá a ti ṣètọ́jú àwọn nǹkan gbogbo tó fi jẹ́ pé ìmọ́tótó tún fi wà tá a fi ṣe tí ààbò tó péye fi wà fún àwọn nǹkan wọ̀nyí àti àwọn òfin tó dé tá a fi tẹ̀lé tí èèyàn kì í fi ṣe òwò ṣe látara bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó ní ètò yìí gan fúnra rẹ̀ pẹ̀lú náà wọ́n gbé kalẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ ilẹ̀ nàìjíríà eléyìí tí ó ń mójútó ìdíyelé ìpínlẹ̀ oúnjẹ àti oògùn nílẹ̀ yìí tá a mọ̀ sí NAFDAC wọn ni àwọn náà wọ́n jọ ń ṣiṣẹ́ ọ̀hún papọ̀ láti ṣe ìgbárùkùtì fún wọn níbi tí wọ́n ti ń pèsè àyíká tó péye fún ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n fi gbádùn rẹ̀ dáadáa láì ṣe wípé wọ́n máa ní àwọn ìpèníjà kankan bíi ti wù kó mọ̀ kọmíṣánná yìí ló wá ṣe ìtẹnumọ́ wípé ẹ̀rí nǹkan báyìí ìjọba ìpínlẹ̀ Èkó náà ló mú lọ́kàn ṣinṣin láti rí pé ìrólágbára tó péye wà fún àwọn obìnrin bẹ́ẹ̀ ni nípasẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ àti ìdàgbàsókè tó fi mọ́ ìfi ọgbọ́n taari ọgbọ́n taari ọgbọ́n sí ni àti ìlájọṣepọ̀ ti ìtagbọ́n ọ̀nù lóníranran igbákejì adarí àjọ ti NAFDAC ọ̀mọ̀wé Nelly Anselm Onuwa ló sọ̀rọ̀ wípé ètò ọ̀hún náà ni wọ́n dédé gbé kalẹ̀ láti rí dájú wípé a ń ṣe ìtọ́jú àti ìpéye tó dúróore fún àwọn ohun tá à ń jẹ kó lè bàa jẹ́ ààbò tó pé àti ìlágbẹ́kẹ̀lé àwọn aráàlú àtòníbàárà lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n jẹ́ olókoòwò fúnra ara wọn kán lè mọ̀ wípé ẹni àáfọkàn tẹ̀ fọkàn tì ní wọ́n nípa ohunkóhun tí wọ́n bá ń ṣe àbí tí wọ́n bá ń tà tó kò jẹ́ bí ó ti jẹ́ lórí gbàǹkangbò ìròyìn lọ́sàn-án tòní sherifat fúnkẹ́ azeez akinyin ẹ ṣeun ẹ mọ sọ títí layọ akíyin ẹ káàbọ adékunlé adébáyọ oyè kan oyè lọlá popo ọlá akí ẹ náà pé ẹ káàbọ ẹ ṣeun gbogbo ẹ tẹ ẹ dá sí pátá la kí o a ò lólódì kan kò jẹ bí ó ti jẹ ikọ jazz football ilé tí fẹmi akin osofemaiti léwájú rẹ náà ni wọn ti wà ń kalẹ ọlọrinwájú adéwùsì ọpẹlẹ ọrọ lórúkọ mi mo kí ní ti kíkẹ lórékùsù èkó èsùà
0: tẹmiladé àlòkọ òun lórúkọ ti tèmi ò ó dìgbà kan ná ire.

0: fúrẹ́sọ̀fọ̀.
1: Má fowó rẹ sọ̀fọ̀.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí i, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wò ó mọ́ gidi gan ni.
3: Ó lè mọ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
4: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
5: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
6: Power Oil, hey, Power Oil.
7: Country people.

0: this, make you see your doctor.
1: Tọ́pẹ́ mo sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtàwọn òṣìṣẹ́ tuntun health center wa àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
2: Ó ga Ọlọ́lá, nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ, mo rò pé wọ́n máa darí ẹ lọ sí ilé ìwòsàn tó tóbi díẹ̀ ni bí wọ́n ṣe ṣe ní ìgbà tí o bímọ kẹ́yìn.
1: Rárá o, gbogbo nǹkan tí mo nílò ló wà ní health center wa. Nọ́ọ̀sì yẹn kàn sọ pé kí n fọkàn balẹ̀ ni pé wọ́n máa tọ́jú mi, mi ò ra ẹyẹ oògùn kan níta.
2: Ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
1: Bẹ́ẹ̀ni o, yàrá ìgbẹ̀bí tó mọ́ tónítóní, àwọn nọ́ọ̀sì tó níwà, gbogbo oògùn tí mo nílò ló sì wà níbẹ̀. Àwọn ìjọba yìí ń gbìyànjú.
2: Eléyìí dùn mọ́ mi nínú o. Wọ́n á sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ ní ìpàdé aláboyún ní health center tó wà ní àdúgbò rẹ̀.
3: Wo, ìjọba ṣe àgbéǹde sí àwọn health center wa. Wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ ètò ìlera. Wọ́n ń pèsè oògùn. Wọ́n rí dájú pé ìtọ́jú ọmọ wa àti ìyá rẹ̀ ń gbé pẹ́lí sí.
4: Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Healthcare Development Agency (NPHCDA).

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìn jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣídìẹ̀dù kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: sọ̀rọ̀ oríṣiríṣi ìṣàní ìwà èèyàn ọ̀pọ̀ mọ̀ rárá pé ayé ò lè ìwà èèyàn ló jẹ́lé ayé ṣòro bọ́dà jẹni lọ́sẹ̀ wọn tún máa fátẹ́gùn sí gẹ́gẹ́ bí èkúté tó jẹ́ pé tó bá ń jẹyàn ó bá tún máa fẹsọ fẹ́. Ìgbàtà owó mọ̀ ta o nínú ọ̀rẹ́ o ìgbàtà mẹ́sàn ò sì ká sí tó lórí lọ́nà o kì í ṣe ti ìka nìkan àti tèèyàn kéèyàn. Nọ́fìlára lọ́mọ kò ṣe èèyàn tó máa nù Yorùbá ṣe ní mú ní kàpé kí gbòòrùn èèyàn bí. Ṣùgbọ́n oríṣiríṣi iṣẹ́ ni àwọn afẹ́ni fẹ́ni fẹ́ni wọ́pọ̀ nínú
1: àwọn afẹ́ni
0: jẹni fẹ́ni ló pọ̀ nínú àwọn afẹ́ni tó bá ṣe ń re inú wọn
1: kò nínú o
0: bó bá níṣòro tó bá bá ẹ kẹ́dùn o ojú ayé ni wọ́n kọ̀ ń ṣe kò dẹnu.

ṣewé ṣáájú lẹ́ẹ̀kan kí abàlàyé la ti ń ṣe bẹ́ẹ̀ kí wà ń lọ wá sàkíyèsí ara wa létí ohun tá a kì í lákàsí ó sì ń ṣe bẹ́ẹ̀ tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ṣubú nínú ìrìn àjò lókè èpẹ̀ bẹ́ẹ̀ ni máa ń wí fún wa lórí ètò yìí pé ní tòótọ́ ayé ń bẹ o

0: I am a Darvitz woman.
1: Gbogbo ọjọ́ ni ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Levit 100 MTN.
2: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.

ṣeun púpọ̀ tẹ́ ẹ ṣì wà ń bẹ̀ tẹ́ ẹ ń gbọ́ wa. Abala tá a pè ní bá ẹ̀hún ìkìlọ̀ la wà yìí. Tàbí voice of caution láti pèrà wá ṣàkíyèsí má tẹ̀síwájú kó o tó ṣe tó di wípé ó dohun tí ó di wàhálà sí ìgbésí ayé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ló ń rà mú lójú kan bá a ti ń sọ̀rọ̀ ó ń bí bẹ́ẹ̀ fún nítorí wípé bí àwọn nǹkan kan tí mo máa ń tẹnu mọ fún wa ní gbogbo ìgbà lórí ètò yìí tí wọ́n yìnbọn ń pè ní red flags àwọn nǹkan kan bí àbàwọ́n tó yẹ kó tó ti ń fojú rí lára ẹnìkan tí wọ́n jọ ń rìnrìn àjò àbí tí wọ́n jọ ń lájọṣepọ̀ kan tí wọ́n jọ ń ṣe nǹkan kan pọ̀ eléyìí tó yẹ kó ti ṣe bẹ́ẹ̀ kó yẹra fúnra ẹni bẹ́ẹ̀ láti àárọ̀ ọjọ́ àwọn tó kùnà àti ṣe bẹ́ẹ̀ tó ń fojú fò dá náà ló padà tó di ogun sírò ayé ẹni bẹ́ẹ̀ òun ló ṣe bẹ́ẹ̀ tó di ayé kan tó ń tẹ̀lé ẹ̀ káàkiri eléyìí tí ò jẹ́ kí nǹkan rọgbọ fún un mọ́ òun ní òfin láǹfààní àti kó lójú kan bá a ti ń sọ̀rọ̀ yìí tó fi ṣe bẹ́ẹ̀ tó sọra rẹ̀ di àgálé onígbàjámọ̀ kò ṣe pé ayíbírí ni ojú kan náà ló ń yí ó ti gbéra yílẹ̀ káàkiri ó ti gbàdúrà lórí òkè tòun ti bẹ́ẹ̀ ogun náà ò ṣẹ́ ọ̀pọ̀ wòlíì ló ti múlẹ̀kẹ́ ọ̀pọ̀ pásítọ̀ ló ti ṣe bẹ́ẹ̀ tó ti múlẹ̀kẹ́ ọ̀pọ̀ àfáà náà ló ti múlẹ̀kẹ́ káàkiri gbogbo bí ó ti lọ àmọ́ tòun ti bẹ́ẹ̀ ayé kan tó dúró tì í yìí náà lẹ́nìkan tí wọ́n jọ múra wọn ní kòríkòsùn tí wọ́n jọ ń lọ káàkiri ó sì ń fi gbogbo ìgbà ń rí i àwọn nǹkan tó ń tọ́ka tó fi ń hàn wípé sọ̀ra fúnra ẹni báyìí àwọn tó kùnà àti ṣe bẹ́ẹ̀ náà ló ṣe bẹ́ẹ̀ tó di ayé kan sẹ́gbẹ̀ẹ́ wọ́n ti pe ẹlòmíì mọ̀lẹ́bí ti pe ẹlòmíì bá a ti ń sọ̀rọ̀ ẹ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ nu mọ̀lẹ́bí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ láwọn alájọgbé bẹ́ẹ̀ ni ó ti pe ẹlòmíì pé ṣọ́ra fún lágbájá ó sì ṣọ́ra fún un àmọ́ tòun ti bẹ́ẹ̀ apẹ́ nìkan ò lè bá òun sọ àwọn ti jọ wà tipẹ́tipẹ́ láéláé àwọn ti jọ ń ṣe bọ̀ tipẹ́tipẹ́ kò sí nǹkan kan tó ń ya kán ò lè yà wọ́n bẹ́ẹ̀ ni aróhó dákú kẹ́tù lẹ́lòmíì ṣe pé tó bá ti rí kọ́bọ̀ kan ó ti ní yẹ́sà yẹ́sà bẹ́ẹ̀ ni náà ló bí ogun sínú ayé ẹlòmíì bí kinní kan térétéré eléyìí tó ń fẹnu pọ́n láǹbì kan ló fi ń ṣe bẹ́ẹ̀ tó fi ń lọ ń tọrùn ara rẹ̀ bọnú wàhálà àti ìdààmú ibi tó ti ń rẹ̀sùn térétéré yìí sì pé títí kódà pè sàkíyèsí lọ́pọ̀ ìgbà a ní kó o tiẹ̀ kúrò ń bẹ̀ náà a ní kó o yẹra fún bẹ́ẹ̀ ẹ̀sùn térétéré tó ń pọ́n láàyè a pé kí wọ́n fi òun lẹ̀ o àtẹnujẹ́ ń tẹlòmíì yóò wá kó wọn fún ní àmàlà àti bí ẹran méjì kan náà ni bẹ́ẹ̀ ló ti ń ṣe bẹ́ẹ̀ tó ti ń fara gbọgbẹ́ ti ń ṣe bẹ́ẹ̀ tó ti ń fara gbọ́fà nígbà ń wúyà mọ́ kó pọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ọ̀pọ̀ ọmọbìnrin nìgbésí ayé ẹ̀ di rí ṣìbálá ṣìbolo bá a ti ń sọ̀rọ̀ yìí ẹ̀mí àpò òun ò lórí ọkọ ẹ̀mí àpò òun ò rílé ọkọ gbé bẹ́ẹ̀ ni ẹ béèrè pé kí làwọn ọ̀rìn tó rìn nígbà tó ṣì wà ń màjèsín nígbà tó dìde gẹ́gẹ́ bí ìsìsì gan láwọn ibi tó ti lọ káàkiri ọmọkùnrin kan tí mo ń fún ní kọ́bọ̀ kan kọ́bọ̀ méjì tí máa ń fi gbogbo ìgbàgbọ́ kadà lọ pàdé lóbì kan tí ò sì ní jẹ́ kẹ́nìkan ó gbọ́ tírú kí ló mọ̀ tírú ọmọkùnrin bẹ́ẹ̀ ń ṣe níkọ̀rọ̀ gan-an níkọ̀rọ̀ kan ń dú rìn àjò wo ló mọ̀ tó ń rìn kí làwọn nǹkan kan tó mọ̀ tó ń ṣe ló fi ọ̀pọ̀lọpọ̀ orú obìnrin bẹ́ẹ̀ sínú wàhálà báyìí ọ̀pọ̀ tún kóró ogun bẹ́ẹ̀ lọ bá ọkọ lé ọkọ ó tún ṣe bẹ́ẹ̀ fi ogun kún ogun gbogbo ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó di ran mọ́ran mọ̀ ni mọ̀lẹ́bí kan fi wà lójú kan báyìí pé wàhálà tí wọ́n kó bára wọn yìí wọ́n tún kó bá wọn mọ̀ torí àìdìde tí wọn yóò ṣe bẹ́ẹ̀ tún kó bá wọn ọmọ tó fẹ́ dìde báwọn ọmọ tí ò mọ nǹkan kan tí wọ́n wálé ayé ń tiwọn kéèrè tí mo ṣe ń kì ọ́ lọ fún talẹ̀ ètò ní pé ayé ń bẹ o èèyàn sì wà o láti ṣọ́ra ni o ilé ayé ò kọ́ lọ gbúrúgbú bẹ́ẹ̀ akọ̀ ń jí akọ̀ ń bọ́ta akọ̀ ń wọṣọ akọ̀ ń wọ bàtà akọ̀ ń pàdé èèyàn akọ̀ ń dìmọ́ra ẹni gbàgà ayé ń bẹ èèyàn sì wà onírúurú ìnà
ọ̀nà náà sì ń lẹ̀ dáńgbà fi ń ṣe bẹ́ẹ̀ ṣe ṣaka fúnra wọn. Wọ́n ní kò ṣọ́ra kò jẹ́ dúlẹ̀ dáadáa. Kò jẹ́ ká tẹnujẹ́ ó kó bọ̀. Má jẹ́ bí tọrọ kọ́bọ̀ má torí kọ́rọ́ kọ́bọ̀ ò ní. Eléyìí tẹ́nìkan ó mọ̀ fi tàn ọ́. Ó ṣe bẹ́ẹ̀ kó ba ọjọ́ ọ̀la tí ó dùn mọ̀ràn ìmọ̀ràn yìí jẹ́. Má jẹ́ kí ìsopọ̀ láabi kan pẹ̀lẹ́ nìkan. Tí wọ́n fi gbogbo ògbà ń pè ọ́ sàkíyèsí tó gbọ́. Bọ́ àkíyèsí ọ̀hún lálẹ́ yìí kò tẹ̀lé. Ohun tí wọ́n ń pè ọ́ sí tí wọ́n ń pé kálukú ló ti rí padà lẹ́yìn ọmọkùnrin yìí. Síbẹ̀ kò gbọ́ kó má ba ọjọ́ ọ̀la kan tó gùn gbọ̀nàgbọ̀nà jẹ́. Ó ṣe pàtàkì púpọ̀ ohun tí mò ń wí yìí. Ìkìlọ̀ ni fún tàlẹ́ tòní. Ẹja mú kìlọ̀ yìí lo. Ilé ayé ó lè rọrùn kó sì dùn gbé fún gbogbo wa. Ẹ fún tabala tá a pè lóhùn ìkìlọ̀. Wọ́n á tẹ̀síwájú pẹ̀lú abalẹ̀ eléyìí tá a pè ní bá mi tán ṣòro mi. Ẹ kú kalẹ̀.

láyé lápè lábalábá mi tán ṣòro mi níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ ṣe àgbéyẹ̀wò onírú ẹ̀sùn tẹ́ bá fi tó wa létí lórí ètò yìí tó ní ṣe pẹ̀lú fanfà láàrin ẹ̀yin àtẹnìkan yálà lórí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kápẹ́ ẹnìkan dúnkò kò mọ yín fẹ́rẹ́ yín jẹ tàbí fọwọ́ lágbá yín lójú ẹnìkan wò wá kò tọ́ lágbègbè ẹnìkan ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó tẹ́ sì rí wípé ó pọn dandan ká kéde afunrinrorú ẹni bẹ́ẹ̀ kó lè dẹ́kun wà bàjẹ́ eléyìí tó ń wò yìí kí wàhálà tí ó ti díẹ̀ yọ kó má bàa ṣe bẹ́ẹ̀ dohun tí ó tabalẹ̀ tabako nígbà tí ó bá bẹ̀rẹ̀ la pé kẹ́ ẹ fi tó wà létí lọ́sẹ̀ tó kọjá

0: nígbà àlejò bàbá kan tó wá wí fún wa ń bi wípé bí ọdún mélòó kan sẹ́yìn òun ran arákùnrin kan lọ́wọ́ láti gba iṣẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ òun lẹ́yìn ìgbà tí ta pé arákùnrin yẹn pé ó ló ń ṣe aluminium work pé òun sì bá a gbaṣẹ́ lọ́dọ̀ ẹnìkan tóun ò wípé kóun ó fi ṣàánú ẹ̀. níwọ̀n ìgbà tó ti bá òun ṣe àwọn iṣẹ́ kan tóun sì rí wípé ó ṣe iṣẹ́ náà dáadáa bàbá yìí pé òun wá wí fún ọ̀rẹ́ òun kan tó fẹ́ ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ nílùú ìbàdàn bí tó ṣẹ̀ parí ilé tiẹ̀ kó pe arákùnrin yìí kó bá a ṣe. lẹ́ni yìí sì gbà sí òun lẹ́nu ó gbé iṣẹ́ náà fún un kódà iṣẹ́ tó gbé fún owó ẹ̀ ju ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé ó ju iye tí àwọn iye tóun máa ń fún àbírú iṣẹ́ tóun máa ń gbé fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lọ. àmọ́ sí ìyànẹ́nu bàbá yìí ni wípé bí arákùnrin yẹn ti ṣe ń gba owó iṣẹ́ náà ń ló ṣe bẹ́ẹ̀ tó júbà ehoro. bàbá pé ó tó bí ọ̀sẹ̀ mélòó kan tóun fi wá a káàkiri kó tó di pé òun padà kí wọ́n tó padà wá rí i. nígbà wọn sì rí i náà òkèrè báyìí ló ti ń juwọ́ sí wọn kò ṣetán àti dúró bá wọn sọ̀rọ̀ látìgbà náà wọn ti ń pè tí ó sì máa yí wọn sọ́tún yí wọn sósì. bàbá pé gbà wọ́n gbétò yìí pé má gbé ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó tí aláre tí ó fi ṣe bẹ́ẹ̀ tí ó di ẹlẹ́bi làwọn fi wò wípé ó dá ẹ já àwọn ọmọ lọ sórí ètò yìí lábalábá mi tán ṣòro mi láti pe arákùnrin yìí. fún gbogbo ọmọ nàìjíríà pé kí wọ́n bọ̀hún bẹ́ẹ̀. arákùnrin yìí ó lọ ṣiṣẹ́ oníṣẹ́ tó gbà pé ọ̀rọ̀ yìí gan ti dà àárín ti bàbá yìí àti ọ̀rẹ́ wọn tó gbéṣẹ́ fún ó ti dà àárín wọn rú. ìyẹn mr odunjọ tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá lábala yìí pẹ̀lú ẹjọ́ arákùnrin michael ọláọba tí wọ́n mú wá láàrín láti sọ fún wa lórí ètò yìí lálẹ́ yìí pé títí tí màá fi wọnú kulu ìgbóhùnsáfẹ́fẹ́ yìí lálẹ́ yìí arákùnrin michael ọláọba pè mí pé nǹkan náà yóò jẹ́ ṣíṣe ìyẹn iṣẹ́ òun láti bí ọdún méjì tí yóò ṣe pé yóò jẹ́ ṣíṣe láàárọ̀ ọ̀la. lẹ́yìn tí bàbá yẹn wá sórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá tó bá wa fi rí bẹ́ẹ̀ láàárọ̀ ọ̀la gẹ́gẹ́ bí michael ọlọ́ọ̀bá ti sọ ajẹ́ wípé bàbá wa wí lórí ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ pé nǹkan náà ti yanjú o. olálejò kan lálẹ́ yìí náà lábala yìí fún ti bá mi tó ń ṣòro mi yìí bàbá ẹgbẹ́ nu sí kinní yẹn já gbọ́ kí ló kọ yín sà.
1: orúkọ mi ni káyọ̀dé atọ́lágbé láti ọdún ọ̀nà ìléwé.
0: alàgbà káyọ̀dé atọ́lágbé tálẹ̀ yín àti ẹ̀ ta ni nǹkan kan jọ dàpọ̀ ta ló ń tọ̀ ọ́n.
1: ẹ ṣe
0: ẹ dákun ẹ sà.
1: orúkọ rẹ̀ náà ni
0: kí ló kọ ẹniyẹn sà pàápàá tó
1: lè àkókò wa. orúkọ rẹ̀ náà ni michael ọmọnìyí.
0: michael
1: ọmọnìyí.
0: ọmọnìyí. kí ló dà yín pọ̀ láti bí ọdún wo kí ló ṣẹlẹ̀.
1: ẹ ṣe
0: pàápàá.
1: ó jẹ́ ìkan lára àwọn òṣìṣẹ́ amúnáwá.
0: òṣìṣẹ́ ibdc. lẹni tẹ wí yìí michael ọlátúnbọ̀sùn.
1: ọmọnìyí.
0: michael ọmọnìyí.
1: ó jẹ́ ìkan lára àwọn òṣìṣẹ́ amúnáwá. ó sọ pé òun máa bá mi gba prepaid meter.
0: prepaid meter ló ń fẹ́ bá yín gbà láti bí ọdún wo.
1: láti on the 27 oṣù kẹfà ọdún tó kọjá.
0: ọ̀dà on the 27 oṣù kẹfà oṣù kẹjọ.
1: oṣù kẹfà ni
0: oṣù kẹfà ọdún 2025.
1: bẹ́ẹ̀ni
0: adẹ̀ ti wà ní may báyìí.
1: ìgbà tó
0: sì òní ni may 13. bóyá
1: ìgbà tó dá fún mi náà ni on the 5 oṣù kẹjọ ọdún tó kọjá.
0: on the 5 oṣù kẹjọ ọdún tó kọjá ló pé ẹ gba
1: mítà yẹn.
0: ó yá
1: mo sì fún ní 145,000.
0: látìgbà náà
1: títí di àkókò yìí mi rí mítà mi sì rí owó kankan.
0: kí ni nǹkan tárákùnrin michael ọmọ nìyí sọ fún yín látìgbà yẹn di àkókò yìí.
1: n tó ń sọ fún mi náà ni pé màá rí gbà ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ìgbà míì ó lè sọ ọ̀sẹ̀ méjì ìgbà míì kò ní sọ̀rọ̀ tó.
0: branch wo ni michael wà nítorí àkókò wa branch wo ló wà branch ibdc wo ló wà.
1: odò ọ̀nà eléwé.
0: odò ọ̀nà eléwé branch àbí.
1: bẹ́ẹ̀ ni.
0: ni office e wa mi to tin sise
1: be ni
0: Michael omoniyi
1: omoniyi
0: abi
1: ben sir
0: oda ti ogbeni Michael omoniyi ba ngbo wa lale yi abi ta bara won ti won sise ni agbegbe odu ona elewe iyan IBDC branch to wa ni odu ona elewe e ba wa wi fun Michael omoniyi pe ki won pade wa lori eto yi lose to nbo labala ta pe ni ba mi tan soro mi yi ki loruko yin lekan si sa
1: Kayode Atolagbe
0: alagba Kayode Atolagbe lati odu ona elewe abi
1: ben sir
0: won lawon fun ogbeni Michael omoniyi lowo pe ko ba won get meter lati odun to koja on the 27th of June 2025 ni won pe awon ti fun arakunrin yi lowo o si je osise IBEDC eleyi ti branch won wa ni odu ona elewe won pe gbogbo igbiyanju la won ti gba lati ri Michael omoniyi awon lenu gba ti won gbo lori eto yi pe ma gbe igbese kan to ku die ka to ki alare o ma ba se be die lebe won fi pe ki gbogbo omo Nigeria o ba won pe Michael omoniyi eleyi to je osise IBEDC ti branch won to wa ni odu ona elewe ogbeni Michael omoniyi ba ngbe to yi lale yi e dara ko mo wa lori eto yi lose to nbo ndede ago meje ta ma nbere to ba si se yi pe enikan to nba won sise po abi to wa lagbegbe bi ise won ni to mo Michael omoniyi dada e wi fun ogbeni Michael pe alagba Atolagbe abi
1: beni Kayode
0: alagba Kayode Atolagbe ti wa sori eto yi lale yi pe ki gbogbo omo Nigeria o ba won pe e se fuko baba

0: gbàgbọ́ pé tí arákùnrin yìí bá ti ń gbọ́ ó darapọ̀ mọ́ wa lórí ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀rọ̀ náà yóò sì ní ìyanjú ó ṣeé ṣe pé bóyá ń gbà ọ̀gbẹ́ni michael ọmọ nìyí gba mítà ọ̀hún tán bóyá wọn ò rí bàbá pé ìyẹn alàgbà káyọ̀dé atọ́lágbé bóyá wọ́n ń pe nọ́mbà alàgbà káyọ̀dé atọ́lágbé nọ́mbà wọn ò lọ ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ ń lọ̀rọ̀ ṣe rí gan-an ṣeéṣe kí nẹ́tíwọ̀kì ó má dàbí tán wà láti pe alàgbà atọ́lágbé pé kí wọ́n wá gbé mítà wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ náà lórí tó bá di ọ̀sẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò yìí a máa retí alàgbà michael ọmọ nìyí lórí ètò yìí ẹ já lọ sójú ọjà tá a bá padà dé a tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
1: Flash FM

0: bí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Tomato sachets. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
2: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
3: No carry last though. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
4: Me and Maggi,
3: so good together.
5: Splash FM 105.5.

àkọsókè. Ká sì ṣe pẹ̀kí rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18

0: tó ti dán.
1: Bẹ́ẹ̀ni débẹ̀, Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè, ó tún máa gbé wa débẹ̀ nìkànnì Splash 105.5 FM pẹ̀lú àràmàǹdà ètò tó kó ọ̀rọ̀, ọgbọ́n ìmọ̀ràn àti ẹ̀fẹ̀ sínú. Gbogbo alẹ́ ọjọ́rú Wednesday láago mẹ́sàn-án sí mẹ́wàá 9 to 10 PM ní gbọ̀ngàn ètò tá a pè ní Gbẹ̀mí débẹ̀. Ẹ ó sì máa jẹ̀gbẹ́ládùn ọ̀rọ̀ ìkìlọ̀ ká lè dẹ́kun ìwà ìbàjẹ́ tó lè pa ọjọ́ ọ̀la ẹni lára. Ìpele kejì ni ó dùn mí jù. Kí ló ń tẹ́nìkan ti ṣe fún ọ rí tó dùn ọ́ gan tó ti fa ìfàsẹ́yìn tàbí ìpalára fún ọ. Bóyá o ti wá bọ́m̀bẹ̀ àbò ń bá yí lọ́wọ́. Ó yá o fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ètò Gbẹ̀mí débẹ̀ káráyé fi kọ́gbọ́n. Ìpele kẹta lè rìn àjò ọ̀run níbi tá ò ti láǹfààní àti máa pè bá bàbá yín tàbí ìyá yín tó ti wà lọ́run sọ̀rọ̀. Kó méjì yìí le jù ìwọ náà máa gbé tó yìí. Kó gbọ́ nípa bàbá tàbí ìyá rẹ̀ ti ń bẹ lọ́run pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè Ọláoluwa Sakios nìkànnì Splash 105.5 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ fún ìkéde tàbí ìpolówó ọjà 0906 043 9771 Gbẹ̀mí débẹ̀ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè ètò

ẹ tún kú déédéé wòyí lálé òní ẹ̀yún olólùfẹ́ wa káàkiri àgbà ńlá yín ẹ tún káalẹ́ o ẹ tún kú àṣálẹ́ báwo lọ̀dọ̀ yín ṣe àlàáfíà lẹwà fámílì yín ń kọ́ ṣe dáadáa mo bá yín lọ́jọ́ títò ní ẹ tún wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ tún fìdílé nǹkan láti wá gbọ́ olólùfẹ́ yín lọ́jọ́ títò ní Ọláolúwa Zakios the return of Gbenga Adéboyè èmi náà sì kọ́ ọlọ́run ọba mi náà ló pé kó rí bẹ́ẹ̀ o ìbá kọ́dá ayé lónìí ìbá ṣẹ̀dá ọ̀run lọ́jọ́ tòní ìbá oyún inú mo kí yín o ìbẹ̀yìn àṣẹ ẹ̀dí mo kí yín sẹ́ ìbẹ̀yìn àfá ńlá ńlá ńlá ìbẹ̀yìn wòlíì jànàmùjànàmù ìbẹ̀yìn babaláwo àṣálù ayé ìbẹ̀yìn babaláwo àṣálù ọ̀run kékeré ẹyẹ ẹyẹ ní ṣe o àgbà ẹyẹ náà ní ṣe tójú ti yẹ o náà lẹyẹ mi fi ríran mo tún dé lónìí ẹyẹ àṣálù ayé ọmọ àwọn àgbààgbà ẹ tún gbádùn mi lọ́jọ́ títò ní ìkànnì splash fm náà la wà lọ́jọ́ títò ní 105.5 fẹ́lẹ̀lẹ̀ náà la wà yìí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa o tá a pè ní gbémidébẹ̀ pẹ̀lú Ọláolúwa Zakios return of Gbenga Adéboyè giant person káàkiri àgbà ńlá ayé ẹ wò mí ẹ gbádùn ọlọ́run lára mi lónìí. DJ Spider wà pẹ̀lú mi bí lónìí òun náà lọ lọ́wọ́ bọ́tìn ni mí amójú òpó mi dáadáa ni DJ Spider ó mọwọ́ mi bí kà sí nǹkan mo kí ọ kò ní bàjẹ́ fún ọ iwájú náà ló mọ̀ lọ́la gba lọ́wọ́ ọlọ́run kúnlẹ̀ anífowó ṣe lólóòtú ètò yìí o káàkiri àgbà ńlá ayé. Abala àkọ́kọ́ la pè ní ìkìlọ̀ ìwà lórí ètò yín ètò wa yìí àmọ́ abala tí a máa kọ́kọ́ lọ lálẹ́ òní òun náà ni abala alẹ́nilọ́run torí àwọn èèyàn wa wọ́n fẹ́ báwọn èèyàn wọn sọ̀rọ̀ àwọn olólùfẹ́ wọn tó wà lájùlé ọ̀run bàbá yín ti ń bẹ lájùlé ọ̀run àbá yín pé ìyá yín ti ń bẹ lájùlé ọ̀run àbá yín pé ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ti ń bẹ ní àjùlé ọ̀run àbá yín pé lálẹ́ òní. Èmi return of Gbenga Adéboyè yìí èmi a máa lọ sí àjùlé ọ̀run o mo máa lọ ń wo nǹkan tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ fẹ́lá ní kúlápòhùn ó ti lówó lájùlé ọ̀run o Murtala Muhammed ó ní owó o MK Abiola ó ní president wa lájùlé ọ̀run o bẹ́ẹ̀ ni ẹ mọ̀ jẹ́ntẹ̀ yín o ẹ mọ̀ pé president ló fẹ́ ṣe nílé ayé tó fi di pé ikú pa o president ní lájùlé ọ̀run báyìí o tàfá balẹ̀ wà òun náà lówó lájùlé ọ̀run o ṣé bàbá tiẹ̀ ti lówó lọ́run ṣé wọ́n mọ̀ bóyá bàbá rẹ̀ lówó báyìí tí ó mọ̀ pé tí bàbá rẹ̀ wà lájùlé ọ̀run orí ètò yìí ló ti mọ̀ pẹ̀lú return of Gbenga Adéboyè ẹja lọ sínú alẹ́nilọ́run DJ Spider mi ọ̀wọ́n ẹja lọ sínú alẹ́nilọ́run ká pe àwọn èèyàn ká bá wọn pè wọ́n káàkiri àgbà ńlá ayé ẹ̀yin náà wá mọ̀ pò tí bàbá yín wà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pò tí ìyá yín wà lọ́jọ́ títò ní káàkiri àgbà ńlá ayé alẹ́nilọ́run so see.

0: Ẹṣin òun káàkiri àgbà ńlá ayé.
1: Alẹ́ ni lọ.
0: A ti dé padà láti ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa àtẹ̀mí àti DJ Spider.
1: Ẹni tó ní ìyá ní ọ̀run.
0: Àmójú òpó mi dáadáa.
1: Oríire. Ẹni tó ní bàbá ní ọ̀run o.
2: Ẹ̀kú oríire.
0: Ó yẹ já padà sí ibi tí a filẹ̀ lẹ́ẹ̀kan. Ẹ̀yin tí ẹ wà lórí social media, ẹ ti ń gbádùn mí lọ lábẹ́nú, ẹ mọ̀ wọ̀rí mo máa continue story àbàmì yẹn. Àwọn èèyàn ti wà lójú òpó DJ Spider mi. Ẹ kú ojú rédíò yín o, ẹ jọ torí Ọlọ́run. Ẹ̀hẹ́n, ẹ lóde kọlà yìí. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá yìí. Ẹ̀hẹ́n, ó ti mú yes. Hello. Ẹ kalẹ̀, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá yìí. Olúwọlé láti bo láti odò ọba. Ẹjọ́ ta lẹ ní lájùlé ọ̀run sà.
3: Ìyá àti bàbá ni.
0: Ìyá àti bàbá yín, ẹja kọ́kọ́ bá yín pe bàbá yín náà. Ọmọ ìlú òun dádì yín. Ọmọ Ìbàdàn. Ó sọwọ́ Ìbàdàn lálẹ́ yìí o. Ó kọ oní ọmọ wọn sí. Ìgbọ́ yín mọ́ rárá. Kí lẹ pé?
3: Bàbá
0: Nepa. Okay, bàbá Nepa, mo ń bọ̀. Mo mọ bàbá yín lájùlé ọ̀run o. Ǹjẹ́ ẹ mọ iṣẹ́ tí dádì yín ṣe lọ́run sà? Presenter dádì yín ṣe lọ́run. Presenter irú ti tèmi báyìí. Rédíò tí Kọ́lọ́láwí ìdálẹ̀ lájùlé ọ̀run. Ibẹ̀ ń dádì yín ti ń sọ̀rọ̀. Dádì yín náà sì lówó. Ṣé ń gbọ́ mi? Bàbá yín ní owó gan tòró òun yìí ti lọ lọ́yà. Ẹ̀jẹ̀ bá yín pe dádì yín o. 08160153060. Ẹjọ́ ẹ mọ̀kọ nọ́mbà ńlẹ̀ 15. Ó ti ń ríngì. Ó ti ń ríngì. Ó ti ń ríngì. Ó ti ń ríngì. Ó ti ń ríngì. Ẹ̀jẹ̀ ń pè dádì yín tètè píkì kọ pírẹ́sẹ́ńtà ni. Ẹ mọ̀ ń sá fáwọn nọ́mbà ni. Hello sir, bàbá pírẹ́sẹ́ńtà lọ́run. Èmi ni Gbẹ̀ngà Adébòye mò ń ṣe prógráàmù lọ́wọ́ nísìnyí. Ọmọ yín wá pé olóhùn fẹ́ kí yín. Ó yẹ kí dádì yín kẹ bá bàbá yín sọ̀rọ̀. Wọ́n ń gbọ́ yín. Ẹ jẹ́ ń gbọ́ tí dádì yín sọ. Dádì yín ni àwọn ń jayé lọ́run o, páwọn ò gbàgbé yín o pé ìyàwó rẹ àtọmọ rẹ ń kọ́. Ó mú yẹ́ ẹ̀sìn. Ó ní gbogbo wọn wà. Dádì ní pé kí ló fẹ́ káwọn ṣe fún ọ báyìí?
3: Mo bá ní 250 billion.
0: 250 billion. Kí ló dé? Ṣé ẹ fẹ́ gbowó dádì yín tán? Ṣé tó pé ní rédíò lọ́run? Ó yẹ jẹ́ ń bá yín bá sọ̀rọ̀. Dádì ó ní kẹ fún òun ní adúrú owó yẹn o. Dádì ẹni tó bá fẹ́ gba owó yẹn wọ́n ní kí mú ọ wá sọ̀run ni o. Yìí rán pa ọ, èmi ò gbé mọ́tò, a fi mọ́tò gbé yín lọ, a sì fi mọ́tò gbé yín padà wá.
3: Ẹ bá gbà, màá gbà lọ́wọ́
0: yín. Kí n bá yín gbà, irọ́ ṣé ń bí dídá bàbá yín sọ nìyẹn. Kí lẹ sọ bàbá?
3: Màá gbà lọ́wọ́
0: yín. Ẹ jẹ́ ń gbọ́n tí dádì yín sọ. Bàbá yín sọ yí pé n tó máa ṣẹlẹ̀ ni pé àwọn ò sẹ́ndì ẹ̀sìn fúnra lára yín. Àwọn wà tó rán, àwọn wà fi pọ́pọ́ọ̀fù kan rán mi, mà wá fún yín pọ́pọ́ọ̀fù yẹn. Ẹ jẹ́ ẹ ṣeun. Mo ti bá yín pe bàbá yín bẹ́ẹ̀ yẹn o. Mo ti pe dádì yín. Another person.
1: Ó tún jẹ́ wa mọ́ torí alẹ́ ní lọ́rùn.
0: Hello, ta ló wà nbẹ yìí?
4: Hello, ẹ kalẹ́ sà o.
0: Ẹ kalẹ́ mọ́ mi wa o.
4: Ẹ sà.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá yìí.
4: Orúkọ mi ni Ajara láti odò ọba.
0: Láti odò ọba. Ẹ dákun ta lẹ níní àjùlé ọ̀run tí a lè bá yín pè.
4: Bàbá mi ni o.
0: Ọmọ ìlú òun bàbá yín.
4: Ọmọ Ìbàdàn.
0: Ọmọ Ìbàdàn. Ó sì ẹ̀yin Ìbàdàn lẹ́sẹ̀ mi lọ́wọ́ lálẹ́ yìí. Ìwé àwọn Ìbàdàn náà ni Mrs. Kọ̀kọ́ sí. Kí ló kọ bàbá yín?
4: Onífádé.
0: Kí lẹ pé?
4: Onífádé.
0: Mò ń bọ̀ Onífádé ọmọ Ìbàdàn. Bàbá yín ni Onífádé. Mo mọ̀ wọ́n lájùlé ọ̀run. Ǹjẹ́ ẹ fẹ́ mọ iṣẹ́ tí dádì yín ṣe lọ́run?
4: Irúṣẹ́ èwo?
0: Hip hop ni dádì yín ń kọ lọ́run rin hip hop.
4: Hip hop kẹ̀, òbúrú o.
0: Hip hop ni wọ́n ní owó gan o, wọ́n lówó gan o. Hip hop ni wọ́n kọ lọ́run o, ó yẹ jẹ́ bá yín pè wọ́n. ejo e ma kon number yen le o e ma je pin number gan e je nkan die bi bai o tin ring hello sir baba wa oni fade oni hip hop la juli orun orogo jigba awon orun gogo e kale omo won ti reni omo yin fi reni o emi ko o se wa pa sir omo yin obirin tin be le oko ololo n fe ba yin soro o ye ki daddy yin e ki daddy yin
4: lo n ta se wa pa o
0: mo gbe e kokko reni lo lori pe be ki daddy yin won la won wa pa o ya e ma ba won soro ki le fe gba lowo baba yin
4: so si da be te fi wale lati jo ife ewe yin wo
0: gangan ile nsale nji baba re ni ehe e je ngbo ti daddy yin so e baba yin ni idi tawon fi weyin wo ni pe eyin na beeri awon e ti e ran ti awon ojo tawon ku ki gbogbo yin ke kan se sarara npe won le sin kankan fa won tori e la won fi ngbadun lorun na fi ran ti anybody o ye ni ki baba yin mo binu
4: se sarara gan ni friday to koja yi fun won
0: mo e mo bo won la won se sarara njo friday to koja e gbo eyin ati ta leje sarara yin eyan ta won fela mo bo iro eyin ko mo ba so mo ti ba baba yin so eyin ati fela leje e de fun emi ke ma binu oda mu ti gbo ki le fe fun mo yin bayi daddy eni record lo wa le tan fe fun o record orin je nko lorun
4: ah owo le mi se o mi fe record orin o
0: bi elo le fe gba lowo baba yin
4: ta ba fun mi ni boda bi $50 million to wa okay
0: $50 million baba won ni $50 million lo nfe efun okay won ni ale otun la se ngbo
4: mo ngbo
0: ale otun la emi ati baba yin a wa si ibi ti an si won sin gangan a gbo ko wa bun a jade lati nu sare ni o vi a wa yo sin a gbo wo yen fun yin bayi direct e seun mo ti ba yin pe baba yin omo ni fade eyin wo le tu wa loju opo kin ba yin pe baba yin tabi ya yin ero po gan e lodi ko lai
5: hello
0: e ka le ma o
5: kale o
0: oruko yin ati bi te tin pe mi
5: ai adeni
0: lati bo
5: atorogun
0: e dakun ta le fe ka ba yin pe laju le orun ani
5: ati
0: lan ai enikan ni e ja kokko pe ta ni ka kokko pe na iya oko mi mami omo ilu o mama yin iya e ma da ko mo mi lori radio won mo foko yeyan sogun si yan o e kan le so pe boya iya alagbaja an kini ro wa le awon gbe wa fun mi iya kin eh
5: alaja
0: omo ilu o le pe won
5: badan
0: omo badan alaja omo badan eh momo ya yin o
5: eh
0: iya mo se ti ya yin se lorun Olorun ba mo to bi o iya yin ni mo n kwa eyan lo meka
5: iya
0: ni ajuli orun won ni kini an humura ni orun ti a mo n ko yan lo meka eyin mi gan mo ba mo se advert re lorun tori mo n se program ni radio kan to wa lorun so iya yin ti ni owo iya yin lowo e je ba yin pe won e je ba yin pe momo yin e ma je pe number momo yin sita tori awon eyan won le call e ba nkan lo mo biro lowo momo yin o ti ring Elu Alaja oni wumura lorun. Aemi ni gbenga e kale ma. E alafia mu wa. Omo yin mo ni, omo yin obirin te mo nsoro re fun mi. Oun lo pe wole sori Splash FM nisin. Lo ni ndakun ba npe mama mi o kini kankankan. Ni rerin muse. O ye ki mami yin, e ki mama yin. Won gbo se fe gbo mama yin ni a fe fun ni jalamia yen won ni jalamia 30 ati borun won na kokko ko ranse sin yin e kira yin ku orire mama yin le lo le fe gba lo wa won 50 million gbogbo eyin te wa laye o le gbogbo yin million le nbe e ti e be mi bi ri owo kankan oda mama humura omo yin lo n fe 50 million iya re lo n fun 7 million bo la si send e mama ti ba tin bo lorun lola o kin fi moto gbo mo yin bo kin fi gbe bo ko wa gba Ok. Qui les a?
5: Voilà une équipe bawa.
0: Ah, et bobo yin se nti mi se kini n bayi emi ni kin lo gba kin lo tin ba lo gba ilo ma gba nbe ajopin oda ma lo ba yin gba wa e mo wori npa location odo yin emi ti mo nbe e seun gan
1: eni to ni egbon ni orun
0: DJ Spider o wa pelu mi ninu studio lale oni
1: eni to le
0: o ni amoju opo mi daada to gayata e oga mi daada to se daada ni bẹ se mo gbọ eto yin gbogbo igba niyan o eyin wo le tun fe ka ba yin pe awon eyan yin to wa ni ajuli orun a to ba yin pe won eyin te wa lori social media smoke yin lori TikTok return of Gbenga Adeboye won ti rerin lo pe kini bobo idanwo bobo Gbenga Adeboye yi ebi na ko lo ni eje n fi number le si 0706949300 tabi ke gba oju opo ile wole 07014475770 number ti wo bi niyan awon eyan be loju opo bi ka si nkan e lori gola yi eh o ti call ti e o ti call ti e ah call lo nja call eyin te ba fe ba baba yin abi ya yin soro even bo je iya iyawo yin abi baba yawo yin abi baba oko yin ehn e pe wole a ba yin se kini a ba yin pe won lapa bi pelu return of Gbenga Adeboye e lori call ai
6: ele e kale o
0: e kale ma o
6: yo e ku e se ka taro
0: yes ma taro ni o ko yin ati bi te tin pe wa ima
6: Mrs. Adekunle Christiana lati Oluyole
0: iya mi Christiana lati Oluyole ko ni baje fun yen dakun yo oko mi ta le ni lajuli orun
6: ah iya mi baba mi ni o atawon aburo mi to ti lo
0: oh gbogbo won ti a wa le po gbogbo won bayi ta le a wa le pe laarin won bayi
6: e ba n pe iya mi iya ni wura
0: iya ni wura eh you miss your mommy okay omo ilu wo ni mama yin
6: Omo
0: Ijesha. Omo Ijesha. Je lo siwe awon Ijesha. Mo nbo o. E mo buru owe ngan lowo mi. Iwe iwe itin be lowo mi o di orun mo ti gbe wa. O ko gbogbo to ti ku. Iya Ijesha. Iya kina mo won si.
6: Iya Olose.
0: Iya Olose Ijesha. Eh? Laila, mo mo mama yin o. Ah! Mo mo won lajuli orun. Mama yin ni owo, won ni buruko owo ni orun. Nje fe mo se ti, nje fe mo se ti ya yin si sa.
6: Mi o mo o.
0: Katakadagada o mama yin e ma won oko trailer ti yan fi mo ti yan fi mo koye pe an trailer tan fi mo ko granite
6: mama won
0: oni mami yin ta lorun
6: ah olorun seun olorun seun olorun
0: ba ti se wa nta iyen mami yin won tu wa ni factory bi ti yan tin se omi
6: ah emi gan le mi omo egan like omi
0: ehn so mama yin won ni owo lajuli orun e wa mo fonesin mami yin o fe daddy yin lorun o awon atem ki abiola na jo nfe ra o
6: e ma
0: e jo tin ba ti pe iro won yin won yale yin mo nto sele laarin awon ati oko won e ma so pe mo so o bi en ba ti pe won e ma
6: se ti bo e ba mi pari e ba n pari eja fun won o
0: oda a pari o ye je n pe mama yin e je n pe won o tin ring o tin ring Hello ma. Iya tin ta trailer lorun. E ka le ma. Yes ma, emi ni Gbenga. Mo wa dada. Eh mo tin se program yan omo yin na ti pe wole. Eyin na ngbo wa. Eh so e ngbo radio lorun bayi. Ah. E se eyin oke dada. Omo yin wa lori program. Oya ki mama re ke je re rin.
6: Iya se ole mi li mi pele o. Mo gba du so ti ko mu o.
0: Won gbo. Won gbo.
6: Ma baba baje ajo nitori Olorun e lo pari ija yin o.
0: Eje ngbon ti yan so. Ah won ni a o si omo mi o. Won la pari ija won ni Gbenga o ba wa pari e. Mama yin na fe da yin lola o.
6: Olorun seun, Olorun seun.
0: Eh eh, mami yin fun alara won ni so o. Won le fo ifun yin ni 800 billion.
6: Ah wow wow wow yadi ola o se o se gan ni o
0: e wa je nbiyan biyan si mama bo la se send ye eh ah se gbo mommy yin ni àwọn ó gbé trailer táwọn ń tà lọ́run àwọn ó gbé kan wá ọ̀nà àwọn ó wà kọyín bí wọ́n ṣe ń wa trailer wọ́n lẹ́wà trailer yẹn láti ọ̀dọ̀ yín ẹ wà wá sọ́nà fẹ́lẹ̀ lẹ́m̀bí ẹ pààkì ẹ̀ wá síwájú splash fm ẹ rí mọ̀ yín sójú ni o wọ́n lẹ́ pààkì ẹ̀ nígbà ẹ bá ti wá wà tán wọ́n wà fún yín ní 800 billion ṣé ẹ lè ṣe.
6: Ẹyin náà lẹ́bàá mi gbájọ lọ ni.
0: Ok, káàdì jọ lọ àbí? Èwo ni a lè jọ lọ àlejò wa trailer bóyá bóyá mi ò kọ trailer tí bàbá mi ń kọ trailer ni.
6: Ẹ̀mi náà ò kọ́ àjẹ́ bẹ́ẹ̀ kọ́ mi, ẹ̀yin náà lẹ máa kọ́ mi.
0: Ẹ jẹ́ gbọ́n tí yàyin sọ, mọ̀mọ́ sí ẹ fọwọ́ sí yùn. Mọ̀mọ́ náà fọwọ́ sí o. Àdúrà yín ti gbà o, 800 billion ti dúró. O ti dúró. Ọ̀dà ẹ ṣeun, mo ti bá yín pè yàyin. A mọ̀ pé àwọn yòókù ńjọ́ mi. Ẹ ṣeun o, ẹ ṣeun gan ni mà, ẹ ṣeun. Ẹ já lọ sí ìkéde àti ìpolówó ọjà ní alẹ́ òní àtẹ̀mí àti DJ Spider tún padà bọ̀. Ẹ ṣeun.
7: Flash FM 105.5.
8: Me that Guinness, make I take small.
9: No worry, this one serve go reach us.
8: Reach us, get how?
9: My guy, Guinness know they hide joy, oh. This one now the new 44cl can. It dey bigger now. Same bold taste with more Guinness to pour and share.
8: Guinness know they ever miss.
10: Guinness Foreign Extra Stout, still bold, still black. Now with more to share. Drink responsibly. Not for sale to persons under 18.
11: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí splash 105.5 FM *347 *1004 *1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
12: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdú kan àti iyọ̀.
13: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
12: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
13: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
14: Honorable, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọfilaga ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwa honorable. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfaraẹnijìn ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Ká sì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tíì pé ọdún 18.
15: You will like it to travel out with good people to Qatar. For our luxurious Ileya celebration.
16: As part of this year's Ileya celebration, Omega Travels, in collaboration with Globetrotting Travels, brings brings you a special layer carnival 2026 in Qatar for you and your family at an affordable price. The journey starts after the third day of Ileya, May 29th, when you will depart for Qatar, where a five-star hotel accommodation with delicious meals has been arranged for a five-day stay. Enjoy exciting experiences including desert safari, museum visits, Qatar cultural village tour, city tours, and lots more. Spend five fun-filled days in Qatar, creating unforgettable memories with your family at a cheaper rate. For bookings and inquiries, visit Omega Travels, third floor, Lista Building, Ring Road, Ibadan, or Globetrotting Travels, Soft Plaza, Wema Road, Oluyole Estate, Ibadan. Call or WhatsApp 0816-552-0410 or 0911-643-7996. This is a great opportunity to use your passport for the first time and enjoy a luxurious Ileya celebration.
17: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge, without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
18: Gbogbo ojo ni ibere otun lati sagbogbo ipa re loju opopona sagbogbo ipa re lenu ise koda sagbogbo ipa re laarin awon ti e bo se ile ijo sagbogbo ipa re labe bo ti le kori ibi to ba le la nba kikanju o sese nilo lati ma gba ase lati gbe igbe aye to nitumo iwo gangan la fi ran gbe igbe aye to nitumo live it 100 mtn.
19: They say the more the merrier, and Guinness just proved it.
20: Mm-hmm.
19: Yeah, your bold black Guinness Foreign Extra Stout is now a bigger 440 ml can.
20: Oh, really?
19: Uh-huh. That's an extra pour of rich, full-bodied Guinness goodness.
20: Nice! More stouts, more flavor, more vibes to share with your friends.
19: Now you can enjoy more Guinness with the new 440 ml can.
21: Drink responsibly. Not for sale to persons under the age of 18.
22: Splash FM 105.5.
23: Aleni lorun, aleni lorun.
0: E kaabo pada kaakiri agba nla yin, kaakiri duniya yin.
23: Aleni lorun.
0: Return of Gbenga Adeboye mu ti de pada o.
23: E ku oriire.
0: E ṣeun gbogbo eyin ti e ba wa gbo eto yi lojo titoni eto si n te si waju DJ Spider una lowo button mi o wa pelu mi bi lojo titoni
23: eni to le yan lorun
0: mo ki o ki o manager Return of Gbenga Adeboye Dr. Abiodun Omore en to gba doctorate ninu kakorin kagbon si afefe kakiri agba nla aye bi eto yi bi o se ma waye niyan o gbogbo agba nla aye e ma mi si e o eyin na la anfani lati pe baba yin lati pe iya yin lati pe ore yin lati pe oko yin lati pe yawo yin gbogbo awon ti si n pe won si n leri ele le fi ma mo ipo ta mu iyan yin wa ni ajuli orun. Mo fe sare ka message kan bayi ni isin message yen ni iya yen ran mi si awon mo re ni ile aye. Return of Gbenga Adeboye dakun mo bi o oko mi iro mi soko yin iro ba n ka message lori Splash FM et mo ko radio wa lorun na mo ko letter yi si awon mo mi owon ti mo bi si ile aye ati oko mi ni mo ki won o pe won ku ojo meta won de ku ara fera ku mi o ti pe odun meta la bayi ti mo ti fi won si ile aye ama awon mo mi se ohun ti o dun mi jojo lati gba ti mo ti lo won e fi be se sahara fun mi se gbo baun emi ni wura ola omo won ni ibadan wura ola omo won ni badan ile bo wa ni odo mo badan mo nbo mo si nka leta yen lo omo won ni ile opo osa ehn se tin gbo baun omo mi adesewa ti oko re nje kunle won gbe ni side ojo se tin gbo baun ya yin tun mo bi te n gbe ah aye ota yin ti ba yin ba n so fun won return of Gbenga Adegboye Adesewa ni akobi mi ki ohun pelu awon aburo re pelu oko mi ki won mo bi won o se se kini bi won o se se iranti mi ni ojo ti mo ku iya yin ni date ojo ta won ku yen ipe ke wo aso funfun mi ni fe ka yen ke wo aso funfun lojo yen date ojo ta won ku yen gangan e wo aso funfun nkan ti agbara yin ba kan ka e fi dana fawon yan boye ma lo ko fawon ni bambian la ni e fi toro fun e de fi toro fara yin so bo se je laarin yen niyan wasu ayinde eyin fans wasu ayinde eyin te wa lori page mi te wo mi bayi e ba n share fun wasu ayinde o iya wasu ayinde won ni i10 ekuru lajuli orun tin ba tin pe tan o ti mo tin advert awon kan niyan o so ekuru ni iya re nta lorun iya de ni owo iya ni awon tin ran o won ti fi nkan ran sese o pe ko fun mi ni nkan yen wasu ayinde mo nbo wa sodo re o iya re ni ko fun mi ni nkan o iya paso won ni factory omi mefa ni ajuli orun factory omi mefa ni ya yen ni lorun won ni a mo ba se distribute omi yen lori program won ko letter yen mi okay omi orun a pin fun enikokan okay mo ti gbo ni fun spider o so e si un kakiri agba nla yin a tun ma pade lose tun bo lagba lowo olohun emi ni ola oluwa zakios return of Gbenga Adegboye emi na si ko olohun ba mi lo pe ko ri be eni to lo si ajuli orun to olohun ba mi tun da pada sile aye reality ni o confirm ni o legit ni o ma mo la ajuli orun mo ma lo ri gbogbo awon to wa nbe o laarin iseju kekere ti ko to di pe ma sign out mo fe gbe kola olawuyi wole kola olawuyi e sa mo bi se ma se program re ngba to wa laye on kola olawuyi e kan ki awon eyan laarin iseju kan kola olawuyi a kola wole olawuyi mo kiyin o e pele gbogbo agba nla aye e seun e seun kola olawuyi e seun won tin sewo si mi pe ka mo lo le DJ Spider e seun gan ni ku ise lataaro ko ni baje a pade lose tin bo kaakiri agba nla aye imi lola oluwa return a pade lose tin bo e seun odabo
2: okile onbele okile onbele
3: Splash 105.5 FM, the integrity station.
4: Splash FM 105.5.

0: Na ikan pataki lara awon tin se isakoso ajo UEFA lara awon loga loga awon won ti fun iko igi agbabolu ti Arsenal lesi lori oro kan ile ti ko ti Arsenal so pe o ticket ti won fa won fun idije UEFA Champions League ase kagba o ti kereju so ti play cash e ati sumo bi ati ji ko to bi iseju bi meta sasiko iwon oye ko to cash e *347*1004*1# tabi www.cashier.ng mo mo ja o tan pe ala le la won eyan ti mu kan je won fe ja o si ni won ti mo gbe won ba ja o si awon o po ndie ba ti play cashier ti pe to ti je cashier play cashier lale o gbope laipe ni awon alakoso ko Arsenal ni ticket ti won fun awon ticket ti won fun awon fun idije ti UEFA Champions League ase kagba 17,200 tickets o ni ajo UEFA fun PSG o na ni won fun iko ti Arsenal PSG o complain ti won e mo pa won si gba Champions League sa to koja o ti ma won la Arsenal a ko ma Arsenal la lati 2006 omo to bi ngba na gan o ti bi mo nisin lawon bi kan aye kan la kan pataki lara awon ajo UEFA wa ti fun Arsenal lesi pe boya tori pe ti wa ti pe ni o ba se mo pin ticket nu o tori pe lati igba ti e ti bere dije UEFA Champions League ton ba ni ta lo pa owo wole ju nipa ti ticket sita gbogbo eyin ko bi agba bolu ni o elo ni ajo UEFA pa wole nu ticket te nta ni stadium ti yin onikaluku yin elomi o le ta 50,000 ticket fun ifigabaga nu dije UEFA Champions League kafi ka so fa jo UEFA pe o da eja jo pin ni 25 abi ka jo pin ni 30,000 elomi o n ta ticket 70,000 ni stadium e papa julo bi stadium bi Camp Nou awon stadium to tobi dada ta awon stadium kokan lorilede Germany tori ta ba so nipa bi ton tin wo ballu ju lawon to n wo stadium wo ball Germany number 1 ajake jado le agbalaye o as awon to n wo lori TV awon ton wo stadium wo ball Germany ni won tin wo ball ju throughout the world nye wan jas na si pe gba te ngba owo ran si ajo UEFA ngba na se nyo mo yi pe final yen gangan ajo UEFA ni mo pa owo to po ju mo abi ni mo tori pe ti wa sinu dije UEFA Champions League ti wa se kagba ti pe e kan mo wa ni ke wa ke de semi final ke de quarter final ke ja pa sugbon bayi a se kagba UEFA na mo fi make owo ni tori awon kan fun yin 70,200 ajemo pa nje la won fi se UEFA ni mo ta ticket to poju esimi agbaja in terms of Arsenal nu o tori Arsenal binu pe 17,200 to si je pe awon eyan to ba wo stadium njo yen bi 65,000 ni oni ticket ta jo UEFA veta stadium yen ni Budapest lorilede Hungary le gbaju be lo o bi sell 67,000 plus ni sugbon ajo UEFA o fe so di wolu kolu ni won se ta ticket 65,000 ninu 65,000 yen ibe na ti fun Arsenal ni 17,200 Arsenal wan binu pe ticket yen ti kereju pe awon ta won ti wo final ti pe ero yapa nti o fi tori Arsenal lo si Budapest lorilede Hungary lo ni Puskas Arena e wa fun ani 17,200 sugbon won ti so Arsenal pe ba se mo se nu o UEFA ni mo ta ticket to poju o awon ti a Facebook Timothy Bello ba mi gbadi ayo ba mi Afa Sayid lati Areku Yeri ni Badagiri lohun omo lara Iyakom bena benbe Surajudin Adekunle Idris Abidemi Arsenal will lose in Champions League final against PSG or Barca eyin e wo kan ololufe Barca ni o itundi te Arsenal won ojo gba league kan na o ki se pe won o gba UEFA Champions League re nti e o o ti gba o o tun fi ege ti o so rere o awon eyan igan ola soju ola lekan ola di meji ogbeni Idris Abidemi ti beyin ti gba Champions League Arsenal na o gba Asiwaju Junior Assis BJ na be ni Facebook Ogundipe ola lekan o na be ni Facebook Razak, Nureni, Abinurudin Alabi, ona ben Facebook Oluwa feran mi Oluwa to bi loba Samuel Ogundipe Olalekan e je atesowo waju ka wa yi ko to ti ka se o ku bi iseju bi meji bayi *347*1004*#. Tabi www.cashier.ng. Àwọn olólùfẹ́ kan ti Chelsea. Eléyìí wọ́n jó di bímọ̀ lẹ́yìn bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn pé àwọn fẹ́ fi ẹ̀hónú hàn. Àwọn fẹ́ ṣe ìwọ́de alálàáfíà fáwọn ẹni tó jẹ́ olùṣàkóso kan ti Chelsea pé ń tẹ́ ń ṣe yìí ò dáa. Látìgbà tẹ́ ẹ ti tẹ́wọ́ gba ìṣàkóso ti Chelsea, Chelsea ò lọ wájú. Kò dúró lójú kan yín padà sẹ́yìn ni. Àwọn fẹ́ fi ẹ̀hónú hàn. Tí wọ́n sì sọ ńgbà náà yìí pé kó tó di àṣekágbá ìdíje tí ẹ fi kọ̀ àwọn ò fi ẹ̀hónú hàn tó bá ti ń di láago kan àbọ̀ lọ́sàn-án ìyẹn láyínjọ́ tí wọ́n play final àwọn ò fi ẹ̀hónú hàn. Bákan náà ni wọ́n ní tó bá ti ń di jọ́ táwọn bá ń kojú ọkọ̀ Tottenham Hotspur tí ìfigagbága náà bá ti wọ ìṣẹ́jú 22nd minute àwọn ò fi ẹ̀hónú hàn ní 22nd minute tó rí pé ọdún 2022 òun ni wọ́n ta ikọ̀ ti Chelsea fáwọn àwọn tí ń bẹ́ẹ̀ yìí pé látìgbà tí wọ́n sì ti dé ìlọsíwájú kankan ò dé bá Chelsea. Àwọn olólùfẹ́ tí wọ́n sọ báyìí pé àwọn ń wúgbọ́ pé wọ́n pa wọ́n sọ pé àwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ pé wọ́n tàn yín jẹ ní o àwọn ò ní protest kẹ̀ ta ló fẹ́ bá wọn sọ àwọn ò protest o ẹ̀yin náà wo bí wọ́n ṣe ń ṣẹnu pẹ́ bí agbábọ́ọ̀lù ti Chelsea wọ́n ti sọ Chelsea di ìgbẹ̀wù dání àwọn Todd Bowley àwọn ẹ̀gbálì wọ́n ti fẹ́ ba ayé Chelsea jẹ́ báwọn olólùfẹ́ bá sì ní káwọn lajúlẹ̀ báyìí kàlùbọ̀ ní kọ́kọ́ ní òkó wọ̀ ejò gan le kó wọbẹ̀ àtà sọ fún yín páwọn ò ní protest àwọn ò jáde bọ́nbọ́ sí gbogbo ayé pé bí wọ́n ṣe ń ṣe Chelsea ò dáa wọ́n ti sọ Chelsea di gbẹ̀wù dání o Chelsea wá ń gbẹ̀wù dání Fasna Chelsea ń gbẹ̀wù dání Fasna. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United wọ́n ní owó táwọn sọ pé àwọn fẹ́ fi gbé pléyà £150 million tó bá dòpin sáà yìí kìí ṣe pé £150 million làwọn fẹ́ ná ẹ mọ̀ sí àwọn gbọ́ nínú pé àwọn fẹ́ ná owó £150 làwọn kó lẹ̀ ṣùgbọ́n gbogbo táwọn bá tà pátápátá yányányányá gbogbo táwọn bá tún tà pátápátá yányányá àwọn ò kó mọ £150 yẹn ni ò kìí ṣe pé àwọn fẹ́ tọ́jú ẹ o ṣùgbọ́n lápò àwọn gangan £150 million ní bẹ́ẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù àwọn táwọn ní láwọn inú kọ̀ọ̀kan tán sọ fáwọn pé tó àwọn bọ̀ wá sanwó bí ikọ̀ Napoli tí Rasmus Højlund ń bẹ́ẹ̀ Napoli ti sọ pé táwọn bá ilé lọ Champions League àwọn mówó bọ̀ irú àwọn owó báwọn àwọn ò kó mọ £150 ni o àní sáà tí ń bọ̀ sẹ́ ẹ̀ máa yù gbúdọ̀ débi tó ga jù báyìí lọ ẹ jẹ́ ayé kò tó ti káàṣì ẹ̀ *347*1004*#. Tàbí www.cashier.ng. Àwọn Todd Bowley wọ́n ti fi ti wọn kó bá DJ Spider nísìn. Spider ó ti gentle. Yáà máa wò bí ẹ̀dákun ẹ̀ sàánú mi. Chelsea ló kó bá wọ́n fi ti wọn kó bá DJ Spider. Kò lè sọ rẹ́nu ẹ̀ mọ́ kò lè sọ tán mọ́ nísìn. Kò lè wí kankan mọ́. Yóò kàn máa wò sù ní wọ́n ti kó bá Chelsea ló kó bá wọ́n jó gentle lágídí. Àwọn Todd Bowley wọ́n ti fi nǹkan àsìkò tí gbogbo ẹ̀yìn Chelsea ó rù lẹ́wà yìí. Ta ni nọ́mbà yìí 07 ò ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 20. Ògo gbé kọ́ọ̀lù 07 ò ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 6382 ló parí nọ́mbà yìí. Ó ti jáde o. Ogo ti gbé ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
1: Hello.
0: Ẹ̀ka alẹ́ sir, Splash FM láti ń pè yín.
1: Ok, ẹ̀ka alẹ́ sir.
0: Ẹ̀ka alẹ́ o. Kí ló kọ́ yín bó lẹ́wà yín?
1: Adébáyọ̀ Bankole.
0: Láti
1: Kuọ́lá.
0: Láti Kuọ́lá ń bí
1: yín. Kuọ́lá Àpáta.
0: Gbàwó lẹ́ ti play káàṣì ẹ̀.
1: Mo fi ń play ẹ̀fí pẹ́ náà bí.
0: Ẹ ti jẹ gan o.
1: Káta alẹ́ àmì ti jẹ
0: rí. Congratulations. Wọ́n já àwọn èèyàn tán pé bó bá ti play káàṣì ẹ̀ ti pẹ́ bó bá ti jẹ káàṣì ẹ̀ play ẹ̀ lálẹ́ ó gbọ́ pẹ́ ẹ ti jẹ 10,000 lálẹ́ yìí ẹ ti ẹ̀kọ́ máa fi yún wọ ọkàn ná. Congratulations customer care wọ́n máa pè yín.
1: Okay, sir.
0: Bo yin se ma te yin lowo.
1: E se sir.
0: Eh bi nkan se rinu, e se o dabo. DJ Spider ohun ti ni wa ma lo nti e. Ola le pade diko layin doju itere. Oga wa tun di Olawo Ololotu eto Alex Fagosi ti ja ni oloko dana lo ko mi. E se te n gbo ikan ni ti Splash FM, e se o dabo.

0: Adeyinka ẹ̀ka lẹ́ o. Gbogbo olólùfẹ́ ìkànnì yìí ni mò ń kí wípé ẹ kú lé. Lórúkọ Ọlọ́run ọba mi òkè. Akọ́dá ayé.
1: Ètò ìgbéyàwó yìí.
0: Aṣẹ̀dá.
1: Mo ń gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ọlọ́run tó pọ̀ ní ipa àti agbára.
1: Ayé.
0: Ọba àwọn ọba.
1: Jẹ́ o.
0: Olúwa àwọn olúwa.
1: Tótó.
0: Ẹni mímọ Ìsírẹ́lì.
1: Ọmọ ẹjẹ́ àjọ tó.
0: Ni mò ń kí wa lálẹ́ tèní pé ẹ ká lẹ́ o.
1: Ẹbí ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Ẹyin bàbá mi, ẹyin màmá mi.
1: O ìlú ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Mò ń kí yín lé nìyí.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ẹ kú lé, ẹ kú àfọ̀mọ̀nìyàn ṣe o.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Olúwa olúwa wa orúkọ rẹ ti níyìn tó ní gbogbo ayé. Ọba tó mú wa lọ láti jẹjọ tó tún mú wa padà wá sórí ètò yìí láyọ̀ àti àlàáfíà. Bí kìí ṣe pé olúwa kọ ilé náà. Àwọn tó ń kọ́ ń ṣe lásán. Bí kìí ṣe pé olúwa pa wá mọ́. Olúwa ni ìṣọ́ àti àbò wa. Olúwa ó ṣe o. Àpáta ayérayé. Bí ìrìn àjò wa ṣe gbilẹ̀ tó láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá yìí. Tá a rìn rìn rìn rìn. Títí tó fi dé ní. Olúwa tó pa wá mọ́. Nú àbò rẹ̀. Nínú ìṣọ́ rẹ̀ tó fi wá pamọ́ sí abẹ́ òjìji ìfẹ́ rẹ̀. Ọlọ́run ò ṣe olúwa ò ṣe o. Ẹgbẹ́ ọ̀gá lọ́pọ̀lọpọ̀. Nítorí ìdí èyí la ṣe ń júbà lọ́wọ́ Ọlọ́run ọba.
1: Iṣẹ́ mi o. Kọ́gbọ́dọ̀ bàjẹ́.
0: Ìbọn Ọlọ́run ọba mi ìbẹ̀yìn èèyàn.
1: Kọ́gbọ́dọ̀ bàjẹ́.
0: Ìbẹ̀yìn wòlíì, ìbẹ̀yìn àfà, ìbẹ̀lẹ́sìn àbáláyé. Ìbọn ọmọ kú ayé. Ìbá bàbá ìbá màmá. Ojúbà yín lálẹ́ tèní o. Ìbẹ́n tó dorí kodò tí ò sójé. Ìbà ọ̀gá mi pàtàkì. Ọmọ ọba Kọ́ládé Àlàbí. Ọmọ ọba lóde Òṣogbo ẹ̀yà àkókò ọ̀nà kí Ajímọ̀ tábà Ògùn.
1: Ọmọ gbọ́dọ̀ dàrú nítorí ọmọ.
0: Jìgbìnì bí àti ẹ̀kọ́ ìṣedélọ́jọ́ ti fi ń wù mí ọmọ ọba ni tí ń gbélé tí ń ṣe bí ọba. Ajagun mọ́ fi tìbọn ṣe àyà àkókò ọ̀sán nígbà ọ̀tẹ̀.

0: lórúkọ yín ni mò ń kí àwọn èèyàn lórúkọ bàbá wa bàbá wa Adébáyọ̀ Àkàndé kábíyèsí o Adékópẹ́ lórí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀ kó dọ́kínni o kẹ́ ẹ dàgbà bí aráàárọ̀ kẹ́ pẹ́ kájọlá yín pẹ́. Lórúkọ Túndé Ọláwúwo ọ̀gá wa ń bí ọmọ tó di a ní Alice Fagusi ni wọ́n bàbá mu kí ẹ̀ka alẹ́ o. Lórúkọ olóòótọ́ ètò yìí Ṣeun Akíọ́lá DJ Spider DJ DJ Spider Wee olówó idán talẹ̀ tìní tájọ ṣiṣẹ́ di aago kan àbọ̀ lálẹ́ tìní ni títí ìdí àárọ̀ tílé ó fi mọ́ àjọ ṣiṣẹ́ ni. Ọtúnba Isaac Adeyinka lórúkọ mi mi gangan ni mòró àtètè kan tá a bá ń tilé ìfẹ́ bọ̀ ìfẹ́ ò dáyé níbi tójúmọ́ ti mọ́ wá sílé ayé gbogbo ni mò ń kí yín o. Abóbadúnyè Abóbadúnyè
1: ètò ìgbéyàwó
0: ọba lọ́la
1: ọdọ̀bàjẹ́
0: wọ́n sì lọ́ba lọ́la yìí dádé ọba lọ́la ọba lọ́la àwọn ẹ̀yìn dádé àwọn ń béèrè rẹ̀ ńlẹ̀
2: ẹ̀yìn ó lọ́mọ̀ kì í mọ̀ lónìí kan mọ́ gbogbo ọ̀rọ̀ tí ẹ máa sọ pé kí n bá ẹ̀yìn
0: tíyẹn
2: kẹ máa pé kí n bà sọ lá ibẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nísìn ó ti di ohun lọ́mọ̀ tí ọ̀mà lónìí nìkan mọ́ báyìí nísìn ilé rẹ̀ mo ti ń bọ̀ ṣe ni láàárọ̀ mo ti mọ́ sọ fún ọ dìtù pé ìyàwó ẹ̀ wà ń kọ́ndíṣàn so mo máa sọ fún ọ pé kó tètè jí pé tọ́ bá ti lè tí ìyàwó ẹ̀ bá ti lè ṣáájú ẹ̀ jí tọ́ da kọjá báyìí yọ mà sí bí gbogbo ara rẹ ò ní kò ní ṣe bó ṣe yẹ ó ṣe ṣe ló lọ sùn tó gbogbo orun tí mo máa sọ nígbà náà pé ọ̀gá àwọn èjì ń sùn jù ó ti ń sùn jù nísìn ló dé lẹ́yìn.
0: Irọ́ ni o.
2: Láàárọ̀ yìí bí aago mẹ́rin ni ìyàwó ẹ̀ pé kóhun ò jí kóhun ọ̀dáná fún ọmọ tí wọ́n lọ iléèwé so bó ṣe ka mọ́ ibi orí bẹ́ẹ̀dì yẹn ọkàn dà kọjá ni ṣe pé tíyàwó èèyàn bá sì ti wà ní kọ́ndíṣàn kan tó ti lè dáyàn kọjá báyìí
0: ọparí
2: yóò dọ̀lẹ̀ nu ni.
0: Kò sọ fẹ́mi kò sọ nǹkan
2: tó fún mi ọ̀gá kò lè sọ fún yín kò lè àwa mọ̀ pé èmi àti ẹ̀ bí ìgbà tí
0: 556
2: gbogbo ìwọ̀n bá di pé gbogbo ẹ̀ bá délẹ̀ ìyẹn ó tó mọ̀ sí ṣùgbọ́n ń gbọ̀ bá ti di pé ìyẹn ó gbẹ́ áyán mi bí pé ọjọ́ kan báyìí ni ó ti sọ fún mi pé rájí ó dàbí pé nǹkan yìí báyìí ó ti ṣẹlẹ̀ o so ìyẹn wàá mọ gáìdì ẹ̀ pé mọ́jì ọ̀dá ọkọjá o mọ́jì kí mọ́jì ó ṣáájú ẹ̀ jí o ló ti ṣẹlẹ̀ sí báyìí nísìnyí.
0: Ṣé tí àjọ wa lórí
2: yìí? Ó ní yìí ni ṣe ni ó ṣe lọ́ rẹ̀pẹ̀tì kò lè.
0: Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ò ṣe é dá sí ọ̀rọ̀ rẹ̀.
2: Bó ṣe jẹ́ ṣé ẹni sùúrù sínú gbogbo ọ̀rọ̀ mi tí mo ti parọ́ mọ́ rí ẹjẹ́ ó débi ń jọ mẹ́jọ.
0: Ada mo bọ yẹ n polówó ọjà rẹ n máa pẹ tẹka polówó ọjà rẹ kò sí wàhálà.
3: Flash FM 105.5.
4: Jẹ́ a máa bá wọn sọ bí wọ́n bá ṣe ń wá ìbàjẹ́ mọ́ o.
5: Àwòdì tó lè bára lórí yẹ́.
6: Ó lọ mú agbára kún agbára ni.
5: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewọlé Mr. AA. Ẹ máa jó ẹ máa yọ̀ ó dé padà.
7: Kájọṣe tí wọ́n ń tàgbà kájọṣe
5: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀.
8: ojo idunnu ati alaafia. O ya o,
9: e wa fi kegbejo lori eto ijoba ibile lojojo eti laago marun irole 5 PM Friday
8: ati gbangba la shata
9: laago mokanla owuro ni gbogbo ojo abameta Saturday
10: 11 AM Saturday
9: pelu Abiodun Adewole Mr. Double A
8: owo baba for wa si tamo bi emowo e mo pe ko le do rara
9: o ma fona soju kekeke
8: Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
11: Country people.

0: kíni kí n ṣe lórí ọ̀rọ̀ yìí. Hello.
1: Ẹ
0: ká lẹ́ sà. Ẹ̀mí o. Láti orílẹ̀ owó bàbá Afa Asaka bàbá mi àgbàlagbà. Àmì Jésù.
1: Ohun àtẹ́gbẹ́ kan jà. Ara ru kan jà síná nù. Wọ́n lá tẹsẹ̀ kan bodò.
0: Àti
1: fà á. Méjè bàbá tí méjèèjì gbọ́ omi ò gbẹ́lu ẹ̀ lọ. Wọ́n bá ọkùnrin ọdún gbọ́dọ̀ ọlọ́run ó tètè rírí àjò rẹ̀ bí ṣé ń rìn ara tó kọjá sí pàṣì náà ni. Ọmọ ti rìn jìnnà. Ajá ò ní fi egun jíjẹ ẹlẹ̀. Ọmọ eléko ó sì padà sí ilé epo ẹ̀. Kò sí ọgbà tó fẹ́ ka sí ìrìnàjò tí ń rìn náà nu. Wọ́n mọ̀ rẹ̀ tí ń rìn jìnnà. Òun ga ṣe mistéèkì. Nígbà sọ fún pé ìyàwó méjì ni ọ̀fẹ́ ń mórí ti kọ́kọ́ rí ìyàwó òun. Kìí ṣe pé bíbẹ́ nígbà yóò padà sọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n. Ìjẹ́ kí n dárábìnrin kí náà léegun rẹ̀. Wọ́n lè ṣàlàyé fún un. Òun náà rí ọgbà pọ́n. Tó sì lè rọrùn bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ agbọ́nlé ayọ̀
0: òun mọ́
2: The
0: PRO.
2: Ẹra sa, ẹ kalẹ ba.
0: Ẹ kalẹ sa.
2: Mo kí gbogbo àwọn bàbá mi, màmá mi.
0: Yes sir.
2: Everybody, mo kí wọn.
0: Yes sir.
2: Mo sì bẹ̀ yín náà pé ẹ má bínú.
0: Mi ò bínú dádì mi, mi bínú.
2: Mo fi pẹ́sẹ̀ tekin, but Ọlọ́run ti ń gbogbo.
0: Ògùnì fọlọ.
2: Ẹ rí pé èyí tí mo fi pè yín lálẹ́ pé
0: kíní mi. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run ti ń gbogbo.
0: Ògùnì fọlọ.
2: Ẹ ṣe ojú ní tìyìn ẹ̀ ní fìbànújẹ́ láyé yín.
0: Àmì àṣẹ o, àmì o.
2: Gbogbo àwọn mọ̀mọ́ mi, bàbá mi, àwọn ẹ̀gbọ́n mi, bọ̀dá mi, sísá mi, gbogbo pátápátá ni mo kí pátápátá. Ọlọ́run ò ní jẹ́ wọ́n fìbànújẹ́ láyé wọn.
0: Àmì o, àmì, àmì, àmì.
2: Ẹ jẹ́ ń bẹ̀ láti bí bàbá tá ń gbìjà.
0: Ok.
2: Ṣé tí máa mi bá fún ẹ lágbára ṣé ń tọ́yẹ kó ṣe ní ọ́ ṣe wọn. Bàbá tó dé wá jí.
3: Bàbá wa. Wọ́n wà lẹ̀ bá sọ̀rọ̀ sàn.
2: Àwọn ọmọ ṣẹyìn lájẹbí mọ́mọ́ ti kógun jà lú o.
0: Ajẹbí mọ́mọ́ ti kógun jà lú.
3: Ẹ̀dọ́ ṣé irú ládò kan wà mọ́ yọ irú rẹ̀ ní wà bá sọ̀rọ̀ tì. Nígbà tó bá ń ṣe ní tí ò dá.
2: A máa gbé ni lọ́gbà mi o.
3: Bàbá ó ṣe ní tí ò dá. Ó ṣe ní tí ò dá ni. Mo sì wí fún gbà náà náà pé.
2: Èmi ọ̀pọ̀ ọṣẹ omi ojú yàn lọ́gbà mí o.
0: Àpá gbogbo ìkọ̀ṣẹ́ tó gbèsè lẹ́yìn báyìí.
2: Omi ojú yàn lọ́gbà mí o.
0: Ọ̀ṣẹ́ tó gbèsè lẹ́yìn
3: báyìí. Ẹ̀dọ́ sẹ́yìn ọ̀dọ́ abẹ́rù ládòkun lásán-lásán yìí.
2: Lásán-lásán ọ̀dà ó dìgbà náà mo ti ẹ̀dúpẹ́ tí màmá mi ò sì lẹ́yìn yín. Kẹ́ ẹ̀rọ kẹ́lẹ̀ bá wa yọ níyà.
3: Ọ̀dà
2: mo ti gbọ́.
3: Kò sí wàhálà. Wọ́n ti láwọn
2: kí wọn ó tètè jáwọ́ pátápátápátá kọ́mọ́ jẹ́ pé n tí ó padà rí ìbànújẹ́ ọjọ́ alẹ́ ni wọ́n ní ọlágbèébọ́ adìẹ lọ́jà ọ̀pá kurusi amógún yí amọ́gbọ̀n pa olówó orí àtàdánù ó ti fojú hàn ìwà ò lè foníwàálẹ̀ èéfín níwà ìwà ò lè foníwàálẹ̀ èéfín níwà bó tún fara dájú bẹ́ẹ̀ lọ yóò padà hùwà yẹn.
0: Yóò tún padà
2: wọ̀ ní. O le fún òun ní o le fún bàbá yẹn ní pọ́ńsìn. Pọ́ńsìn of heart o le fún wọn tí ò ní san láéláé. Kí làwọn wá dọ́dọ̀ rẹ̀ ẹjẹ́ fẹ́ lómi láàyè. Mo kí àwọn bàbá mi o bàbá mi Adébọ̀wálé bàbá mi Olùṣọ́ àjàjà màmá mi Afa Asaka mo kí wọn mo mọ rírì wọn o ìyá àbejì Jamani everybody àwọn gbogbo wọn pátápátá àwọn. Ìbejì gbogbo wọn pátápátá ni mo kí àtìyá tíṣà mo kẹ́ bọ́dí oyin láì dẹ́nà ẹ̀ka yọ́lẹ̀ àti bàbá mi láti rí fìdítì.
3: Gbogbo wọn náà ń gbọ́ o.
0: Ẹ
3: ṣe
0: o. Ẹ ṣe o. Wọ́n ní kí kó ya fi sílẹ̀
3: báyìí. Wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ òwe.
0: Okay.
3: Ani adìẹ yogun ogun olówó ẹ ti ta. Ẹgbẹ́ kọ́ọ̀lù wa. Ìyá àgbọn tẹ́ni.
0: Hello, daddy mi.
1: Ẹ kú iṣẹ́ o.
0: Iṣẹ́ rẹ̀ sá.
1: Alàgbà Adebowale ni latomi ade.
0: Yes sir.
1: Olubadi e ba yogun to pogun. To yoko to pogbon. Oluwe o ni gbe ta o.
0: Hmm.
1: Be ni. Oni Olorun ba ti fota eni han ni. Ko le pa ni mu. Ki baba yi Olorun tete fi asiri oro han ni. In to nse laaro ojo to fi dero to fi tita pelu omo meji to bi alagbere obirin ni
0: hmm
1: ki baba e ma wule dare e laamu
0: hmm
1: ni sin ko tete bese soro ko ra pati je tori to ba lo nbe be
0: hmm
1: omo bire o pada fun logun je
0: hmm
1: ti o ni le se nkankan ju pe n to ba ti fe na ni o ma se. Anu e se mi Anu omo bi e se mi In to ma anu e se mi re ko mo pe in to n se boya ko mo pe ko da ni ko ye mi Anu e se mi bi o se lo aye e ti o fi lo lo n lo yen nitori pe o ti je omo ti o loran gbo n to n jiya si n bi kan ti won lu e ni kan lu e laluba mi to wi boya ro lo de n pa me ni yen yen le man na rara o le je pe iwa agbere to hu ti yen ka ti yen ka niyan se atete le danu
0: hmm
1: o le je pa awon eyan yen gan lo ti en ri ta awon ebi e wa wa le lorun pe afira igbo to ya to tita
0: hmm
1: o to wa npo omo eni eleni pe lilu lo nlu ko fi le ke grand lodo baba yi
0: hmm
1: ni sin se lilu to nlu se baba ti nlu se baba nlu ni bayi
0: baba nlu o kodak baba ge o ti si la ko si la so wori
1: ta si ri ti si baba lowo ti baba fi record e
0: beni beni
1: ah so evidence ti baba ni o ti concrete ti baba wa wule dare laamu ko ni di pe eyan wule seek advice si ko ma wule bebe ko rora joko are je ti ya ba o le lo so fun iya e pe nkan bayi lomo e se o iyen bi omo ba lo so fun iya e ni o ko ni di ki baba wule lodo ya rara ko gba le esin ni ni gbogbo to fun ko ma fun ni kankan mo ko jawo loro e pata pata o je ko lo we lomi
0: hmm
1: nitori won ni oju ti o ba ni kale ki taaro se pin o baba ti ri oko noko kun bayi
3: ko ma wule
1: gbin e pa si to ba si lo gbin e pa si to o ku o ku we niyan o
0: Eje
1: ndu.
0: Ese.
3: Ese sa.
0: Hmm. O ti ri oko ni oko kun
3: to gbe pa si. Awon omoberin yen po nta be.
0: Hello. Hello sir. Hello.
1: Ore yin ololufe yin e
0: lo. Okay baba mi.
1: Demi dun mi.
0: Demi dun mi.
3: E ton lo bi se lagun marun. Te si be gbe to yi. Bo se n si se n dun yin ni dun dun mo ina le je kan ko si wa la ara
1: bo ta bo mi o gboro mo gbe to ni
0: ah
3: e se
1: awon iya wa awon baba wa awon egbon won ti da soro
0: bo
1: de ti soro je ku olodun le je won soro
0: ami o jesu
1: oloko loko kun gbo ade nkan ba se so pe iyawo meji le padare yan fe e bo ti o so go lala pe yi da bi o da bi alafa kan o so bo pe yi lo da bi o da ko na mo mo pada fi han wo na loju aye clean clear coverage lele won se gbo mi sa
3: agbo yin
1: ko le happen iyawo le o ni ale gangan yàwó tó ń bẹ nù
0: ú bẹẹ
1: ni yàrá ọkọ rẹ ṣe dáadáa sí àbí òṣè dáadáa sí o kò lè rí sí kọọlù yìí kò lè rí sí kọọlù àṣẹ lójú ọkọ tó bá jẹ tó fẹẹ rí sí ìfẹ gan ó ṣe dandan kó ṣàgbé yóò mọ bí ó ṣe máa sọrọ ṣùgbọn tó bá fẹẹ rí sí ìfò kọọlù ọkọ lójú àlè yóò mọ olórí ibu rẹ náà nìkan olórí ibu lọkọ máa ń jẹ lọ́jọ́ àlè. Àìmọye ìpè tí ọkọ ti gbà lẹnu ìyàwó láìsẹ̀ láìrò. Tí ko ba kan pe pe aboya ko nguru ala bi ara bi bo ni nkan ta won jo so la aro ni ri o o de wa lo juro ale se pe yo ti so pa le ko n loko normal normal sugbo to ba fe receive ko do ko e loju ale gbe nge phone o wi asiri mo so fun yin e bi awon obirin to ba nya le ti o so pe fun wa le pe a oko mi daada yen ni pe yi. Obirin o le royin oko re daada loju e ko ba se se ise abi to fe gbowo lowo re. Clean clear conflict ni ti o ti da bayi o ti wa ko wa ji si bayi
0: kota
1: o ti ko ni si bayi
0: kota
1: o ti ko ni kan bayi
0: ko ti ran re
1: pa e ma ja pe lori oro.
0: Okay,
1: ti mi ba wa je mo ba mi.
3: Okay. Ese.
1: Oro ti e ko ti goju mu mo o.
0: Ben. Suara.
1: Ko ka ti pe.
0: Pepe o, pepe ke juju ba mi
1: baba ni. E wa nse baba yen.
0: Ko se se baba fun.
1: So ju so le baba lohun se ni.
0: Baba o ti si laso o. Won o ti si laso.
1: Ami to wa ti so si baba se se baba lohun se ni.
0: Lara o. Lara o.
1: Eh o ya. O ku sowo baba era. E ja mo ba mi bo.
0: Okay.
1: E wa mo gbe je nfi kan fun to ba pe ba yen gbo lo wa. Ti baba yen ba tin yo re sun ara re. Abo do pe yo re fun obi re. Won mo ba bebe ni pe ko ni se dem. Ngba ti o ba wa se si o wa se ti o ko to bi ju ara yen lo. Tori ki ta mo fi mo ji to ba ti lo pe jo sun se. O ne ti ba won ti bi o. Ni bi awon ti se da. Omo wo le lo gejo ni bibi ko won be won ni ko mo e to se se to ara je ko ni baje
0: amio mio se ko ni baje le to je ka won baba ati mama mi ko da si yika
3: awon obirin ti won de po be ngboro na to je pe awon eyan a kan ma gbejo ene kan dani.
0: Okay.
3: Tori pe iru baba yen nisin ka pe ko ka woman yen mo.
0: Ben.
3: Nisin. Yo si yo believe na pe n to n sele na ni e poko en na le bota.
0: Ben.
3: Lo bo si si po kakiri kakiri to bi single mother mi ba n soro fun yin bayi. Bi ke ri ada.
0: Ke
3: be ori oko e. Eni o si ma so fun yin to de je pe e to dun be. Eni o so. Eto to un ti se ibi to un ti se ko ni ever meno ba lai lai akai mo ye single mother ni ta ni sin to je pe te ba bi le re pe okay why ki lo so e di n to di ko ni so fun pe iwa kunkun ohun a mo ye obirin to je pe oko yo te lorun gbogbo n to ba fe pa wata ni o se fun to je pe driver lasan lasan ni o mo lo fi eko mama chu eko ewo driver lasan lasan o le je pe gate man won ni o ma fi ni o ma tu ko ewo be to ko ka mo elomi aigboro ni to je pe oko nkan le eme edogbon loko ma so fun pe ma se nkan bayi mo even ko ma lo lona pe o nya le gan ma se nkan bayi mo mi o fe bayi ente ba ti le pe fe wole ni su loka o gboro gboro soko elenu no matter even gan eni ma ji olalubarika en lo ma je ki omo gan so pe awon muslim so and christian na so pe gigiri se baba lalubarika omo wa ai mo ye omo mi to je pe iya re ni oji olalubarika ti o kawe ti o ni rise to je pe baba e ko gboro si baba elenu ti baba o si mo amo yo a jo so pe ti o je pe hun lasan ni baba yin omo se pe ha o si gboro to n ba e so pe a ni omo se bayi mo a ni omo se le mo a ni omo se le mo to je pe na ni o si continue lati ma se elomi ore kiko ni egbe ti a ma se egbe oga wa kan ni ijo kan pe iyawo awon pe se ni o mo so pe to ba lo orisirisi egbe ni omo lo ti omo de lagu mewa de lagu mokanla ani gba na si ni lawon onise lo won na gba fun ko ma se on gba ba ti wiwi to de ye pe on na to ba lo bi ise na oni o mu ta won o je bo won ni gba ti en wa gba se tan ala wa tan ni se lowo tan ana wa desire pa won fe gba champion awon pada won ni ki se ri
0: hello
1: ekale
0: sir
1: ekale
0: sir hello sir baba san ya olu abi
2: network ni o
0: okay
2: bye
0: bye ah I'm going there dear oh hello sir
3: huh boya ke tun wa pe o
0: boya ke tun wa pe boya ke tun wa pe
3: network yen o da
0: 07069493000 en soro garo pe be lo won fe gbe champion pada
3: won ni ngbati eni se mo pe igbogbo gba yen ko so lowo awon pe awon samba awon safarada yin awon safarada ni immediately ti en ise pada bo sawon lowo bayi se n pe ogbo okunrin ti o ba ti ti o ba sowo lowo eyan obirin to ba je po ni ngbele e lo ngbe gbogbo bukata le eyan fara safarada ni wa siko yin
0: be ni bo mo fe gboro re na o mo fe gbe awon yin ni hello
3: hello
1: e kale
0: ba
1: ita kalaudi
0: lati
1: ko bo mo je
0: e kale sa
1: e kale ko
0: ti to yin sa
1: ani aki
0: se e ma se o adupe o
3: adupe o so ani ngbati mo birin yen pe o sa mo n gbogbo party ti mo lo gbogbo awon ore ti mo ko tan mo lo party lori system mo ara so tan mo ya gele ani tori pa won oni se lowo nigba na ala won sa mo gba fun ani ngba to se ma do tan ma ri se pada mo wa fe gba champion awon pada lowo pe ile awon bu tuka
0: ile awon tuka
3: an be yan lo bu tuka won ni die lo won ni tori pe awon gbogbo on tin se ngba yen ani ota won lorun pe sugbon tori pa won olo lowo won fa safa ba safarada yen o wa ti wa o wa ti wa di o ti gun uye o ti gun ye ani ngba tan wa tan wa pe awon pada ara won oga wa ni worodun pe ngba tan wa pe awon pada tan wa pada si ibi se pada ani to ba ti wa lo ani dokan la won na ani ngba tan wi wi to ma lo de ti o di lagun ati o ti o ni danu nje ani la won na ani ta won o se ri laye ani la won se ale join ala won na gan ani but at the end of the day oni o pada teriba pe tori pe awon ti pada lowo lowo pe la won fi raye iru yen tan ba dias to ba se mistake ko kun le nigba na lo o se se ko ma pada wole mo
0: hello sir e kale sa o awa baba mi yes sir yes
3: yes sir
0: yes sir
1: yes
0: sir
1: bravo mo tinde sa
3: ese
1: eh atori yan baba baba ala ba dibo ali baba baba we bu le mi oju ni tiwa
0: ami o
1: ba mi pe mi o bo na pe mi o mo me le wo pe mi
0: okay
1: ni baba ni baba saka e ulu mo mo pe mi mo do ro pe ni Mr. Emmanuel mo pe mi gari ni gaba ni
0: Apagbele sa yes sir
1: ale ku mo do sa yo
0: baba ami o ami o ami o ami o
1: o se tare do sin ni pelu ngati mo ba le ni ti bo bo da ni ko pa e baba keri do si very non ye e be ma ku ka pe nta ba ni gba lo lowo a ku ko ni talika o ni e wa ri seri be yan ba fe ko talika na a ri na le ko o wa ni wa ju e lo wa won awon ya wa e ma bi na ya wa ìṣẹ̀gbọ́n ò sì dá wọn nígbà tó mú bí tó bẹ̀rẹ̀ láti pẹ̀lú ìṣẹ̀kọ̀kọ́ wọn ara mi ò tó bẹ̀ gbọ́ tó ní pé bẹ́ẹ̀ sí máa sọ pé àwọn náà wọ́n sọ pé tó bá nígbà ló wọ́n wà á kọ́ ní tálíkà tálíkà tó wá fẹ́ kọ́ náà ó kò pẹ̀lá gidi bí pé kò ṣeé ṣe ní wàhùn kí wọ́n gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn náà lọ́jọ́ gbẹ́ bí wọ́n fẹ́ kọ́ benle aba kuro bi omo kon ti o fe gan awon bo ti won ba yan ko be ni turu bi owo lo soro papa e lo soro baba o ka so bi owo lo bi mo ni o pe na na nko atoko ya to yura to ka to bi won na wo na wo wa je mo tun soro pra wa o ko le jura o le bi pe asa se mo dagbara won ya wa ni bi owo lo bi mo bi ti wa sele e si ba e si ba e won so won won du won won ta won para ko ni pe awon ba won ba won lo awon se ba won bi patapata fun eni ye oye bi si to je si pe pe eni yo pada make e pada ni aba obirin ye o ni gba o ni pada gba o won won pada ba turi bo lo pada ta won lari ni pada ba ni ba si be ni aba mi no bi e tuka be ni jo o do de ke gen mo fa ni ko ko lo pada gba fun en ta so yi ni bi pa se lu pada ka wo ki o ka wo ki o je se won ni pa o ka wo ki o wa o le se to ani ti ti ba se be ni yo wa be ni o tabi ke
0: Yes, sir.
1: Yes,
3: sir. So, you pay you any tea, basipe, or long pada wani, lenyere, tea or padam. So, tola little bumbling a quonly, intubing your lomas on your pay, or now conis or reason. Ton fitting in caton she, tea of it pay one leon pay ya de. Okay.
0: Hello?
3: I'm out. So ti orisirisirisirisi be ni obirin ni o ma n gbe ni gbese especially en to ba tun je pe ya e na oni control baba se n pe ohun yaran n gbon en lo mo ma emulate
0: be ni hello e ka lesa
4: yeah son you
0: e pele sa o yesa baba
4: e ku se
0: e se re o
4: e re o manda kalu ki kokon wa tolorun fi pamọ fun wa olorun ko ba se se ni ka ma ka ni pa ni pa la wu kokon ni ma wo pa ko ko ma ri ka ri pe to bi bi ka wa ta ma wu ka tu mari ọkùnrin ẹni máa ṣègbé torí ẹ bá wò dáadáa sọ pé tọ́lọ́run ṣe ni gbẹ́gbẹ́ ní ìdá ṣùgbọ́n a ṣègbé fara hàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ẹ wúru bàbá yẹn bàbá ẹ jẹ́ má tanra wa jẹ màmá tó bí ọmọ yẹn mọ wà tó ń wù
3: màmá ẹ mọ wà tó ń wù
4: bẹẹni ṣẹri tí ó bí ẹbí ìyàwó tí wọn bá ti ń gbé lẹyìn ìjọba wọn báyé rẹ jẹ ni
0: tí wọn bá ti ń gbé lẹyìn ọmọ wọn àbí
4: bẹẹni bàmá tó bí èmi lọ máa ti wá àǹtí mi lọ́dún náà ẹlẹ́yẹlé ń bí ní agbẹ́dàgbà ọgbà àwọn ọlọ́pàá ilé ọ̀dà ọmọ ń gbé lọ́jọ́ náà ọba bọ́kọ̀ ìjà ọba kẹrù kò lọlé ajọ́ ńlọ náà lálẹ́ adọ́dọ̀ àmì máa mi láàbò méjì alẹ́ ṣẹ́rí bó ṣe ń dé bàtí látẹ̀s náà fi kó mọ́tò náà fi kẹrù dé. Mama mi ni kilode ti wa lo lu bi ni o ni ara o lo atoko ni ba ni baba mi ni ajo ti ti o le bi lo ti ya ara already o ni le ndi mo bi re bi awada won da wa pada gbogbo ara adugbo bebe o be mama mi ti o kejo file o ba di le ah o ni nkan to so so pe mo fe se o ni ko ma lo re aba mo fo lohun ba bo o mo je ki anti mi bo le ko du le do ni ki o fi ya kiri sugbon mi ni gba ah o ti na mo mi o ti si ti e e bere nkan to lawon na ko mi oko bene lawo na won na wo ti ba to mo ko lara ya ni ko si wa to ti be bokun ato bere ato ko ba nja emi ti ro bere to lo le o to lo le ba eh family ba be to le pe a le lo gbe lo do o de so fun wa bi ba be e ma je ki oko won mo pe a le lo gbe won wa o bene e to suma mi le se le wa ti oko e ti oye ma fun le oko tabo ko nja asiri yen ti so ko lowo dada lojo waju won ni so poko yen ni wa buruku
3: ani so
4: Kedi ta ba wa jo ni da bi da a ti ba su ti ba yan lowo baba yo gbe yo gbe
3: ben
4: yo gbe di wole
3: ben
4: won ti ti ran ati pe gbe ya o ti ko gbogun wole ba
3: o ti fe gbe
4: o gbe ida yen mo se rawon kankan wa to bi mama ti pa mu yẹ kó sọ fọmọ pé ìwà tó ń mú yìí ò dá pariwo ẹ síta táàlù bábà ẹ dá sí ó pè ju pé kó padà fi ẹsẹ sí lọjọ iwájú kò sọ bí yẹn kò sí tí ọkọ sáma mislead tọkọ ìbínú ẹ má jà fún ara jẹ fún kí gbogbo ọkùnrin wèrè gbogbo ọkùnrin kọ́ nídìí gbogbo jù ẹ lọ wo pàṣẹntéèjì ilé ìyá ìyàwó ló ti ya tó fọ́ wá láti ya láti ilé ìyá rẹ̀ ló ń wù nílé ọkọ ọkọ ti lè jáde gbà á gbòó ẹ má du ọkàn nígbà mi ẹ má gbé tó bọ̀sà.
3: ẹ ṣe
0: ṣe sọ pé ọkùnrin ìfẹ́ hello.
5: Hello Adeyinka.
0: Hello Saradi.
5: Alagba Adebowale náà ni.
0: Yes sir. Atọ́bí Adu. Yes sir.
5: Ṣé rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bá a ṣe ń sọ bọ̀ yìí?
0: Ok.
5: Bàbá yẹn ló ní ẹ̀bì kan.
0: Ok.
5: Ẹ pé n ṣáwù.
0: Ẹ ṣáwù.
5: Ṣé rí ẹ̀bì tí bàbá yẹn jẹ ni pé ibì kan ló ti ń gbọ́ ọ̀rọ̀ pé wà á fẹ́ yàwó méjì. Bó ṣọ̀dọ̀ wòlíì ni, bó ṣọ̀dọ̀ àfáà ni, bó ṣọ̀dọ̀ oníṣẹ̀ṣe ni. Ni wọ́n ti ń fún ẹni mẹ́sẹ̀jì yìí. Ìgbà tó rọ́mọbìnrin tó ti gborúkọ ẹ̀ tó ti ṣe tẹ́tijọ́ sọ̀rọ̀ ó yẹ kó padà lọ ọbẹ̀ ni bàbá yẹn ò fi ọgbọ́n ṣọgbọ́n ó fi agọ̀ kún un tó ń ṣe ni ọkùnrin máa ń fi ọgbọ́n ṣọgbọ́n ni fífi ọgbọ́n ṣọgbọ́n kẹ̀ré ṣe ló yẹ kó padà lọ sí gbogbo ibi tó ti ń sọ̀rọ̀ yẹn fún tọ́ ti ń fún mẹ́sẹ̀jì yẹn.
0: Òun rí ọmọ kan o.
5: Kó lọ bèrè.
0: Kó lọ bèrè lọ́pàá.
5: Ọmọbìnrin ni mo rí o. Ṣé àbóyá ẹni tí ifá ń sọ rèé o. Bóyá ẹni tí ẹ̀mí mímọ́ ń sọ rèé o. Nkankan. Wọ́n á bá gbàdúrà sí i, wọ́n á bá mọ̀. Eléyìí kọ́ o, kì í ṣòun o. À mọ̀. Torí obìnrin ò lè ya tí ìyẹn yà yẹn. Kó wá jẹ́ òun ni wọ́n ríran sí pé òun ni ìran máa mú pé yóò fẹ́ kò possible o fe fi si gbe ni ṣugbọn Ọlọrun yen wa jade si ni oju koroju lati fi han pe se o ti ri n to fe gbe ti mo ba soro o bere pe kini ko gbe se le ni ko gbe Ọlọrun wa fi han fun re ni di kini ko rora party o ma lo le enikankan lo fejo esun ko party ni ko ma da si mo to ba de nbebe ko le lodo e to ba wa sodo laye e ma tun je rese e lodo mi ma o ko rora party je in ti o ma se lo nse yen omo mejeji to wa lowo e boya ki se toko yen gan toko to le sita se ere ti omokunrin ti won ba lori bed gbogboran to ka to yen to ba se roru moju to fi to fi ro to welu maya oyo oyo yen lo fe gbe fo yo to gbe fun ohun yo so pe ere ta won se o ma ti doyun ki baba ya jare ko so na nbe o ko so na nbe rara to ka lu mi o tun da so
0: se baba wa ni fiditi awon la n reti bayi so wi pe ko ni baje o eta won ya wa gbogbo ka to lo sinu pele mi ni temi o ni temi
6: ani baje le to ogori
0: ni temi o
6: to ogori
0: na yin na yin
3: Hello.
0: Hello. Hello. Egale. Egale sir. Etilo.
3: Hello.
0: Etilo. Bo mo se fe se. Kimba okunrin
3: to wo
0: ni
3: lai se aburu e abegun
0: won na wa wo obinrin wo kini
3: ofe ba robu eyin ofe ba o se wetan ni
0: la
3: o se wetan ni ofe ba
0: la ro kutukutu
3: se bi yun lo bi se mo binrin yen ji lo bi se nti e lo wa sare lo wo
0: lo wa gumo kan la ro
3: la gumo
0: agbon kan la ni
3: o ni suru ka won eyan o fi boya mo gan e saba tete ri moto la dubo won lo wa duro di bi agumo kan la pe ko won ka won eyan o fi ni
0: olomo jaye la bu
3: koja lo
0: olomo jaye la bu jaye la bu olomo tun jaye la bu
3: ami o ami
0: ko le je mi
3: oga ko soro nbe seri gbogbo in to wu ki ma yen o ri leyin e gan to ba si ntele bu ma yen ori e lo ba wa ngba to ti le ri red flag niyan ni pe olohun mo fihan o de shop e o bo mo nbe omo yen gan so fun pe iya yen jade ni
0: ben
3: ko so fun pe boya ile lo wa
0: olowa
3: nle eh olowa nle pe won la lejo
0: an
3: bere alejo ola lejo obirin
0: ben
3: eh ti eniyan o ba lo number 6 e ti o ba lo initiative e ni pe ko won wa lo ngba te ni e to omo yen ti le so fun pa lejo obirin o mo apada ni sugbon olomo mo fe fi han ni te yen ba de ti lala igba mi olomo ori ko sin ti eh telomi ebun tolorun fun kaluku ototo ni o le joju ala en lo lohun o ti ko selomi ti o ti fi gbogbo gbe si aye han elomi o de ni ni fura sugbon pelu pe olohun o fe fun para pamo je nya na lo ni ko je pe yo ri nkan yen because to ba je nti olohun fe para pamo je nya ni bo se debe yen to mo yen so pe alejo obirin ni yo believe pe boya da lara awon ore tabi lara awon family e a pada lati be ni sugbon olohun mo fe fi gbogbo e han papata lojo wa lole ko ba ni level to ba yen to ba ti woman yen ba wa ni nkan mi to tun wa nso fun to si nje o mo mo je polo o fe fi yaje re ni olohun o fi yaje mo o lo fe fi yaje ra e teyan ti le ri bi eyen red flag ni ka mo padi mo ni sugbon gege bi oro ti enikan ti so nbi pe to ba si continue pe lori ko fe mo gbo excuse lady yen lady yen atan family e si mama ba bebe pe ko ni se be mo due to awon kan ti baba yen ti n fi assist e se mo pe eni han ti
0: bo baba ni baba lati infinity hello daddy
7: awo gbo nkan kan bi
0: ah
7: nkan kan pa
0: ah eyin na la den do de o Eh gbọ kankan.
8: Oda.
0: Awọn
8: engineer wa na ngbo ba.
0: Awọn engineer wa na ngbo. Mo ngbo ṣugbọn je sare brief e fun. A le pe lodo bo tin di baba won ti so fun pe bi ti ba njade lo won ni iyawo meji ni ko ko lo seto iyawo keji bo lo wa baladuari ko lo seto iyawo keji bo ni sangori ko lo seto iyawo keji o wa ri omo benin kan o wa ami omo benin yen ti bi mo meji o wa ti ku lodo oko pati na ti pade nigba ti won fe ra won oko ni won be pe ki lo sun e ku lodo oko re yo sa nkan ti o sele to fi ku nbe yen wa so fun oko re aro yen wa ni o ma na un ni se ni ma na un bi bara bo njade yo lo npe yo na un mo kini kan bo gbogba won mo pe nigba ti o fe gbe mi un lo ku nbe nigba to ti ku nbe ko na ni awon omo mejeji to nko ku nbe ni wa ni odana won fe looto o won si fe tokoto ko le ma pe looto won fe fe ohun oni sumo o titi ta won fi su yigi ma ba so yigi ta gbogbo ere pata n ba fe se ka won ma se ibe ma ba si wo bi sebon loni bi gari lola bi bonfita e sa ma gbogbo e ba won tin ra olohun wa di ni ale ojo kan ohun sa pe pipe to npe o ni pe number re o lo ti le fi mo ile tun mo ton tun pe number re o lo bo jowo 11 lo ba lo si shop e inu oja nla kan ba da si ni si tin taja lo wa ba omo nbe bo ni mama re nko o na wa nle ah si o si o ni o na la le joni ale jo yo okunrin awe obirin o lo ma okay lo ma ku me lo ma gbo kada o ba lo le re nigba ti o dele ti o si lekun lo ba bagende gende olohun kinda kinda to wa no neka to so ri bed yawo na ro to we lasan ko si kankan la re to we lasan nikan lo wa ni ara re mo si lekun ni yawo
9: we so yi
0: wa ni ohun ohun o sa nbe un pe ani mami re o gbo nto se yi o sare ki mami ma gbo ko jo ise isu ni ise kini kan ni ise wa ni ise yin ni kini ti ta so nu pe iru condition bayi kilo o wa we nto sele yi a je pe nto nse gan re toko re fi na o to pe lo toko re na o iru re to rin re ni to won re ohun ti fi o sile ohun ti npa phone o ti npa phone mo ohun o je ko won ri che definitely to ma fe otan gan bo se ma se lele lo sa nbe na ni pe kini ki kini ko dawo kini ko kon dawo
9: now se okunrin lo so fun obinrin wi pe ohun ni ti sọmọ ti jo fitan so yi
0: ben
9: kilo de to so ru re fun
8: a je ko mo ru
0: fe
8: mo
0: ru fe to ni sina ni
9: pe ki se fe o ju lo na ni
0: ben
9: bro ba wa ri bayi
0: ben
9: oro gba suru
0: okay
9: tori oju ti o ba oju ti o baba ni pe
0: itaro
9: itaro mi o so o le je pe iwa ti n wu toko e fi le tati ni ilu naa ni bet oko ti wa n lu naa eri e ko lu iyawo nbo mo wi pe iwa re o da esi naa ni pe ko send esi de won pada egun to oro ba wa ri bayi ọgbẹni yen ko tero re pa tori wipe oniwo ni fi iwa re ele o
0: Baba
9: bi oko na ta ba bi yawo na o no ri wi o no ri wi o ma bi to bona to ba to ya ngba tawo yan kada ti atuma ba ba se
3: oda
9: esa so awo gbo kan kan bi o ba ti di radio gadget
0: sorry
3: oda
9: mo kan ni ki fun ni tire ne ro na
0: okay sir
9: oda e ma bi to
0: yes sir sure
10: hello
0: Yeah, I'm going.
3: Hello.
0: Hello, sir.
3: Hello. Hello.
0: Jawole. Kato ma lo si.
3: Hello.
0: Sorry, sir.
10: Jawole lo pe pada.
0: Okay.
3: Okay.
10: E bi mo fe bi awon baba mi gbe.
0: Okay.
10: Is he right? Kama ni oko bi mi o jedi nigbati ọlọrun so pe ida ti bi mi tabuko ko le shaji ewa ma ni ara o le gba bi mi ti shagbere ijo da
0: ọlọrun si ni a ma shagbere
10: bi bi ni fowo si je kura nko wo bi awon asa ni mo ri pe gbogbo lo wa anye yawo yo le mara duro e ko anru yibo na so si Nigeria o le mara duro le okun akoko ile oko ekeji ti le mara duro baba to wa lo mara duro pe won fe ti je ko je kon fe fe o e je kan baba wa gbo agbe ko da so kon so ko ki ye be dara to di baba so o ma
0: Ada, mo ti bo. Eni kan be lo joko. Hello.
11: Sir.
0: Hey, Bryce. Okay, on gbo yin.
11: Baba, ma me awon gan ogbo tara o.
0: Ah.
11: Ayi awon ni owo ogbo tara.
0: Mo gbo bayi. Mo gbo laipe yi. Ti 12 ati lo mo gbo.
11: So won ni o japo mo na ko station meta ni japo.
0: Ben.
3: Lo se si ben.
0: Hello. Oroti Mr. Sanyaolu soy. E je ka won baba wa ba ni dasina. Hello.
12: Hello.
0: Hello sir.
12: Oh, wo ko lo sanu ni ko je mo radio ta gbo gan. E radio bi meta ni japo fitifiti la ngbo. Sari ti mo kan fe so.
0: Okay.
12: Era ko ta de ta ku fun to ja ni. Se kun wo du ta ku e de. To ba e lo gbebe. Ko pin ti e gbe baba o. Yo ko jo ojo ri e. Ya re ko ba rin si ko ya file ko jo ma lo ko si ma lo fe jo sun le won. Olorun o fun ni mi o.
0: Ami o.
3: E se.
0: Se.
12: O ma do gba.
0: Ohun asiri be nko. Eyin eyan nitori eyin gba ko yi ibi tan lo lale yi o se o hello
3: e ka le sa
0: hello
13: adeyin ka
0: hello sir
13: mi gbo nkan ti Mr. Sanyaolu so clear
0: won ni bibeli fowo si qurani fowo si pe ki okunrin atobirin ko mo sagbere pe sugbon gba ti
3: yo ba ma obe
0: to obirin o ba so pe awon won gba ti o le mara duro pe okunrin to fe yawo si Nigeria to lo America gba ti o de ani yawo o le mara duro yawo pe kini tin fa
13: ndon fa po
0: wan
13: akoko na oju kokoro nfa se mo pe seyan ba wa ti o ba ri owo to fe na to de re ni to fowo ofe to nfowo tu to de ri pe o ri je a je ko gba awon kan be won yen na lo nfa oju kokoro ai la moju kuro gbogbo e lo nfa then oro owo bo se kan pa to o ma mu eyan sise Téèyàn bá nífẹ̀ẹ́ owó ju bó ṣe yẹ lọ, àṣìṣe, àṣìwàhù. Bẹ́ẹ̀ ni. Torí ìwà tí ó máa wa ìwàkúwà ni ó wà. ko ni le ni suru ṣugbọn Olorun fura re lo ma nje keyan ni ayo okan en to ba la ayo okan ohun okan yen le bale e wo opolopo na awon ta le so pe olowo olowo yen e ri popolopo won o la ayo okan
0: be ni o
13: ehn awaju owo awaju owo ngba te ni kan ba n ko biti biti billion to nji ko lo orilede to n ko sapo e jo e gba mi na ki lo yo fe fi se ki se pe ko le ri nkan fi se sugbon oju kokoro lo fi ko ti o de to leyin fun to ba ya lo to le ku awon oni mo di tolorun fi lu pa ba won mo se na ki se ko funra re se fe na
0: beni beni
13: ina pa
0: la won na
13: ni won pada so wo yen na ashi ile n korojo tori pe ko meni ti o lo ni bibeli shawi so gbogbo oro won yen lo contribute sinu pe ki yawo duro looto looto ye ki yan le control ara e sugbon to ba n peju na aisan to ni lara o to okunrin atobirin ko se ni ti da aisan si lara okunrin ba pe ti o ba robirin sunmo inu run ni o kokko bere fun inu run to ba lo nkan si to ba lo le die yo to pada to ba lo le die yo to pada asamo na ni sin gbogbo wa sin bi toju lade lati mo pe in to fa prostate cancer fokunrin niyan
0: beni
13: bẹ́ẹ̀ bá róbìnrin súnmọ́ déédé àmọ́ báwọn kan míì tún lè contribute sí o bẹ̀tí tó fàájú nìyẹn àwọn wá gbé àpòdù gbẹ̀ kan lẹ́gbẹ̀ẹ́ èyí obìnrin ọ̀hún náà kò ní wá lè súnmọ́ o ìyẹn bẹ́ẹ̀ yẹn tí obìnrin tóun náà ò bá rọ́kùnrin lásìkò tó ti bàlágà tó ti ń rọ́kùnrin tẹ́lẹ̀ tó ti wà nílé ọkọ tó ti ń ṣe tí ò wá rọ́kùnrin súnmọ́ mọ́ àìsàn náà ló máa tún padà dá sí torí sísítà mi kan ti jẹ́ ká mọ̀ torí ó ṣe é ni ó ṣe é ni fúnra ẹ̀ ló ẹni tó ti ń le kiri tí ò gbà fún láyé tó fi bí gbogbo ọmọnú ẹ̀ tán tí ò gbà fún ló padà wá sọwọ́ lẹ̀ fún bẹ́ẹ̀ ni tó ṣẹ̀ṣẹ̀ wá tó ńlá rẹ̀ ṣẹ̀ fi yá
0: hospital
13: ńlá nínú ní ìbàdàn yìí gan ni doctor ti sọ fún pé nǹkan báyìí ló ń ṣe ẹ́ ibẹ̀ ló ti lọ ń gba treatment tó ń padà wálé tó ń gba treatment gbà tó yá ni doctor láhùn fún ìṣòro ò lọ́rọ̀ ẹni ọkọ ẹ̀ ń kọ́ ní kò sí nílé ní ìbolówà ni wọ́n travel ni òkè abájọ òun náà ló fi ń treat kíní tí ò fi lọ ò lọ́rọ̀ ẹni olóhùn lọ́rọ̀ ẹ̀ wọ́n ní gbogbo àwọn ọ̀rẹ́ òun àwọn táwọn jọ ń tajà nígbà di nǹkan kan ìgbàwo ni àwọn ọ̀rẹ́ òun ẹ̀yẹ ní ọ̀rẹ́ bíi bẹ́ẹ̀ yẹn kọ́ lòun bẹ́ẹ̀ sọ ọ̀rẹ́ ọkùnrin lòun ń sọ wa lòun ò ní ìyẹn ní kó tètè lọ wà n tó fẹ́ kíní àárẹ̀ ẹ lọ síbi tó fẹ́ n tó ń ṣe ẹ́ ní n tó ń ṣe ẹ́ ní àìrọ́kùnrin láti bí ọdún kan sọ́dún méjì n ló ń pa ẹ́ kú lọ tó bá ti rọ́kùnrin ara ẹ̀ ó yá nìyẹn ṣẹ̀ fi láhùn fún ìgbà tó ṣe náà lára ẹ yá jẹ ò lọ hospital mọ́ ní nǹkan kan ò ṣe mọ́ àwa ní ọkọ wa lọ lóyìnbó wá wà lọ́rùn ọdún méjì mẹ́ta mẹ́rin márùn ó di dandan obìnrin yà á wọ èèyàn tó máa bá fọ́ nígbà tó mọ̀ pé nǹkan míì ni ó dá sí lára tóun tó ń kọ̀ sí ẹnìyẹn lóòótọ́ yorùbá máa ń pòwe mọ ṣe gbàṣàwo kì í ṣàṣìṣe wọn mọ nǹkan tó ń tibẹ̀ ń jáde náà ni bẹ́ẹ̀ tí lóòótọ́ àgbèrè ò dára gẹ́gẹ́ bí ọlọ́run bẹ́ẹ̀ tọ́kọ bá wà nílé kò yẹ kó ṣàgbèrè ìbí wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni bẹ́ẹ̀ tóun àtọkọ bá wà nílé tó bá tó wá ń ṣàgbèrè ẹ mọ̀ pé èèyàn fẹ́ pọkọ ni wọ́n fẹ́ pọkọ ẹ ní yóò ràn lọ́rùn yóò bá ṣe ọjọ́kọ ẹ̀ jẹ́ bọ́kọ ò bá ti ẹ̀ kú ibi iṣẹ́ ni ó ti kọ́kọ́ mọ̀ torí gbogbo iṣẹ́ ò bẹ̀rẹ̀ sí dàrú ìyá fẹ́ lòmín láàyè kan tó kan dá lẹ́kọ̀ọ́ díẹ̀
0: ṣe sá ṣe o.

0: Adeyinka Katumo tẹ̀síwájú. Mo láyọ̀ láti sọ fún ẹ̀yin bàbá bàbá àtẹ̀yìn mọ̀mọ́ mọ̀mọ́ tí ẹ yọjú sí mi nínú ọ̀sẹ̀ tó kọjá àti Monday sí Tuesday àná nípa ojú lágbára lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Bá a ṣe fẹ́ orí fún yín náà ni ó rí fún yín o. Ẹ mọ́ gbàgbé ẹ lò ògùn yín dáadáa, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Bá a ṣe ní kẹ́ ẹ ṣe náà ni kẹ́ ẹ ṣe o. Mo dẹ̀ gbà ládùúrà wípé Ọlọ́run Elédùmarè ọba àwọn ọba yóò jẹ́ òṣìṣẹ́ fún yín lórúkọ Ọlọ́run ọba.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́ o
0: láṣẹ Elédùmarè
1: kẹ́mi o.
0: Mo kí yín pé ẹkú ìnáwó ẹkú ìnára
1: ọ̀dẹ̀dẹ̀ wa o. Ọgbọ́dọ̀
0: ìbànújẹ́ ayé àti wàhálà yìí ò ní kàn yín.
1: Ìgbéyàwó
0: ẹ̀yin ọmọ
1: tẹ̀
0: ń tọ́jú àwọn òbí yín
1: oníbàjẹ́lẹ̀
0: lágbára lọ́wọ́ Ọlọ́run Elédùmarè.
1: Afẹ́fẹ́ o oníbàjẹ́lẹ̀
0: ẹ kéré oko délé láṣẹ lọ. Ẹ kéré oko délé o, àṣejìrẹ̀ ní tiyín. Mi máa ń sọ pé kí ọmọ kó tọ́jú òbí ẹ̀. Òbí ò bá mọ tọ́jú ọmọ ṣùgbọ́n kọ́ mọ ó tọ́jú òbí ẹ̀ o, ló ṣe pàtàkì. Gbogbo ẹ̀yin tẹ́ tọ́jú òbí yín, mo kí yín dáadáa. Ọmọ ó tọ́jú yín lórúkọ Jésù. Ẹyin bàbá àti màmá tó tún kù náà,
1: mo
0: kì í púpọ̀ púpọ̀ o, yóò ṣe ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin tójú yán tójú ojú tí ń ṣe pin ojú tí ń yan yín, èyí tí ń la mi ojú òní rele de gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ kàn sí mi ládìgbà yìí nìbàdàn. Ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè ṣe dáadáa, ẹ̀yin àwọn àgbàlagbà náà ni wọ́n sì ń yọjú. Ẹ̀yin àgbàtẹ́ sì ń yọjú náà lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ohun tá a bá lò fún yín yóò ṣe dáadáa lórúkọ Ọlọ́run. Láṣẹ Elédùmarè. Mo kí gbogbo yín o, ẹ ṣe púpọ̀ púpọ̀ o, ojú òní ti wá o. Ẹyin tí ẹ ti lò ó tẹ́ ti rọ́wọ́ Ọlọ́run. Ẹ sọ fún àwọn ẹlòmíì pé ẹ ti dọ́dọ̀ Adéyinka o, n tó fún wa dẹ̀ ṣiṣẹ́ o. Ẹ ròyìn fáwọn ẹlòmíì kó má jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ jẹ àǹfààní rẹ̀ bó ṣe jẹ́ nù. Nọ́mbà mi rèé 08064474794. WhatsApp number mi náà ni

0: ọmọ.
1: Àwọn méjèèjì jọ máa ń tán bá ẹ ń pè kínní kan ní wúkọ̀p báyìí.
0: Ọbàjẹ́ ọmọ gbọ́dọ̀ bàjẹ́.
1: Ìjọba ni ó lọ́rẹ̀ mi ni tí ẹ lè jọ ṣe kínní ní òun lọ́rẹ̀ yóò sì mọ́ra rẹ̀ dání. Àwọn méjèèjì jọ máa ń pera wọn lọ́wọ́ lọ ni. Àwọn méjèèjì máa ń pera wọn lọ́wọ́ lọ ni. Bróda kan wá wà, òun wálé láti lu ọba. Ó wálé láti lu ọba. Ó ti fẹ́ òyìnbó lọ́hùn-ún. Ó kàn wálé ni. Ó fẹ́ wá gbádùn ara rẹ̀ nílé. Ló bá sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé ẹ bá mi wá ọmọ, ẹ bá mi wá ọmọ náà, ọmọ tó bá jan tó ṣe everything. Ẹ bá pè kan nínú ọ̀rẹ́ méjì tánjọ jẹ́ koríko sàn. Ẹyin lágbájá yọjú sí mi ní báyìí, yọjú sí mi, yọjú sí mi o. Nígbà jọ ríra wọn, àwọn méjèèjì lójú rẹ̀ wọ̀. Kán sanra oníbàkásí pẹ̀nísùlà. Ìkejì ọ̀sán apọ̀ṣùgbò náà dà. Ọba sọ pọ́n ẹ̀yin méjèèjì bá lè ṣe kinní pẹ̀lú òun fún wọn lówó, òun tọ́jú wọn.

0: wọ́n dẹ̀ wọ́n dẹ̀ gbà lóòótọ́ káwọn ṣeré káwọn gbowó káwọn dẹ̀ gara
1: tuntun ọ̀dẹ̀dẹ̀ yìí gbọ́dọ̀ bàjẹ́ bí àjọ tuntun ohun àṣírí
0: lóòótọ́ wọn ṣeré wọ́n bára wọn fà á dáadáa wọ́n bá bọ̀ ọ̀dá náà fà á gidi
1: nítorí tiwa
0: ọ̀dá náà sáfìsì àwọn
2: ọsẹ̀túsọ
0: ọsàfìsì àwọn méjèèjì dáadáa
3: túsọ
0: wọn
3: túsọ
0: ọsàfìsì wọn dáadáa.
1: Oníbàjẹ́ kò máa ma níbàjẹ́ Adéyinka sọ pé kò níbàjẹ́ o.
0: Lẹ́yìn oṣù kan toróṣù méjì ni bọ̀dá fẹ́ lò ní Nàìjíríà. Lẹ́yìn oṣù kan.
1: Ètò ìgbéyàwó.
0: Oṣù kan.
1: Kò mọ̀ gbọ́dọ̀ bàjẹ́ o. Àrílọ́.
0: Ìkíní sọ fún kejì rẹ̀ pé òun mọ̀ lóyún.
1: Jẹ́ o.
0: Bí ṣe ń ṣeun kò yé o.
1: Tó.
0: Bí ṣe ń ṣeun kò yé o. Kó tó di pé bọ̀dá. Ìgbà tí ó di pé kí ó lọ ṣe test.
1: Ẹbí ọ̀gbọ́dọ̀ bàjẹ́.
0: Wọ́n sọ fún pé oyún ti dé.
1: Ìlú ọ̀gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ ọ̀gbọ́dọ̀ bàjẹ́ o. Ìlú ọ̀gbọ́dọ̀.
0: Àǹtí kejì náà.
1: Ọmọ ọ̀gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ṣé ẹ mọ̀ pé òun náà ń lóyún.
1: Jẹ́ ọmọ ọ̀gbọ́dọ̀ bàjẹ́ o. Adéyinka.
0: Àwọn méjèèjì lóyún. Wọ́n sọ fún bọ̀dá àwé ní tá a ṣe àwọn kakuléètò káwọn tó wá sọ́dọ̀ ẹ àwọn ṣe nǹkan oṣù ó fẹ́ lé lọ́sẹ̀ méjì táwọn ti ṣe nǹkan oṣù káwọn tó wá sọ́dọ̀ ẹ lẹ́yìn ìgbà táwọn ti wá sọ́dọ̀ ẹ tí o ti dé àwọn òdókò míì mọ́ juwọ́ nìkan yìí náà lọ báwọn ṣe ń wò yìí.

0: ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí lówe ó láàárọ̀ àbáyé bí wọ́n ṣe máa ń pè é.
1: À ń pọ̀ ọ̀rọ̀ yìí lówe.
0: Lówe
1: ó láàárọ̀
0: ó láàárọ̀ nínú ọ̀rọ̀ náà lágbára gan-an ó lágbára gan-an tán jọ fàá gbà láyé. Àwọn ọmọbìnrin náà sì fẹ́ ṣẹ́ oyún yìí ṣùgbọ́n a ní aládùúgbò ti sọ pé àwọn ò gbọ́dọ̀ ṣẹ́yún àwọn ò gbọ́dọ̀ ṣe kankan ẹ máa ti ṣẹ́yún yóò bá lọ
1: ni
0: yóò bá lọ ni bó làwọn ṣe fẹ́ ṣe àwẹ́ o àwọn ò lè ṣẹ́yún yìí o bó o bá gbọ́mọ yìí bó o dẹ̀ gbọ́mọ yìí àwọn ò lè ṣẹ́ oyún yìí kankan.

0: láti ìgbà náà bọ̀dá travel
1: ètò ìlẹ́yẹ
0: ó padà sílùú ọba
1: kò mọ́ gbọ́dọ̀ bàjẹ́ o
0: ìlú ọba tó padà sí
1: aláya yìí kò mọ́
0: ohun àti èbó tó fẹ́
1: tó nítorí
0: tán ti bímọ
1: ẹjẹ́
0: wàhálà ṣẹlẹ̀ láàrin wọn
1: nítorí ọmọ
0: èbó kó kù ń bí ọ wà
1: tó bàjẹ́
0: ó sì kó lọ tó sì fi ya jẹ bọ̀dá
1: ìlú ọgbọ́dọ̀ bàjẹ́
0: láti ìgbà yẹn bọ̀dá o kò lọ́mọ kankan kò níyàwó kankan
1: wọ́n
0: wá padà sí orílẹ̀-èdè nàìjíríà báyìí
1: wọ́n
0: padà sí orílẹ̀-èdè nàìjíríà ọwọ́ ìkíní kan ọmọ mi ọjọ́ sí ń kọ́ ọmọ mi ọjọ́ sí ń kọ́ yẹn ni ọlọ́mọ lọ́dọ̀ mi ohun ọlọ́mọ ohun fọmọ fún ọ kò sọmọ kankan lọ́dọ̀ òun òun ti sẹ́yìn bó ṣe lọ tán lòun ti sẹ́yìn yẹn ó lọ sọ́dọ̀ kejì ìyẹn náà ni ọlọ́mọ lọ́dọ̀ òun o bó ṣe lọ tán lòun ti sẹ́yìn ẹ̀ kò wá síbi tí ò dé wọn ni tí ò bá rí àwọn ọmọ òun pé àwọn ọmọ yìí ò kú o wọn ò ṣẹ́ wọn dànù o àwọn ò ṣe kíní àfi tó o bá tún ní oyún mẹ́rin tó o fẹ́ lò mẹ́rin lóyún ní taluku tí àwọn ẹ̀jẹ̀ yìí tó wà ń ta yìí tí ò bá wọlé táwọn ẹ̀jẹ̀ yìí ò bá wọlé
1: ọgbọ́dọ̀ bàjẹ́
0: ń rò pé
1: iṣẹ́ mi o kọgbọ́dọ̀ bàjẹ́
0: nǹkan jùnà yóò jù ṣe fún ọmọ
1: kọgbọ́dọ̀ bàjẹ́
0: àwọn ọmọ tamẹ́ àtìyàwó àtọmọ kò rí wọn mọ́
1: bàjẹ́ kò ní bàjẹ́
0: láfítà bíi 23 years
1: fẹ́fẹ́ o
0: tíṣẹ̀lẹ̀
1: tọ́tọ́rí afẹ́fẹ́
0: Adeyinka after 23 years tíṣẹ̀lẹ̀
1: ẹ̀jẹ̀ àjọ tún tó ọ̀dẹ̀dẹ̀ yìí ọgbọ́dọ̀
0: àwọn ọmọ yìí ni ń wá kiri báyìí bó ni ó ṣe ṣe bó ni ó ṣe rìn ọgbọ́n wo ni ó dá ọ̀nà wo ni ó tọ̀
1: torí tiwa kò mọ gbọ́dọ̀ dàrú
0: àwọn obìnrin yìí sì wà láyé o wọn ò tí ì kú o láwọn ti ṣẹ́ oyún yẹn dànù ntí wọ́n ń sọ ṣùgbọ́n ntí wọ́n ń sọ fún ilé aládùúà àwọn ọlọ́sùn gan wọ́n kàn ti ẹ̀rí tó fún ọ lówó tán ṣàlàyé fún pé gbọ́bọ̀dá ìgbé ayé rẹ ó ní tùmọ̀ yóò sì ṣe ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ tó wà ń ta lọ gbà wọ́n wọlé. báwo ni wọn ó ṣe rìn báwo ni ó ṣe rọmọ kí ni ó sọ fáwọn àwọn ọmọbìnrin méjèèjì tí wọn ó fi taari ọmọ fún kí ni wọn ó ṣe mítà lẹ́yìn ṣe lọ́nà ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye
1: ìlú ọgbọ́dọ̀ bàjẹ́
0: ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye
1: ìlú ọgbọ́dọ̀ bàjẹ́
0: bá ṣe rìn tálẹ̀ èrè.

0: 07069493000. 07069493000. Tabi 070-1447-5770. 070-1447-5770. Ya gwa wai. Hello? Hello?
1: Hello, Ekaro.
0: Ekaro, sir.
1: Kwetu.
0: Kwetu, niye, sir.
1: Ah, ogbenu kan o.
0: Ba shiri nu.
1: Ana o sha nu wa.
0: Ami.
1: E kan te mi ro lori issue alakunrin yen.
0: Okay.
1: O ni pe won gba to je pe iju eyan ba wa ni igbo na. Awon iru ba wa ni ise bile.
0: Okay.
1: Won ni sise bi atego ko si atego pe de. Kolo sise tabi ko lo si odo aladura kan gbadura ki awon obirin yen ko da kan wa je oku awon do to ba kan so pe ko ma se wahala lo kan ma se wahala lori asan di
0: se awon to daju be si wa bayi. Hello sir, ati lo awon to won daju tan san si ku bayi. Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Ekale.
0: Ekale, sir.
1: Okay, Jometa.
0: Jometa, Lisa.
1: Eto
0: niye.
1: Ani wa la.
0: Ami ashe o.
1: Yoni gawori.
0: Ami o.
1: Oye to ta so niye adu kwa fano. Posibiti kokan. Wa gbogbo na ni kono sa mo sanu wa.
0: I'm going, sir. Hello? But don't buy Joe. Maybe you're a tossing a quick cooker. I want tea. Hello? Hello?
1: Hello?
0: Hello? Hello?
1: What?
0: Sir? Hello, hello, sir. Hello.
1: Hello,
0: Ekaro.
1: Ekaro,
0: Ben.
1: Okay.
0: Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Ekale, sir.
0: Ekale, o.
1: Oko mi.
0: Kile pe? Kile pe?
1: Nasi jamla lati kiri.
0: Lati kiri nle o.
1: Eh.
0: Ah, awon yin kan be nbi.
2: Aki yin o.
1: Ekale, o.
2: Ekale, o, sir. Aku dede asiko ri o.
1: Yes, sir.
2: Baba mi ari tula wa nko o.
1: Baba la wa nbe.
2: E pele.
1: E seri nke ti ma yin si.
0: Okay.
1: Hello.
0: Hello, sir.
2: Awa pelu yin o.
3: sharing money. So the thing you want to do, the dark thing you want to do, you want to look for a car. You want to say this. You want to like it. Wow. When you talk to someone, you say, ah, I don't know what I do, I don't know what I do. When you talk to you, you say, I don't know what I do.
0: Hello?
4: Hello,
0: man. Hello, man.
4: No, I'm not going to be able to do it.
0: Awon kan wa tan mo se se.
3: Be.
0: Se san. te ba dodo afa mi bayi yo bere lowo yin ni pe kini nte fe nte ba fe ni o se fun yin afa mi nbe yo si ba yin wo nkan ni pe ah eja bere na mo o ba yan wo ni te ba wo nkan bayi nkan bayi nkan bayi nkan bayi nkan bayi ni tin se yin o te ba mo npa e mo so ta ba de mo npa e mo so sugbon gbon tan so ni pe nkan re wa nta ko lo gba be
1: ise
0: fun ale nikan tabi eyan meji
1: be
0: okay ada e pe a pada ni ta ba se tutan labi aso se gbo ke fun ale eyan meji se gbo se o adupe
1: yes
0: hello
2: hello
1: Hello.
0: Hmm.
5: o ti to bo re fo lo lo so mba ya wo re jo lo fejo so lo fejo so ya re o fejo ka so ka ni o iya mo ru omo to bi o omo ru wa to mo re hu o ni di eleyi won ni olomo wa to ba nabi adamu hu le dale ekele dale ina o olomo wa de ka lu ko hu gbogbo wa pata olohun ni jada bu
0: ami o ami
5: a ni gbe egun ile egun ni po olohun ti le so wi pe ah eyin eyan o le nto ori aya rere fe o ru pe ibalo do won olohun o le ti di mejo ro e bo loko ohun na lu
0: be ni
5: koda won la nji lori le ti mba boy e wo nkan mo ri agbogbe awon obore kan ni do kan ko wa nbo ngba da wa ni ani oko oun ati eti ejo fa wahala kan o npe ko ro do wole bi to ja fe na bo ti fo gba bayi lo mo lo ma fori lagana o fori lagana bayi lo ba sare koja sile awon lo ba lo pe awon egbon awon egbon ro ba de o ti e bi re ejo o be si ni ko bo ti bu oko mo ni lo to mo se le re lo si wa o ni be lo wa ah mo ni jeje logo loko re eyin o le be ru mi danru ewu jona lo pa ile yin na lo pada si dale jona o ko le mi mo iru won po nda iru won lori lotoko fi fe na to fi wole lagun mokanla iru won po nda o sin gumo da yi se bere re o baba tolomo won doko to wa ni je won to ti lo loni o wa to obo wo omo wa ni baba mi bi se eso na re o eyin na to n to obo wo bi se eso re o to bo se ri mo ya o to ko e ta ta so lo won we o
0: bi se
5: eso re Tony Chiwa, Madame Punja, that's not a bit of too
0: much.
5: Tony Chiwa.
0: Yes, sir. Yes, sir. Hello. Hello, sir. How are
6: you?
0: I see Pua, I see Pua, I tell you, I won't see Boa Dadani.
6: Oh,
0: I'm an article. An article. Do mommy,
1: Solution. With power of tongue. No long before the ring. Agbara aho.
0: Ben.
1: Ati agbara afefe.
0: Ben.
1: Ni keje ka fi de lo nkan number 1 gba. O ti se. Eje ape ni gba imo. Olorun fe ro oju fe re kon ni fe. Olorun ni je. O ko lo koju omi. O travel ko on lu gan lo re bi. O pada ja sinu omi e ja gbe mi. E ja pada lo po sibi ti o ti gbe se yen.
0: Jona.
1: Se ko jo iru ni ajo yi. Ori ko je bi tele. Ni gba imo ko je bi tele. Mo fe ra moto yato si pe o gbe ni cab. Pe o gbe moto n cab. O wa lo je sile re. Yo wa lawon park iwo lo ni. O gbe ni cab ni ki se po ra.
0: Bẹ́ẹ̀ni.
1: Se won a likan po n lo ni ko de wa gba be. Bo o be ti wa gbe mo lowo bayi. Omo ti. Abe ka ti send you. With power of tongue and power of air. Ko lo gbe de ile eyin lowo. Ati awa tawa na nda sipo. E ja jo be Olorun fun. Ati ni agbe tan na ba le re je. Ibi solution lo wa de be yen. Ko lo soro ni. Ko fi wa bebe fun soro re. Ita ba le ona abaye lo ba wa. E ta n beere yen won si ku.
0: Won si ku.
1: Olorun be bi ti tadi je. Ewi ati gbo na wa bi ti tele. Ati lo lo to ti o sa won ko won ti ku na si pe gbogbo wa lo ro. Baba.
0: Sa.
1: Won ni ba se ni pe eni to ba wa n bi ibo ti o fi pada wa bi ko lo won ni wa mo. Ti won o ni pe lori fone. Agbara ti le yo ba e yo wa ti o ni keru.
0: Won pe bi Abija. Ajan o.
2: Ajan Abija.
1: Won ti ko ti.
0: Eyin
1: power of tongue. Ajan afefe.
0: Okay. Eyin
1: Ajan. Ajan ti ran lowo Olorun ran gbogbo.
0: Ami o.
1: Won ti se o ti se ja gba ko ti. O de fe toro dari gba bi ko wa so ni gba toro ati aye re niyan.
0: Okay.
1: Ni bo ta ba le fi ran lowo.
0: Okay. Eyin e mo jo sere. Hello.
1: Mo wa pelu.
0: Nte ina ba won. Eja mo. Segbo.
1: O ti ye.
2: Ke pe ade yin kale yin eto.
1: Won ti ku.
0: Okay. Ada.
1: O mo pe boya omo mo le baba re.
0: Okay.
1: Won ku o wa o.
0: Ada. Tan ba ti wa, awo da won mo. Sugbon tan ba ti wa. E pe mi laaro la e jo nitori Olorun dada yin o ni baje loruko Oluwa sebo e jaran won lowo e se adupe o
2: e ja gba be wole para.
0: Hello
6: Tuma de yin ka
0: sa
6: e ma bi lego e pe la fani nitori Olorun ni da.
0: Okay
6: ara mi se ri oro ti ara mi so bu se nsin
0: ben
6: ni won siku
0: ben
6: amo ke nku Tuma de yin ka o baba
0: sa sa
6: oloku se eyin na ma fi won kuro nile pelu te yin gan mo
0: awana ma
6: awo ko gbogbo ni kan ni pe gẹgẹ bi se tọrọ fi ran yin se gbọ sa
0: bẹẹ
6: ẹ dani ki e so jade ba ye fun gba aye e gbọ mi je pe gbogbo aye ni gbọ abẹ ko ta
0: bẹẹ
6: se ba se se ka de ye yo ju ri ti fun oniro oniro le so eyin
0: bẹẹ ni so seyin olotito
6: baba e pe ko so ni pe so si wa sa
0: bẹẹ
6: to ro ba wa gbo eto yi o ki to ba dodo yin iro won oja o abẹ ko ta
0: bẹẹ ni
6: e do eleke ni pe gbogbo ala pe baba o gbe n ba ti gbe dodo yin be je o ti di o ti rona ayo karakara
0: bẹẹ
6: no doubt ta to n para ko ye ni fa de baba mi duro so re awu akun mo pe o ti ra apayo ti pe lere mi ki a fi one one le ja to fe bo fara ya ja to fa tan ni tori pe tori e lu mi na ko ba ku o mo se ru be mo baba ba wa se baba na ba pa ni baba ba kiri ka wi a ye na ju na a ti la ti bara ko ni ye wi tori e lu mi na mo ba mo ku o se ru e e le ba bi so kan le kan o ni pe e fe ra moto ko se be be ni e moto baba mi moto la so pare pe yi ara ko ni to su mo pere o je ko mo pe o su mo se se ko to le je la sewo o su mo se se to se ni ko pada duro to pe kini lo ti pe oko ati ri ra to ko ti ba ya na ni pe o su mo ti ni o waye baba o kan gbe to lohun
2: to si o
6: je o ti ko wo go baba o ti o si kan te wo mo go re to o lo ba lo nde ko so ro o ko de ra lo igbawo te ni ni pe ara ara wa pe yen mo fe fi yowo won je ni awon nu e lo mi na je mo yo fun elbi o le je ba fun awon mo je ṣùgbọ́n àwọn náà fẹ́ fi ìyọwọ́ wọn jẹ́ tó náà ti yọwọ́ ọdún tí a náà jẹ àwọn náà ti wájú ọlọ́run ní káwọn yọ bá lọ ń gbà yẹ ẹgbẹ́ ti bá lọ ní kí lámọ̀ sọ̀rọ̀ nílé sìn àbá mi ò ọmọkùnrin dúpẹ́ o ó ti rọ́dà àbáyọ ẹ̀ẹ̀mọ díẹ̀ àwọn obìnrin yẹ àtàwọn ọmọ yẹ wọ́n wà ìran àì wọn kú ò láyé nígbà sí pé ọ̀nà àbáyọ ni yẹ ẹ̀ nígbà tí wọn àbáyọ ń wà lágbègbè kí lámọ̀ gbàdúrà tọ̀ tó bá wọn ti sì yín ìgbà rẹ̀ sẹ́ńtọ́ mi sà ọlọ́run fẹ́ kókó gbà ìkó ti àwẹ̀ arẹ́wọ́ kaba bóyá kọ́ lọ́dún wa fẹ́ pàṣẹ bóyá ẹni tí ò ṣe ìgbàlè rí bóyá ẹni táwẹ̀ ọmọ láàrin bóyá ọlọ́run adájọ́ lọ rí gbà wẹ̀ bóyá fi àwẹ̀ ìkó ẹ mọ́ àrùn kẹrí ara tó lọ fẹ́ fàyọ́ náà ni o pé o ó ṣe àṣìṣe kan láwọn obìnrin yẹn o ò ní gba oyún torí pé àìbóyún nǹkan yóò wáyé lọ́tì pé kí wọn náà gba àwẹ̀ tó gbà rí mi ẹ kò ní dẹ́rẹ́ sí débẹ̀ tí kò ní òfin gbọmọ ọlọ́run tó fẹ́ kó kó lóòótọ́ fi àgbẹ̀ kọ́ra láàrin kan ní wọ́n fún náà àbí ààrẹ padà gbà náà ni wọ́n padà gbọmọ ẹ̀ nílọ́wọ́ àbá rẹ tó lè mọ ọlọ́mọdé nínú àbá ọmọdé ń jà síkẹ̀ mi mú nínú
2: sẹ́yìn
6: lẹ́ni ni
2: olùsẹ́
6: sẹ́yìn lẹ́ni ni àwọn ọ̀rẹ́ ọkùnrin náà ló ní nǹkan rẹ̀ ẹ bá ń kí bàbá àdìgbìrẹ́ ẹ̀ kan náà ọ̀rẹ́ débì
2: Hello, Daddy. Me.
7: Hello, Adeyinka.
2: Hello, sir.
7: Hello, Adeyinka.
2: Mutima, Daddy. Mom, in call. Shall you say?
7: Mommy,
2: Okay.
7: Àti bẹ̀rẹ̀ tẹ́ ti sọ́ náà ni mo ti ń tra ìpínlẹ̀ ìwọ ni.
2: Ẹ má bínú. Ẹ má bínú sá.
7: Àdúpẹ́ àti ìwọ rírà.
2: Ẹ sá.
7: Adéyinka
2: o. Sá.
7: Ẹ láti ilẹ̀. Ẹ ṣe ń sọ sórí ẹbọ.
2: Bẹ́ẹ̀ni.
7: Ẹ ti débi tí wọ́n ti sọ fún pé àwọn méjèèjì ẹ̀wọ̀n ti lóyún.
2: Bẹ́ẹ̀ni.
7: Tó sọ pé òun ò fẹ́ ọmọ.
2: Bẹ́ẹ̀ni.
7: Ibi tó ti ṣe mi fẹ́ẹ̀tì ni mò ń là wọ́n yẹn ohun tó bá ń gbọ́.
2: Okay.
7: A kìí sọ pé mi ò fẹ́ ọmọ. Mo ń sọ fún ìyá lórí ìjókòó tá a jọ wà ní. Mo ní ọmọ tó lóun ò fẹ́ yìí. Àwọn tó wà ń lo òyìnbó náà ibẹ̀ ó dàbí o. Kí ni ìtẹ̀ tí ìmọ̀bí tẹ fẹ́ forí ẹ̀gúnlẹ̀ sí? Àwọn ọmọ ti lóyìnbó pẹ̀lú ìyá wọn. Nǹkan ó dàrú. Òyìnbó tí láàrin òun àti òyìnbó yẹn tí wọn ò gbé gbọ́mọ fún. Wọ́n ti lóun ò fẹ́ ọmọ náà. Èèyàn kìí sọ bẹ́ẹ̀. Mi sọ pé màá fẹ́ yín. Ṣé bí akọ̀jọ ṣeré mi ni ẹ̀sùn ìfẹ́yín pé ṣe ni kẹ́ ẹ lórí mi ìgbà yín ṣe ni pé ẹ wá lóyún fún mi. Wọ́n lọ ṣe ṣé. Káti ẹ̀ wá sọ pé ó tiẹ̀ wá bí lílọ ó ṣe. Ó wá tọ́rọ̀ bá wá rí báyìí. Ọ̀hún ò ní òkè náà ò ní gbà yìí. Òun ló fi ahán ara rẹ̀. Ló fi béèrè nǹkan tó fẹ́. Náà ló ṣẹlẹ̀ sí yẹn. Agbára wà nínú ọ̀rọ̀ a máa ṣọ́ ọ̀rọ̀ sọ. Ìkálùkù ṣọ́ra nípa ọ̀rọ̀ sísọ. Tí nǹkan bá ṣẹlẹ̀ pamọ́ kú bó ṣe ṣẹlẹ̀ bó ṣe rí lára wa ká fi sọ òdi ọ̀rọ̀ tí ó padà di ìwọ fúnra rẹ̀. òun ló fi ọ̀rọ̀ dé ara ẹ̀ ẹ̀rọ yẹn ló bẹ̀ẹ́ dé yìí ṣùgbọ́n solution ní ìpinnu ni pé yóò yẹn ẹ̀bẹ̀ ni nígbà tó ti dé ó ti rí kìíní ó ti rí wọn ó ti mọ ibi tó wà ó ti bẹ̀ẹ̀ pé ní fúnra ẹ̀ ó ti bẹ̀ẹ̀ kejì pé àwọn ní àwọn ti ṣẹ́ oyún yóò wá yẹn ẹlẹ́bẹ̀ àwọn ẹbí ẹ̀ àtàwọn tó introduce ẹ̀ sí yóò wá yẹn ẹlẹ́bẹ̀ kí wọ́n lọ bẹ àwọn ará bí wọ́n ó gbọ́ ọmọ ẹ̀ fún wọn ni wá bàbá mi fún ọmọ wọn wọ́n bọ́pẹ́ láwọn wá bàbá mi fún wọn wọ́n padà gbọ́ ọmọ ẹ̀ fún tọ́wọ́ mọ́ padà bèrè bàbá
2: bẹ́ẹ̀ni
7: normal normal nìyẹn so ni solution ẹ̀ ní ìpinnu pé kó yẹn ẹlẹ́bẹ̀ kó gbọ́ àwọn àgbàlagbà nílé tiẹ̀ kókó wọn kọ́ lọ bá wọn nílé nípọ̀kan wọn ò ṣáà lè gbé pọ̀ mọ́ níìkú
2: bẹ́ẹ̀ni
7: bóyá àwọn méjèèjì ti máa ń rìn sí nǹkan ti wà ní ọkọ tí wọn ò ṣe bíi ti tẹ́lẹ̀ mọ́ kó wá lọ yẹn ẹlẹ́bẹ̀ wọn á gbẹ̀bẹ̀ tó bá dẹ̀ wàá rí bẹ́ẹ̀ ni kó wá kó tọ àwọn àgbà lọ àwọn àgbàlagbà wà fún wọn mọ irú iṣẹ bẹẹ yẹn ni báwa ìfi ẹjẹ pé akéré lọjọ orí tá à mọ àwọn tó mọ wà wọn bá ṣe pé nígbà táwọn ọmọ yẹn bá ń gbóná tó ń gbé wọn lọ sọ síkì kan ń ṣe fúnra wọn ni yóò tún ságbàgbé lọ lọ máa ṣèwádìí kí ló ṣàwọn ọmọ ẹjọ ṣáì ṣáì kan ṣáì wọn ni kan gbé wọn lọ lé bàbá wọn gbé bàbá wọn lọ fẹ rí ṣe mọ pé fúnra wọn wà máa wá òun nígbà
2: náà
7: bẹẹni ibi tí solution ẹ wà nìyẹn ó lọ yẹ ẹlẹbẹ ó bá ti yẹ ẹlẹbẹ tí wọn ò bá ti gbà kó sún mọ àwọn àgbà àwọn èèyàn ẹdá mú ìrìn àjò tí ó fi rí àwọn àgbà bá sọ ọ tí wọn á ṣe é fún nígbà táwọn ọmọ yẹn bá ń bẹ̀ sí gbẹ́lẹ́bù ẹni tí nǹkan ò ṣe àwọn ọmọ tó ń ṣe dáadáa tẹ́lẹ̀ tí nǹkan bá bẹ̀rẹ̀ sí ẹ jẹ́ bí ọmọ ẹ̀yàn lè bàbá ẹ̀ ibi tí ó ti rí solution yẹn
0: nítorí ọmọ ẹbí ọgbà ọmọ gbọdọ bàjẹ o. ọrọ ni bàbá sọ yìí o.
8: gbọdọ bàjẹ ọmọ gbọdọ bàjẹ o ìlú ọgbọdọ bàjẹ ọmọ.
0: hello.
9: hello.
0: hello ma.
9: hello. ẹ káàárọ.
0: ẹ káàárọ sà.
9: ẹ jọ orúkọ mi ni gbẹngà ọlálẹyẹ.
0: gbẹngà ọlálẹyẹ láti bùsà.
9: Láti Ìbàdàn.
0: Láti Ìbàdàn,
9: ok. Ohun tí mo rí sí, tí mo rí sí pé ó kó rí sí ìgbà mẹ́ta tí mo fojú wò.
0: Ok.
9: Ẹ̀sìn ní pé báwọn ní àjọṣe.
0: Sá.
9: Sí ọ̀sẹ̀ bóyá wọ́n fẹ́ wọn tàbí nǹkan.
2: Ó gbé wọn lólóṣó ni.
9: Ó gbé wọn lólóṣó.
0: Bẹ́ẹ̀ni wọ́n jọ ṣe.
2: Àwọn àjọ ṣe two some lásán ni.
9: Bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé ọ̀rọ̀ ní agbára lọ́pọ̀lọpọ̀. Torí pé ó ti fi ọ̀rọ̀ sílẹ̀. ọ̀rọ̀ yẹn ló wá sí ìyípo nínú ayé ẹ̀ báyìí. Tó bá jẹ́ pé òní wà láfẹ̀ẹ́ nínú ìbò ara kọ̀ọ̀kan tó fẹ́ ní ìlú ọba ó ṣe é ṣe kó má ràn sí ìràwọ̀ tí ọmọ tó bá ní ìjà àjọṣepọ̀ ní nàìjíríà ní èyí ọlọ́run fẹ́ fi ara ẹ̀ ló fi jẹ́ sí gbogbo wàhálà wọn